ko se yi to se ko sile lai se ninu mejeji aje nsun mo pada bo

0: tí ń gbà ẹ̀ nísìnyí o tẹ̀ rí connection ọ̀gán mọ́ ọ̀run ṣé wàhálà mi ti pọ̀ jẹ́ mọ́ ìyá jàbẹ̀ jẹun àwọn náà ni máa pè láti 2018
1: bóyá wàhálà
0: mi ti pọ̀ jù
2: bá ṣe máa ń gbà wọ́n kọ́ọ̀lù nù lọ́pọ̀ ọgbà bá lórí ṣe máa ń gbà nù àjọ wa sì ṣe olúwa láàárọ̀ yìí

bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún méjì àbọ̀ náírà fún abala ìkọ́kọ̀ kan course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication àti educational management bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé ìwé girama tàbí lẹ́ńdì nce hnd a level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú wmou kan sí wa nílùú èkó ní number 1A ọba Accra avenue ikeja nìbàdàn a wà ní white house adéwumi street fẹ́lẹ́lẹ̀ lábẹ́òkúta ict institute of technology 52 ijẹ́mà gbadu road o tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @wmou nigeria west midlands open university sọ àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ ọkàn òjò kàròyìn fútòní ìlú ti wádìí o bẹ́ẹ̀ onímọ̀rí ìwé ìròyìn punch níwájú tèmi tribune gbẹ̀yìn àjọ akúròyìnjọ lẹ́wà nàìjíríà wádìí o ṣáájú ohun gbogbo tèmi táyọ̀ ọ̀yẹ́ládùn ààbọ̀ ọ̀rọ̀ ló kọ mi ẹjẹ́ àpégbọ́n káwọn bá àpégbọ́n jìnnìjìnnì bí ẹni ojú rámọ́ àbọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dodidi àní sọnù ká tó sọnú àtẹ̀yìn àtẹ̀mí àní fàkàkà jẹ́kọ́ o ò sì ní jẹ́ bẹ́ẹ̀ kò ní talé wa o bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ẹ gbójú ò wá lónìí ọjọ́ ìsinmi àní sinmi lè kú lọ́wọ́ o.

0: àwọn ibi tí wọn ti ń to àwọn ọkọ ohun tí wọn ti ń tò papọ tó sì jẹ pé ngbọn bá tó tán wọn sọ ngọ rẹ yóò di èyí tí wọn mọ lò ní orílẹ̀-èdè wa nàìjíríà ẹyọ ọjà gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post bó ti ṣe post ìròyìn ọ̀hún òun náà ni mo ní kí n sáré mu wá sí àkàtà ètí gbọ̀nyìn o eléyìí tó ń jọ jáde nínú ìwé ìròyìn tribune ni wọn ti ń fi ọ̀rọ̀ léde wípé ikọ̀ iléeṣẹ́ ológun ilẹ̀ yìí ìyẹn ti orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni wọn ti fi kélé òfin gbé ọkùnrin kan eléyìí tó jẹ́ pé àwọn èròjà abúgbàmù explosive materials tó jẹ́ igba ó dín ní okòwò ìyẹn 180 ọgọ́sàn-án o wọ́n ni wọ́n bá lákàtà rẹ̀ wọ́n ni wọ́n ti gbé láti ibi tí wọ́n ti nà á mú nínú ijù tí àwọn agbésùmọ̀mí tí wọ́n fi ń ṣe bùbá wọ́n ti fi kélé òfin gbé ọkùnrin náà.
1: ó dá abẹ́ ọ̀kan rèé tó ń bẹ níwájú tèmi o eléyìí tí ó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé tíkẹ́ẹ̀tì mùsùlùmí àti mùsùlùmí tá a mọ̀ sí muslim ticket wọ́n pé àwọn kan tó jẹ́ adarí ẹlẹ́sìn mùsùlùmí òun náà ni wọ́n ti ṣe ìkìlọ̀ tako máa rú ọ̀rọ̀ mọ́ ẹ̀sìn wípé ẹ̀rí àwọn mùsùlùmí wọ́n fẹ́ máa kojú oro sí àwọn kìrìsìtẹ́nì ìdí rèé tí nǹkan bẹ́ẹ̀ fi ń wáyé nàìjíríà wọ́n pé eléyìí ò sunwọ̀n ìmúyányán olùdìbò òun ni ẹjẹ́ àgbéyẹ̀wò ká má fi tẹ̀sí ṣe o.
0: ókè ẹjẹ́ sáré dé káàpọ̀ lówó ọjà ngbà bá padà dé a láǹfààní láti mọ fún yín ní àwọn kinní ọ̀hún ẹ ti mọ̀ yípé ẹ̀dọ̀ kinní àwa ò sì ní iṣẹ́ méjì bí ò ṣe pé ká mọ fún yín ní àwọn ìròyìn eléyìí tọjẹ̀ jáde ẹjẹ́ sáré dé káàpọ̀ lówó ọjà ngbà bá padà dé a ná àwọn ìròyìn ọ̀hún bẹ̀ fún yín o.
2: ẹ̀dọ̀ kinní
3: àrùn báyìí àbí ẹ sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀ ni.
4: wò sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀.
5: ẹni tó bá wa sẹ̀mbà mí ìyẹn ni kò ṣe dáadáa látìgbà tí wọ́n ti gbókùdé ní gbogbo èèyàn ti fọwọ́ di mú.
3: lẹ́yìn ọ̀gbọ́n nípa graceful rest funeral home iléeṣẹ́ tí ń bá ní sẹ̀mbà mí òkú bí wọ́n tún bá ní gbókùn pamọ́ dìgbà téèyàn bá fẹ́ kò ní rùn bẹ́ẹ̀ furu ní ọgbẹ́ kódà àwọ̀ rẹ̀ ò ní yí padà àwọn aráàlú òyìnbó wọn ò jẹ́ fi ṣeré tí ẹ bá fẹ́ sẹ̀mbà mí èyí táwọn èèyàn fọ́ di mú níbi òkú èèyàn yìí tó gẹ́ graceful rest funeral home ni ẹ máa bọ̀ wọ́n ní ambulance láti fi bá yín gbé òkú débi tẹ́ ẹ bá ń fẹ́ lówó tí ò gara àwọn band boys and bearer wà bẹ́ẹ̀ sì fẹ́ ra ibùsùn lè kẹ́yìn casket ẹ máa bọ̀ lónìí ìrànràn lọ́wà private burial land ilẹ̀ ẹ̀sìnkú aládàáni wà bẹ́ẹ̀ sì ni à ń ṣe postmortem iléeṣẹ́ graceful rest funeral home wà ní ọ̀nà àrà hospital complex gègédé olúlọ́yọ̀ amúlòkun àkàrà road ìbàdàn telephone 08143504426 àti 08076262803 iléeṣẹ́ graceful rest funeral home lónìí ọjọ́ gbogbo wa ní ọ̀dàlẹ́ o.
6: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
7: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
8: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
9: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM.

0: 3636. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbù gangan adójúkọ People's Girl Grammar School. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n mọ̀ ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún yẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ àníyàn lórí app nítorí wípé àǹfààní wọn yàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wú

0: se to so ni le kon ike se
1: Oke rabata, oke kenke, oke fefe, oke ganga
0: Arubo lai lai, arubo igbani Emi inu awon woli toto Odada ye, odada orun, odada oke, odada ile Ekerin ninu ina, adana fina jo, adana fina jagun Oloruko nla, oloruko egbagbe
2: La Gelu FM Jagaba Gogo Radio Maro Wanzo
3: Gagaga
4: Gansi
3: Gogo ya nipele lodu Sugman ojo ti Yàtọ̀ jẹ́ òdùọ̀ yà bá fara hàn. A rí pẹ̀lú àpẹẹrẹ ní.
5: Ganusi Abamicho.
3: Àgbà ogun.
5: Amara Sọjí.
3: Ta fògidì ewé àtẹ́gbọ́sẹ́.
5: Yọ̀ lọ́tínú.
3: Ganusi.
5: Baraba wo dẹ̀gbìnrin tó ń gùnfẹ̀ ní tẹ̀lé-n-tẹ̀lé.
3: Ganusi Abamicho ni ó gbẹlura.
5: Bínú kún tí ń kún gbòdògbòdò.
3: Tí san ara gbogbo fẹ́ ṣiṣẹ́ pé.
5: Torí kèríkì ara ń roni.
3: Láti jókòó dìde fúyàwó àdàgíraṣẹ́.
5: Ọ̀n rẹ̀ sara díẹ̀díẹ̀ nu.
3: Yà sàwárí egbògi Ganusi Abamicho.
5: Ó sì fẹ́ da lábùkù lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀.
3: Bọ́ba dẹ̀rẹ̀ alẹ́.
5: Ganusi Abamicho ni ó gbẹlura.
3: Ẹran rẹ̀ ó sì lé kan sí lórí òkèlè.
5: Gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara fífọ̀ dànù.
3: Mára fúyẹ́.
5: Ganusi Abamicho
3: ńlágbádé fún o.
5: Kò bára ẹni ọgọ́ta ọdún.
3: Tó tún gbọ́mọdé níyàwó.
5: Tára rẹ̀ tún ta kútúkútú.
3: Irúfẹ́ Ganusi Abamicho
5: ló gbẹlura.
3: Ganusi Abamicho
5: ó tún wà káàkiri ilé ìtajà ogun.
3: Àti lágbéni káríkárí.
5: A sì ń wa alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà.
3: Ganusi Abamicho.
5: Faskani Nigeria Enterprises ló ṣe.
3: Ìdojúkọ NNPC filling station.
5: Lẹ́gbẹ̀ẹ́ bíríjì Ọlọ́runkẹ́mi.
3: Lagos Ibadan Expressway Mbadan ló wà.
5: Telephone 0808168 9617 0808168 9617
3: Ganusi ló kára ó ta kẹ́bẹ́.
4: Gagaga.
0: Ganusi.
6: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju abashe koko se pataki. Bo se wa wu yin lokan lati setoju arugbo yin. Sugbon ta yo si be gele le se ma janfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ba to ya ki won gba toju to fi mu ayewo ilera lore kore won mo ru fe ire tarugbo se won si masiko to ya ki won nora Emerald Comfort Home opero ja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Route 2 Junction beside Transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan please call 090-7895-7698 email emeraldcomforthome@gmail.com Emerald Comfort Home exceptional care in a place you can trust.
7: Hola, hola, yemo.
8: Oh, Baba, akori lata aro ni. O ti su mi, ibo gan la nlo bole mu mi lo.
9: Arakunrin, fokan bale. Onu ati la re ni mo fe fi han e. Oyawo, ore.
8: Takashi, pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira, lórí Splash 105.5 FM. Pẹ̀lú kóòdù ẹ̀, *347*1004*#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM, *347*1004*#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.ng.
10: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàánì? Àbẹ́ ń ṣí ìrọ̀rán?
8: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti

O tun ti ya o sinu ipaje adura awe ati iṣẹ oluwa ọlọgbọn ọjọ ti ijọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe agbekalẹ rẹ lori oke Bethlehem bẹrẹ lọjọ Friday to gbẹyin oṣu keje di Friday to pari oṣu kẹjọ akori itusile patapata ninu agbara okukun total deliverance from power of darkness Ephesians 6:12 akoko adura lojojumọ ago mẹsan owurọ si mejila osan ago mẹta osan si mefa irọlẹ ago mọkanla alẹ ti mẹta oru ni iṣẹ oru ọpọ awọn woli ati olori emi nbẹ ti Ọlọ́run ti pèsè sílẹ̀ fún ọ̀pọ̀ iṣẹ́ ìyanu bíi ìgbàlà, ìwòsàn, ìbùkún, ìtúsílẹ̀, ìbápàdé àtòkèwá, ibi tágbé ti pàdé, Bethel Mountain along Adébáyọ̀ Ìjì Ayùnrẹ́ Road, Ìbàdàn, olùgbàlejò, wòlíì Gideoni Tanimọ̀ Owó, Èṣù Pòfo, ẹ̀lú bàbá 08033281742. Fa ẹni méjì tàbí mẹ́ta lọ́wọ́ dání. Kẹjọ ní ìrírí ìtúsílẹ̀ lórí òkè Bethel. Máṣáláì wá o!

0: lórúkọ Olúwa ọ̀sẹ̀ yìí ò ní burú fún yín.
1: Àmì Jésù.
0: Ilé yín ò ní gbóná.
1: Àmì Jésù.
0: Ọ̀nà yín ò ní gbóná.
1: Àmì Jésù.
0: Gbogbo arìnrìn àjò ọ̀sẹ̀ yẹn gbóhùn Olúwa. Ohun gbogbo tí ayé mọ̀ ní accident. Lórúkọ Jésù kò ní dé báyìí.
1: Àmì Jésù.
0: Àwọn accident kan náà máa ń ṣẹlẹ̀ nínú ilé. Lórúkọ Olúwa ìkankan ò ní dé báyìí.
1: Àmì Jésù.
0: Ẹ káàbọ̀ sínú ọ̀sẹ̀ yìí. Mo kí wa lórúkọ Olúwa. Iléeṣẹ́ lágelu ẹ ò ní jóná.
1: Àmì Jésù.
0: Gbogbo ẹ̀yin ọ̀gálọ́gà ẹ ò ní ṣubú.
1: Àmì Jésù.
0: Gbogbo ẹ̀yin màmá màmá ní ìyá mi wòlíì títí Akínsọlá tí ń bá pe àǹtí Sadiq ní wòlíì báyìí. Yóò fẹ́ lágbára díẹ̀. Àbí evangelist.
1: Evangelist.
0: Ọ̀dà sister Bimbo ọ̀sẹ̀ yìí máa pé yín.
1: Àmì Jésù.
0: Ẹ ò ní sọkọnù.
1: Àmì Jésù.
0: Ẹ ò ní sọmọnù.
1: Àmì Jésù.
0: Gbogbo ẹ̀yin kírù tá a jọ wá láti àgbàlá Sioni. Àbọ̀ Ọlọ́run dájú lórí yín.
1: Àmì Jésù.
0: Ẹ káàbọ̀ sí ọ̀sẹ̀ tuntun. You are blessed in Jesus name.
1: Amen. Bàbá wa nínú Olúwa.
0: Yes ma.
1: Kó tó di pé a lọ sínú ibi tí a kà yẹn gangan. Ní ìṣẹ́jú àyá láàrin ìṣẹ́jú méjì.
0: Yes ma.
1: Ta ni Jonah ṣe? Ẹ jáde bẹ́ẹ̀. Kó lè yí àwọn èèyàn yẹn.
0: Ká pe Jonah ní ẹni tí Ọlọ́run yàn fẹ́. Tó sì rí oore ọ̀fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n tó sì lò nítorí pé kò mọ rírì ẹ̀.
1: Orí oore ọ̀fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó wá ṣí oore
0: ọ̀fẹ́. Ó wá sí lò. Ọlọ́run máa ma sọ fún Jonah pé mo máa sọ ọ́ di wòlíì. Ó sì la àgbáyé já. Ìyàtọ̀ láàrin Jonah àti Isaiah. Isaiah struggle. Kí ìpè rẹ̀ lè fọhùn lókè. Torí pé arákùnrin kan bẹ àpè ní ọba Usaya. Ó di lọ́wọ́ tó pọ̀ bí ẹ̀bùn ṣe pọ̀ tó bí ìwé àti ìjìnlẹ̀ ṣe pọ̀ tó níwájú Isaya. Ṣùgbọ́n Jonah Ọlọ́run pé mo fẹ́ràn rẹ̀ wo mi mi fẹ́ kó bẹ̀rẹ̀ sí ìrẹsẹ́ lábúlé mo fẹ́ kó lágbáyé já. Ṣùgbọ́n Jonah sì ṣe.
1: Ẹni ẹlẹ́ni gbàgbà.
0: Ó sì ṣe. Nzo irú ẹ̀yẹ̀ tí Jonah jẹ́ ni pé ẹni tó sọ ipò rẹ̀ nù níwájú Ọlọ́run. Bí ìfẹ́ Ọlọ́run ti pọ̀ tó nínú ayé ẹ̀.
1: Ó sọ ipò rẹ̀ nù níwájú Ọlọ́run.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé ká wá sọ pé Ọlọ́run ọ̀rẹ́ ni tó fẹ́ lò ní ló ṣe pé Jonah.
0: Rárá ẹ rí arábìnrin Yinka Aláṣeyọrí. Tẹ́ ẹ kọrin ẹ̀ tí mo gbé owó gbé mi wọlé
1: nísìnyí.
0: Ọlọ́padà gbógo fọlẹ̀ ẹ̀hún. Ẹ rí kì í ṣe Bọ́lọ́run rẹ ni tí ó fẹ́ lo Ọlọ́run fúnra ara rẹ̀ a máa mọ̀ sọ pé màá dẹ̀ sọ́ di ńlá. A dẹ̀ yọ ọwọ́ àwọn ìka ènìyàn kúrò. Èèyàn náà ni ó lo ṣùgbọ́n tó máa lò yẹn èèyàn mọ̀ pé nítòótọ́ Ọlọ́run ló ṣètò ènìyàn. Torí wọ́n ṣe olùfisùn ẹ̀. Kò ní sọ pé rárá. A sọ fún pé ẹni tó ń tẹ̀lé ọ yìí alágbèrè ni. A tún pe ẹni yẹn pé sista irú èèyàn báyìí báyìí bó lẹ ṣe mọ a ní ẹgbẹ́ àwọn lábúlé ni kò ní sọ ohun tó sọ fún ẹ sá sọ́ra. N tọ́lọ́run ran yẹn a rí pé òun ṣe ìrànlọ́wọ́ àtọwọ́ Ọlọ́run. Òun ni Jonah rí gbà àti àánú. Ṣé rí àwọn ìrànlọ́wọ́ kan wà màmá kò ṣe é tú.
1: Àwọn ìrànlọ́wọ́ tí ò ṣe é tú.
0: Kò ṣe é tú.
1: Tẹ́lọ̀ pé báwo ló ṣe ṣẹlẹ̀ gan.
0: Mami wọ́n á sọ pé bó ló ti rí gbà. Ìyá sọ pé Ọlọ́run ni àwọn tó wà bí ò nígbàgbọ́. Ó ti ṣẹlẹ̀ sẹ́mi rí dáadáa.
1: Ọmọbìnrin kan. Ṣé yiri wo.
0: Bẹ́ẹ̀ ni mi ní dákọ. Ó ń ta pákó níbi ìsọ̀ pákó ọmọ wù mí. Ní ọdún náà mo àtọkọ rẹ̀ mo bá wọn nínú yàrá tí àga tẹ́lọ̀ tẹ́ fi máa ń jókòó. Òun nìkan lọ́wọ́ àánú ilé wọn bọ́s kọ́tà. Màmá ṣùgbọ́n ní àárín bí oṣù mẹ́ta. Ọlọ́run sọ wọ́n di ẹni tó ń gba kọ́ńtráàtì bíi 17 million lọ́wọ́ ìjọba.
1: Tọ́pin kàn án.
0: Mami
1: lọ ránṣọ léèwé.
0: Mami àdúrà yẹn gbà débi pé nígbà tí gbogbo àwọn ènìyàn wá rí wọ́n sọ pé irọ́ ni nígbà tí ó kàn kó àwọn bíi mélòó kan wá sí church wọ́n wá jókòó. So ló bá ní babaláwo mi rèé o.
1: Mi ò bá gbọ́ babaláwo
0: o. Gbèmí náà tún wò yẹn yẹn pé
1: kí aláṣẹlẹ̀.
0: A ní babaláwo máa ní ṣé nǹkan ò ṣẹyìn ẹ̀rọ babaláwo jẹ́ òní nígbà tó ń sọ pé Ọlọ́run ló dá òun àti ìdílé òun lóhùn. Wòlíì tọ́lọ́run lòrè tí wọ́n gbàgbọ́ òun lòún fi kó wọn wá pé babaláwo òun rèé. Kálukú bá bẹ̀rẹ̀ sí wò mí. Ọlọ́run sì ṣe tiwọn náà. So àwọn ìrànlọ́wọ́ kan wà màmá. Ọlọ́run á ṣe apáfẹ́tì ẹ̀. Mo máa ń sọ fún yín bi enikan ba so pe ru mi le ma ile block kan pe mo le fi block so le
1: won so pe ro ni
0: me bo ni mo ti fe ri mi le mi ma jibiti ilu ebe re mi o ran ni gang mi o legbe mi o mayan mi o mi o ke nkwa connection mi ki mi gu ara mi sugbe bi mo ti de loni olorun lo se mama anu na ni
1: anu ni
0: eh mo ma so fa mo eyan mo ti se se direct ni na lilu yi mama mo ngbe madina ewo berele bayi ni le landlord mi wa ngbe baba yen ri gbiyanju mi olorun o ni gbowo lowo mi boya won family yo mo gbo baba isala wa ile won wa ni sale lagelu mi oni ki ma gbele lo fe pe ru pe mo se ntun le se baba ye yonda be ni mo so fun yin
1: e wa be se e wa je alatun lese
0: e bi o wa tun lese mo ma take opportunity gan ti mo ma mura si
1: wa wa de wa pe bi bayi se wa ki lo wa mu e to lowo lowo ba
0: be ni mo sa gbogbo e
1: iru adowo wa lo de bo
0: ti mo ba wa lodo baba ti mo ba wa ki won emi ati won ma wa nu yara ile won wa ni sale bi baba isala wa ma emi won jo ma so yo tun ma so gbogbo yen pe omo ohun leleyi tori pe mo ri gege bi ore ofe ngba na ma e wo mami oju ogunle ma wa foso nigba ba foso ma ko si gane must go ma wa rugba si ogun pa ma wa gba ona le muslim odinjo ba ile baba le kan salami gbogbo e nijo kan ni mo ru aso leri mama but I don't know pumbe lese mi
1: mata baja
0: a koja a to ba je ba daja ase eso kan ti nbe loju ona
1: no le ba de
0: mo ba de se de eso ye wa wole tan bi mo se na le niyan emi ati aso lori ibi mo de ku si niyan bi awon eyan se fa eso yo lese mi mi o mo bi ese yo be yi eje ya mama nigba won sajo mi tan nigba ti o si nta je mo pada tun ru aso yen lo si ogun pa mo wa ru aso yen do kun pa awon ti mo lo ka so fun so pe a ti so pe ka igba so wa eh mo ni e so pe igba so wa
1: mo ka mo ti se tan
0: eh ti o si nta fe je ti o si nta fe je loja won ni a e boya ka igbe pada na won mo n to ti de ba mi lese enikan gbo mi le aro yi eh enikan gbo mi ni aro yi iwo ni mo ba wi iya to nje lowo loruko Jesu o di testimony mo lowo o
1: Jesu
0: isoro aye re lowo lowo loruko Jesu wa fi pete ayo
1: ami Jesu
0: o ma je ki so fo popolopo pe anu ni mo ri gba sugbe mi o take care for granted bi ti Jonah o mo ma ri o ni mo more ibi o ba mi de loni o anu nla ni
1: anu ni o
0: ba mi emi ge ni anu anu ni so Jonah na ri gba nibi ti Isaiah ti struggle to ti struggle Jonah na ri gba sugbon o si lo ka to meni to nje Isaiah ni Jonah iba ti lo iba ti la agbaye ja to lolorun lorun ni se pe dide lo si ni nefe ibi ti asise Jonah
1: ibi to wa
0: n to je lo Jonah la re opolopo na ti si asise
1: eh
0: mami opolopo ti si asise oun lo so elomi di eni ti aye re o balance di aro yi opolopo ti ni ori ofe ifo le ma je family
1: e e je wo iwa ti Jonah wu ngba na
0: yes ma
1: ka fi wo bi olorun ba pe eyan lasiko yi elomi o wa duro pe awon eyan bu mi o sin wo so po leni mi o ti won wa gba godani e woli iwa gbe ko eyin eru ya ni o ko ma di lawon lori o ta lomi o so pe ohun o se o e ma fa ohun sirin sise oluwa kan kan olo e je ko po ohun fura ara ohun bayi gbogbo e tele te wi o po ohun o po ohun en to ra yin de ni ibi ise to ohun wa ohun o le file ta ba wa wo awujo wa lasiko yi pelu ipo ti kaluku wa pelu ipo to n to n wa te wa ni file o fun apere eyan wa ni boya wa ni central bank o n sise
0: o
1: wa ni NNPC o n sise e wa so fun pe e lo gba ago ni o ke mo lu kiri
0: ko rorun mami sugbon
1: to rorun baun
0: to ba je eni ti olorun fe lo mami nkan tan fun
1: nkan tan
0: emi ti mo ni mo ru aso kiri
1: to ba je pọlọ n fe lo mo ti wu ko ni akojo lori nkan to yo ta
0: emi ti mo pada wa ru aso akiri pelu dry cleaner dollars na won yibo bi nsewo mi awon company ti mo ba sise mo ti sorry seri baba ngide award federal secretariat fun gbogbo state awon company oyibo ti mo ba sise lo gba ti ibade ige ti won pada gbe fun awon company kan mi ni da kon won federal secretariat to wa ni kolaba yen company ti mo ba sise company awon oyibo awon la pari federal secretariat yen dollars ni mo fi gba owo won fe gbe mi lo si eket oga mi small evans lo pe mi pe omo kunrin ti mo ba lo ma lo accident lona pe in to luwa n ba mi so ni kin gbo pe ti mo ba lo ibe ni ma oyinbo ni o small evans la ma n pe evans ta ni meji ni big evans and small evans o pe mi pe wo mi pada lo sise oluwa oluwa ti n ba o soro to ba lo fun transfer to n lo yi pelu owo ti e fe fun o won te ba de ma transfer wa buruko owo ni ma ti en ba ma transfer wa
1: idagbe ngbe owo
0: oh mami e buruko owo ni even ba se n gbe salary ti wa won fun basic won fun ni overtime overtime saturday sunday fe n to ba ma se 200% ni a ma gba transport won fi ma to gbe mi o emi agba transport allowance won ma gba medical allowance awon ni o tun fun mi ni ogun but ma gba sala ma gba nigba ba ma pa ogun epo rubber band la fi ma mu owo so emi oni mo wa so fun yin pe nigba ti mo pada bere se oluwa ti mo gbo re si olorun lenu iya je kaneba iya je iya je Eri paper ku ponu ti ti eri paper se sare si eh ti eri paper meme eh eri paper iya je ah pa lo lo fe lu o oni oraye olo fe lu o e wo mi ta ba tete ogwa ka tese ko lo si toju gan ba ba lo
1: toju o ba fa

0: gba won ma yin rije kule bayi eyin kan je eyan lo le e wo mi won tin ja yin lo le mi anti mo awon ori kan wa ti won ki yan je awon kan wa ti won ki titi won bi e ba gba 20 lowo won e fi 2 million de pada eh asise wo lo se to wa pada dogun dode si ologbe bayi oluwa ran mi si o iwo gege ni mo ba wi iseda re loluwa ni n ba soro pe ka fi anu mu oku o ninu asise odun to pe ki aye re le balance hey ka fi anu mu o ko lorun gba o ko fi ese re le ori apata hey ki anu da si oro re ki ipin re laye ko yi pada
1: 0912370875 ona ni oju opo ti o da si inu kulu bo sa fe fe ta wa fun ti aro tuni ta lo wa nbe
2: ala ti o mo ti o mo ba gbe gba ju mo lati dare ba do o ku se ko de mo ma se en to lo npe lo lo yan en to lo yan to pe lo je lori ani mo ati o ju re lo no ki wa la re pe a gbo ti taro ti je mejo ko won ni se leyin wa ala ti a fin reto
1: hello hello
3: hello e ka ro iyawo ji a dara fun yin lori topic te gbe wa ona yin a la lagbara Christmas ti baba to won ku owuro awa ta je oni tabiji radio an so fun yawo
4: o fe nko ni ajun be lesere ba te ba mi ran leji
1: tan
4: e ma ba mi ran leji tori to gbe wa loni o lagbara o se mi to ba ko se ni waju olorun ti o ni jiya eni to ba te yo olorun o ma bu ju olorun pa ti ni baba inu mi dun fun gbogbo n fe so ati iri te ti ri loji agbaye mo wa dayo lumi lagbara olorun gbogbo awon omo yin na yo dayo fun won
0: amen lorukọ jesu
4: ẹkọ nla ni dami je ba ti dori lodo ba ti to se mo da se ni sugbon mo mo to ya yo yi ta mi o mo wo fun yin ori ofe to wa nbe a ri dun gba lorukọ jesu
0: amen jesu
4: ẹ se jani sa
1: Iya ni ko lo le won.
2: Iya ni yawo li.
1: E ko jumo.
2: E da mu.
1: Ala bala toju ro baba.
2: E ni lolosi. Ta mi mo ti yin o. Ego ni se yin ko ni se mi. Ta bi mi oro yin ni dan.
1: Amen
0: Oluwa.
2: Ala bo ko yawo e ba bi ji latoju. Ala wo ni ile ijo si, ile ijo si ti wa ni.
0: Da.
2: Baba ti gbo yawo li ki lo tun ku. A ti gbe yin baba wa bayi ki lo tun ku.
0: Iya lo ti sele.
2: Awo ni le jo ni koja pe ka sa ti gbo yawo li. Awa ta gbo to se ni na gbo to se. Ko ni ka ruku yo ti enbe o. O toro gba ni anu wa gbogbo wa ri o.
0: Amen Jesus.
2: Olorun bo ni ku si wa lopo Olorun. Ada bala to lo me pe.
1: E se. Ba lo ku mo ti e. Baba ti pe o. Do to ipe. Ipe ma ni ba ka ba.
0: Olè.
5: Ẹ kaaro.
1: Ẹ kaaro.
5: Ẹ kun.
1: Ẹ ṣe.
5: Ẹ ti kú àlè. Àdúrà yín ọgbà o. Gbogbo ní bàbá ń sọ látàárọ̀ ọ̀rọ̀ ni o kó ń kálukú ó mú ti ẹ̀ ń bẹ́ o. Ẹni Ọlọ́run pè lọ́lọ́run yàn. Ẹni Ọlọ́run yàn ló ṣe lójo o. Àbílẹ̀kọ Akóredé Dásọ́lá látàgọ̀. Agbọ́tọ̀tẹ̀ agbọ́tọ̀tẹ̀ kì ń bọ̀.
0: Àmì Jésù.
1: Hàlò.
6: Ẹ ló mà. Ìyá mi ìyàwó òlì. Ìyá nìyẹn ẹ ní bàjẹ́
1: oye
6: kí bàbá wa náà ẹ kú iṣẹ́ olúwa
0: ọmọ
6: agbára dọ iṣẹ́ rí nǹkan tí bàbá wa sọ yìí ó túmọ̀ sí pé bó ṣe lè wù kó rí èèyàn ò gbúdọ̀ rọ kéèyàn máa rò wípé bọ́yẹ ìyá tó ń jẹ òun yìí àjẹkúdórógbó ni o tó kò sí nǹkan tọ́lọ́hún ò lè yí padà ẹ̀rù bàbá wa náà bàbá wa lánàá tí wọ́n máa ń fi orí ru aṣọ kìíní torí àsìkò àti wá gbaṣọ sí tó ṣùgbọ́n torí pé káwọn lè jẹun ọ̀gbà ṣé mọ̀ lóòótọ́ ẹni tó ti ní tẹ́lẹ̀ tó wá dàbẹ̀ pé nǹkan wá ṣe bákan èwo ló fẹ́ rò tí ó rò tó ninu gbogbo ka ma dupe ni so ko de si nkan t'Olorun o le yi pada eh eh so e momo se yawo li gege ba se ma so ta ba ku lo church wa su na la fe lu po abi wa su lo di le tin gbe wa ka wa mo le
0: amen
6: abi abi wa su kokko ni baba wa se
1: o na ni
6: eh eh wa su gidi de la won a se to mo pa won o lo ta won gba lowo wa
1: eh tori owo ni wo se lo church asiri yi ti tu wa talaba ori ati lo dawo le se lo church
6: wo be mo so enu tori ki wa ko mo lo di pe ni yo wo ni jade ibo tori afefe won ni eh ni ba je o yawo li
1: eh
6: ya jo si wa o si yin e ku eto
1: e ja mo yo kan si e ja mo yo kan si eh ka yo nda baba hello
7: hello ma anjiri
1: bo ni aro
7: e ka ro adupe fọlọrun ma
1: oluwa so
7: e ku se daddy bu ki e ku se
0: yo dara fun yin
7: ami o aro aro ni lati seyin seri ah e gaga bi awon bi mi din so ile ijo se ti wa ni ijo Sunday to yin si wa lanfani gan itumo ni pe ohun to le fi da wa loju ta bi njoko ti ni pe ah se koko kan be bi bayi ko si koro kan debi bi adogbo ti ke wa nbe yi pe ah enikan ko ku gbo mi ṣùgbọ́n ní fi ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn gẹ omi ìtọ́ jẹ́ pé awúrújẹ ńbẹ́ńbẹ́ wọ́n ti mọ̀ pé gbogbo ohun táwọn bá sọ ìdákọ́ńkọ́ ní ọ̀jẹ́ àgbáyé níbi táwọn ń gbọ́ yìí àgbáyé ni tó ṣe pé gbogbo nǹkan tó sì kọ́lítì ní mẹ́ńbẹ́ tó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run lágbára ọlọ́run ẹ máa tẹ̀síwájú akínyin gan kókó kan ni pé kíkálùkù rí pé yẹn ṣe àmúlò rẹ̀ bẹ̀ ṣe mú wá fún wa yìí ẹ pé ètò mú kí àrùn wọn aládì sẹ́yìn.
1: ẹ ṣe a ní láǹfààní àti gba ìpè kankan mọ fún ti àárọ̀ tòní lórí ètò yín ètò wa ni àkókò ẹ̀yìn pẹ̀lú bàbá wa prophet Yemi King ti inú ìjọ Christ Apostolic Church Àgbàlá sí ó ní ilé tó wà ní agbègbè oríta péré nìbàdàn tí wọ́n tún láǹfààní àti fi ọ̀rọ̀ ọlọ́run bọ̀ wá láàárọ̀ yìí ọlọ́run yóò tún mú kí yóò
0: àmì jésù
1: ṣé ìránṣẹ́ yóò sì mọ̀ tẹ̀síwájú
0: àmì lórúkọ jésù
1: gbogbo àwọn tó gbọ́ wá láàárọ̀ yìí ẹ lórí ọ̀fẹ́ láti súre fún wọn kẹ sì fi ojú ẹ̀ pẹ́ ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ tí wọ́n lè pè sí síta.
0: mo rán àṣẹ jáde pẹ̀lú agbára jésù kristi gbogbo ẹ̀yin tí ẹ ti ṣe àṣìṣe ṣùgbọ́n tó jẹ́ wípé ẹ wà nínú ìgbèkùn ìgbèkùn yín já láàárọ̀
1: yìí
0: ohun gbogbo tí ẹ ti ṣe bóyá ẹ mọ̀ tàbí ẹ ò mọ̀ tí à ń tara rẹ̀ dá àwọn ọmọ yín lóró àánú tún yín sílẹ̀ láàárọ̀ yìí ohun gbogbo tó gbé yín dè ohun gbogbo tó sọ yín dá láàbò ara ohun gbogbo tó sọ yín dá láàrin kiri nípa àṣìṣe ìṣáájú lórúkọ jésù àánú tún yín sílẹ̀ lónìí ohun gbogbo tí ṣe tí yín kó wà lálàáfíà agbára ọlọ́run gbé yín ró ogun lọ́gùn ẹ̀yìn tẹ́ ẹ bá rí i pé ẹ ti ṣe àṣìṣe tó lágbára tẹ́yìn gan-an rí wípé nítòótọ́ ohun tí mo ṣe yìí ń da ayé mi láàmú tí n bá ti fi ẹ̀rọ síta ẹ pè mí ṣùgbọ́n ẹjọ́ taago méjìlá sí aago kan mo rí àṣẹ jáde àṣìṣe rẹ ọlọ́run sọ di ẹ̀rí mọ́ lọ́wọ́ ìjì ayé rẹ kó dákẹ́jẹ́ àánú kó tú ọ sílẹ̀ ìrànlọ́wọ́ gbé ọ̀rọ̀ ajínde àti iye kó jà fún ọ ilé yóò ní dàrú kẹ́ ẹ máa gbé láì léwu jésù olúwa wa àmì àmì àmì lórúkọ jésù. ẹ̀rọ tó jáde sí ọ̀dọ̀ mi 070 50 80 5000 070 50 80 5000 God bless you. Kẹ́rí àánú gbà.
1: a tún padà bọ̀ ẹ má kú mbẹ́ o ẹ ṣe tẹ wà mbẹ́ fún wa.
8: Olajide FM 96.7

Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀ rán láti lọ sí ilé Hajj 2027 ní ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Basunu Hajj Umrah Service, wọ́n tún ti ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Nísàn díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Basunu Hajj Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukaddam Basunu Hajj Umrah Service ìrìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yìí. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukaddam Basunu Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mìíràn.

0: My IBDC meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me well.
1: Why you dey worry like that? Just use iRecharge.
0: Are you recharge? How that one take work?
1: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instantly. You can also dial *6606*1 at on your phone.
0: Sharp like that.
1: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
2: iRecharge. Convenience. Accessibility.
3: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà ẹwà.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
3: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Bọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ kí fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000 0807-112-4000.
3: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
9: Bàbá Ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
10: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúgbà tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gùn làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìgbàrúgbà ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803381008 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
11: Thank you.

0: wa kakase wa ni se kakase ta abi church ti obirin lo to obirin yen wu ati oda te de lo te mejo lo si church e ba ki won sa to se ni ijo kan ma ku la se won mo baba owo to ni seyin
1: amen jesus
0: e ma tesiwaju ni o
2: e seun tori e
0: e ma tesiwaju
2: e ja se e ja ma se ni soki soki soki nitori awon mi o ni won kunle fun pastor
1: no rara o mi ke yin ma respect pastor
2: eh e fun pastor lowo e fun prophet lowo sugba to ba ti le se foko re nu le mo se nta
0: hello omo ba gbe gba jumo la
2: gba
0: mo ki le pele pe ku se pele mama se ibele ni e yan mo ti to ti to yin se ndo mi la ta ro ta gbo yin e je ki sara baba to wa sele ti baba da da emi yogun
1: amen jesus
0: sugbon e je ki sara e si duro o fe ti wa subu awon ka ma gba laaye ala fe afi
2: do do do da so si le mo ba gbe gagaju
0: mo hello
2: hello ma
0: hello ma ara mi ni ara mi ni iya
2: a gbo yin
0: iya wa
2: a gbo yin
0: e peso e peso e ba wa ti baba yen daada
2: won gbo
0: e ba wa ti baba yen daada olorun o te won si waju
2: amen
0: olorun o ro won lagbara
2: amen jesus
0: doke doke jo bayi inu ile le mi ti gbo wa su agbalagba ni ni inu ile ni to roro wa su inu radio o ko ti en o o ko se yo ku ni ṣugbọn en ti baba yi to wa so loni ah baba oju yi o ni fo ese yin o ni ro
1: amen jesus christ
0: iyawo ni lo ju o se o
2: amen jesus
0: emi ti mu te le nbe o business akagbe lo npe yin o
2: e seun mama
0: lati jaye lati jaye
2: e se e se adupe wa e se hello e ti wa nbe hello wa nbe hello e ku ni di ero radio yin mejeji o se se papo awo ge ku a fi elomi si an to ba ti fe pe wa e ja ma ku ni di ero radio wa ta ba ti ku nbe ko ni pariwo selomi ni
0: hello ma
2: a n gbo yin
0: yes ma ya wo di e ku eto e mama se sare da ta won kan na ni ta ta won ni mo ki baba wa yi o Olorun gbo tin ba fe mo lo church ni church won ni mo lo
2: eh so mo be
0: eh to ba jiwe tin ba fe mo lo church won ni mo lo ah tori o toro pombele no ma nso yawo oli eh bi won e so pe ti gba moto wa lai ti mo so fun yawo mi ni pe Olorun won ti gba
2: eyin o ti fase si amọ adodun meto yi ya ko le ye yi ko le ye yi
0: ìyàwó òní mo mọ̀ pé padà wà dúpẹ́ ẹ wo etí tó gbọ ẹ mọ ẹjẹ tí etí tó gbà sí lọ ẹjẹ kó gbà sí lọ o so ẹ bá
2: padà ní lọ́nà ọjà ọ̀tá ìwà fi gbé ọ lé ìwà fi gbé ọ lé ìwà fi gbé ọ lọ ṣọ́ọ̀ṣì
0: ẹ mọ̀ padà ìpàdé mi lọ́nà ọjà ọba yìí tẹ́ fi bu owó mọ́tò fún mi ẹ bọ̀ kátà ọkọ. Ẹ kàn sí ibi mọ́tò jíìpù
2: ní ìjọba. Ìjìnlẹ̀ wà ní fún ọ lọ́wọ́ báyìí kò mọ fi bí ọyìn.
0: Ẹ kàn sí kò ní bàjẹ́ ẹ kú ètò.
2: Ibi tó wùrí ti lọ ń ti ẹ̀nu. Ibi tó wùrí lọ nù. Ẹja gba ayọkọ àbí méjì sí ká tó yọ̀ǹda bàbá ọjọ́ ti lọ.
0: Ẹ̀lọ́.
2: A ní ẹkú òǹdí rédíò yín sẹ́. Ṣé ó ní nǹkan mí inú ni? Àbí Yorùbá náà la kún sọ àṣebo. Ẹ kú òsì rédíò bẹ́ẹ̀ bá ti kú òní ti mọ̀ ń pariwo ni méjèèjì ò bára wọn sọ̀rọ̀ ẹ̀ èyàn ò lè bomi sẹ́nu kó tó fẹ́ fẹ́ ná kò ṣeé ṣe ẹ bá ti fẹ́ pè wọlé ẹ kú òní ti rédíò torí ọ̀pọ̀lọpọ̀ ló pọ̀ nídìí ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ tí wọ́n ń pè tí wọ́n wọlé rárá.
3: Ẹ̀dọ́ ohun ma
2: ẹ káàárọ̀.
3: Ẹ̀dọ́ òòsà ogúnyàn lọ́kàn ogúnyàn lẹ́nu ọba àwọn ọba kò ní jẹ́ kí àwọn ọ̀hún kó lọ orí yóò sì ní kó àwọn bàbá àwọn ọkọ̀ jésù orí ara yín sara yín gbàrà ara yóò ní fi bẹ̀rẹ̀ yín
1: orí
3: ayé ìtọ́jú ọmọ fún yín tó gbàrà fún yín òtítọ́ kó ro àmọ́ bàbá ẹ máa tẹ̀síwájú nínú wa olúwa yóò gbàdúrà yín

0: adájọ́ kẹni ilé olóyè ọ̀dẹ́ ń gbé 96.7 sani ọ̀sánì fíkwẹ́sì tí tiwa o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kárìmọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: àwọn kọ̀kọ̀ tó máa ń gbọ́ ètò yìí mo mọ̀ pé comrade náà máa ti gbọ́ ohun yìí rí lórí Wednesday program àti ẹ̀yìn Sunday. Mo fẹ́ fàkókò yìí pé gbogbo ẹ̀yìn èèyàn torí máa tún play music máa tún play ohun ìyá yẹn mi ò pè yín pé ká dáwó fún màmá o mi ò tọrọ owó lọ́wọ́ yín o ṣùgbọ́n mo fẹ́ pàkíyèsí ẹ̀yìn àgbàlagbà sí nǹkan kan àti ẹ̀yìn tájọ wà ń sẹ́ẹ̀tì báyìí mo dẹ̀ fẹ́ fàkókò yìí sọ fún pé àwọn kankan ẹ̀yìn tó jẹ́ pé màmá sọ pé àwọn ti ṣiṣẹ́ ní ṣe works rí màmá làwọn ti ṣiṣẹ́ níbì kan rí wọn pé ẹ ohun tẹ gbọ́ yẹn kò sí kẹ má mọ̀ then màmá ní lágbára jehovah màmá ń lọ jehovah's witness ní church tí màmá làwọn ń lọ tẹ́lẹ̀ màmá sọ àwọn ọ̀rọ̀ kankan tí mo fẹ́ ká mú jáde láti ibẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé màmá máa ní àwọn èèyàn tó jẹ́ tiwọn wọ́n máa ní àwọn family tó jẹ́ tiwọn màmá ò jábọ́ láti ọ̀run màmá ò jábọ́ látọ̀run láti bí 1 month plus nísìnyí ni mo ti ń try láti rí pé màmá lè wá sí orí ètò bọ̀bá ṣe ń fà á ló ń jápulẹ̀ now ó yẹ kí màmá wà lórí ètò ní Wednesday tó kọjá ìgbà tọ́lọ́kadà máa lọ gbé màmá wọ́n pè mí padà story ni mo gbọ́ nǹkan kò ṣe màmá o ó tún di èní ẹni tó tún lòun máa gbé màmá wálé ní ìgbà mo ti ẹ̀wà nù church mi ò lè concentrate mo ṣì ń jáde lẹ́ẹ̀mẹwàá mo mọ̀ pé àwọn ọ̀ṣọ́ máa wo pé kí ló ń ṣe chiquito ṣé top 100 naira tó wọ̀ ló ń lọ ló ń bọ̀ lẹ́ni nínú church ní rọ́ mo ń gbé kọ́ọ̀lì wọn bó ṣe ń rédíò tó ń sọ gbogbo ẹ̀ fún mi ẹni tó wá yẹ kó gbé màmá wálé ní èmi ò mọ̀ bóyá òótọ́ ni o but ìwọ tó bá mọ̀ pé òótọ́ ni tó bá mọ̀ kankan nípa màmá màá fẹ́ kó connect pẹ̀lú mi ẹsẹ̀kẹsẹ̀ bímbọ mo wá bẹ̀rẹ̀ sí ní tọrọ ìdáríjì pé mi ò mọ̀ bóyá òótọ́ ni nǹkan tí wọ́n sọ fún mi àbí irọ́ mo mọ̀ pé màmá máa ń gbọ́ ètò mi bímbọ lọ sójú ọjà tó dàbí pé mo fẹ́ lọ sójú ọjà tàbá padà dé.
1: Magili FM 96.7.
2: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Special announcement. The Association for Hajj and Umrah Operators of Nigeria, AHUN, hereby passing this fatal information to the public. The Saudi government has fixed 26th of September 2026 as deadline for all payments for Hajj 2027. Therefore, pilgrims are kindly advised to make their full payment on or before the fixed date. Contact AHUN accredited agent, which their names will be listed in the Punch newspaper that will be released on Monday, August 31st, 2026 to book for Hajj 2027. For more information, contact AHUN Zonal Office at number 6, Oladipupo Oduwole Street, Ojodu, Lagos. Telephone 070-67-383369 or 081-1604-5859. Email address ahunswz@gmail.com or ahunsouthwestzone@gmail.com. Our journey will be a successful one. Pay on time. Delay is there.
3: Evangelist Kayode Adeosun Vision. Yóò tún tẹ́ pẹpẹ ìyẹn lọ́dọọdún ẹ̀yẹn lọ́jọ́ Sunday.

0: Hello.
1: Ẹ̀sùn máa má bínú màá mọ̀ mọ̀ pé kírẹ́dìtì yìí ló tán, so mo sáré lọ ra kírẹ́dìtì, mo sáré ra kírẹ́dìtì lórí fóònù ni pé kí n fi pè yín padà. So ta ló wá ń bá yín méèkì kọ́ọ̀lì yìí?
0: Ọmọ tó yọ lọ́ǹta ni mi mọ̀ rí.
1: Ó lọ́ǹta ni ẹ̀ mọ̀ rí.
0: Ilé
1: ẹ̀ ní ọ̀rẹ́ ni gbọ̀ngàn,
0: mo kàn kígbe náà ló wá bá mi. Ok, ẹ ojú ló ń yọ mí lẹ́nu ojú mi.
1: Ok, ọmọ yẹn wá bá yín. Ok. Now,
0: mo máa pe nọ́mbà yín fún ọ wá bá mi tẹ̀sí.
1: Ok, ẹ̀yin lẹ pe nọ́mbà mi fún. Báwo lẹ ṣe wá mọ nọ́mbà mi?
0: Mo gbọ́ nínú rédíò ni mo lè gbọ́.
1: Ok, ó dáa. Now, but nǹkan tí mo fẹ́ bèrè nísìnyí ni pé ilé ọ̀dọ́ yín yẹn ni ó wà safe fún yín àbí? Ilé ibi tẹ́ ẹ wà safe.
0: Ó safe.
1: Ọmọ yín yẹn ibo lẹ ló wà?
0: Ife ni.
1: Oh, Ife, ok, pẹ̀lú family.
2: Hello, you have 1 minute remaining.
0: Ife ni.
1: Ok, ó wà ńbẹ pẹ̀lú family ẹ. Ṣé ẹ̀yin lẹni fóònù tọmọ yìí fi pè?
0: Èmi ni.
1: Ó dáa, ẹ bá yẹn jẹ́ kí n bá ọmọ yẹn sọ̀rọ̀.
0: Ọmọ wọn lọ fẹ́ bẹ̀ sọ̀rọ̀. Àbí ó ti lọ.
1: Ó ti lọ ni.
0: Hello.
1: Hello.
0: Wọ́n lọ fẹ́ bẹ̀ sọ̀rọ̀, ó ti lọ.
1: Ó ti lọ.
0: Ó ti yọ mi sílẹ̀, ó ti lọ.
1: Ó dáa, ẹ ní àpáta lẹwà, ẹ ní ọ̀nà ọmọ níyà lẹwà, ọ̀nà kíni?
0: Wáyà kébù ni.
1: Ó dáa. Màá mo ti ní nọ́mbà yín, èmi á máa pè yín. Bọ̀ ẹni kí n gbé kiri yìí lórí rédíò lálẹ́.
0: Ẹ gbé sí.
1: Lórí rédíò lálẹ́.
0: Wọ́n ní owó ẹ̀kọ́ fẹ́ẹ́ sọ̀rọ̀.
1: Ó dáa. Ok, ṣọ́mọ yẹn ti dé ni.
2: Ok, your balance is too low to complete this call.
1: Kí ló ń ṣe yín? Pípé ìyá mélòó la ti sọ náà ti balance tẹ́ ẹ fi ń lé owó dánù báyìí?

0: nkan ti mo se play voice iya yi laaro iye ge ni pe kosi mo mo pa awon to ma mo iya yi ma wa abi ko yin ejo awon to ma mo iya yi ma wa awon to de ma mo omo won na ma wa tori mo ti pe a ti pe number pe number omo won a get here mo ti send number omo won si oga mi desoye omo to so awon na pe ni ta loye crew won get here a tu send the number sa won kokon won de ti pe won get here omo mama so mo fa fa koko yi ro wa mo fa fa koko yi be wa pe ejo eyan kan lori facebook nsi jake joke won ni chichi please that jehovah's witness got me most can you ask mama if that her child is jehovah's witness so we can know what to do please aw mo nya ama jehovah biko joya kamadu nile nu biko well jake joke mama is not here in the studio mama no dey here for inside studio with me mama o si ninu studio pelu mi ati n se gbogbo nkan ta le se lati dipa gbon wa sori radio but won ri pe ko work out so o ja so pe to ba bo teyan ba ba won soro ni agbara jehovah lo man so won de ni jehovah's witness la won lo pa won church man wa ba won tele but nisin ko se anybody ni church to wa ba won mo she's 80 years so ko so gbo nkan ti won ba so ejo awon eyan kan pe nbi ejo mo fe ko je pe a ma get enu ta le link mo mama yen le ni hello hello
1: ma ire ka ro e pe ji mo
0: e ka ro
1: ejo ki lori ko mama yen
0: eh mama afitaba ti ba pe won leyin eto bere oruko won tori to ba so pe kini kan won tun so kini mi mama yen is 80 iya de je ota won gan won riran awon omo meji ti ku eyo kan to ku ko si pelu won won ni kini lo wa ife number o de lo lati gba ta tin pe iya de ti follow ju bayi
1: now sebe je pe oruko won so pe abam ko ye ni because ni mo use mo area wa yan ti bu yen se ba mo ruko won ma ma won ta le bere mo se kon ke mention pe jiba business yen a le chief ni mo ka ri awon jiba business ma mo ni yen ta ba mo ruko ti won je gbongbon lo oruko yen ya ni fi bere won ni a fi le locate won nibe
0: okay
1: se jo to ti ba ti e ba le abi te ba le text number won si abi ti boya tin se yin kin da number won lọ́wọ́ yín bóyá kí n fèrè padà.
0: Ok bóyá lẹ́yìn ètò nìyẹn.
1: Lẹ́yìn ètò ẹjọ́ mi wá mọ nọ́mbà yín o mo sọ̀rọ̀ gan mo sì ń gbà pé mi ò kàn rí lórí fóònù mọ́sọ́ délẹ̀.
0: Má pe nọ́mbà mi síta lórí ètò ní lẹ́yìn ètò.
1: Ó dára
0: thank you very much.
1: Ó dára máa pè ń padà láti ìgbà. Thank you very much.
0: Hello.
2: Hello, ma.
0: Yes, I caro, sir.
2: Ah, I caro. Ejo, lori mama yen, ejo nitori Olorun. N to se koko ji ni pe iyan mo oruko.
0: Ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn, ejo, wọ́n affect etí mi.
2: Kéèyàn mo orúkọ mama yẹn. Kéèyàn bá mo orúkọ mama yẹn. Believe me sincerely, a ṣe trace yóò dẹ̀ yẹn ló jẹ́ gẹ́gẹ́ tiẹ̀. Ṣé ẹ ní wáyà kébù yẹn? Ibi tó ń gbin náà máa ń lọ almost every day ni mo wà very close láàrin yẹn and ẹjẹ́ ẹ bá mo orúkọ mọ̀mọ́ yẹn tó dẹ̀ mọ kínní yẹn èèyàn á rọra mọ àwọn tí ń trace kí ẹ̀ ń ṣe kínní ṣùgbọ́n bó ti mú lórí èèyàn á gẹ́ẹ̀tì mọ̀mọ́ yẹn easily so gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ náà ti ṣe rọ yẹn ní ká mo orúkọ mọ̀mọ́ yẹn ká dẹ̀ mọ fóònù nọmba yín ọjà tó ti wà lọwọ mi náà ilé kọlẹkẹ yẹn
0: nípa ẹ
2: kọmírèdè jẹ ọládẹjọ láti dá lálọ rẹ ṣàyẹyẹ
0: fún mi. Kọmírèdè ṣe adúpẹ́ sà.
3: Hello.
0: Hello.
3: Ìdítò ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ sí.
3: Adémọlá Adémi kiri. Ẹ jẹ́ ká ṣe báyìí. Orí mi gbọ́ program yín yẹn. Mọ̀mọ́ yẹn ní oṣiṣẹ́ ní House of Corporation. House of Corporation ni kẹ́ ẹ lọ. Kẹ́gẹ́t, wọ́n gẹ́ẹ̀tì gbogbo particulars yẹn yẹn. Bó ṣe jẹ́ àtàdírẹ́sì e je ka gbigbe ise yen wo na o se corporation to retire lo sibe yo sa ni file re ma wa nbe file ijona isonu
0: okay she sir hello
4: hello
0: yeah
4: hello
0: hello
4: hello
0: hello
4: e karo
0: ma
4: mama e ka
0: ku lori phone hello
4: hello
0: en to ba ti pe wa ko ku o legbe radio e gba ta ba serious la won ko ma se nkan bu bi ko se ni ma du si yan ninu nkan ta nso yi o nse nkan to ye ki anybody ma pe wa ko de duro segbe radio e ku o legbe radio yin hello iya bi je legu se ka roma yes ma e ka roma yes ma
4: sari ko lagbara
0: o lagbara
4: no so omo ti yin si ati ya ko bi bi nko sa ga yo ke no o tola nu ya ile bi number ya won e mo so number ya won ta
0: awon
4: da be te number yin ke ko so fi pe ya won pe kini wa yo egute le fi ko sinu pe kini awon eyan eyan buru
0: emi mo
4: I'm not sure.
0: Ati bere oruko mo oruko ti won na hello
4: hello
0: yes ma
4: mo pere ko
0: an gbo yin madam
4: mama ye e ba mi ju address mo si
0: se le ku olori hello
3: hello e ka re ku eto ma
0: e ka ro
3: lagba lo e ma mo si
0: ami ta
3: oruko temi ni ka re ti gbo e mo si popo gbogbo mo gane yari unti mo fe so gegege ni mami ya de kere bisi pe wala nkan ti mo fe so gegege nu so o e ma pe to bo
0: 0901012370867
4: hello hello e ku olegbe radio yin e ku se e se e ku
0: olegbe radio yin
4: ehe n ti mo fẹ sọ ni pe olulufe eto yi te mo daada mo fẹ fun ni number mama yẹn ko trace yẹ to yẹ pe ko si pe mi naa ni nkankan ti mo n dojuko mi gba ni ki n trace won lọ si bayanke ti won sọ yẹn iyomotola ni n sọrọ
0: ijina
4: si ibi ti mama yẹn n daruko sọ pe mi naa riran gba ni ki n trace won pẹlu ọmọ mi sọ pe mo sọ fẹ pe nkankan so e ma fi number yẹn sita o ọjọ́ baba adesoye kò jìnà sí wáyà nkẹfì yẹn gan. Hello ma.
0: Mo ń gbọ́ yín nǹkan tí baba adesoye ní lọ́wọ́ pọ̀ gan.
4: Àwọn ọ̀pọ̀ bàbá ò ní láyè àwọn òṣìṣẹ́ wọn tó máa ń jáde.
0: Má pa ọ̀gá mi nǹkan tó ní lọ́wọ́ pọ̀ gan.
4: Ó pọ̀
0: nǹkan tá
4: ó wáyé pé mi ní
0: ọ̀gá tí ara wọn gan tó ń ná sí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí sí àwọn èèyàn lórí rédíò kò ló nǹka.
4: Bẹ́ẹ̀ni.
0: So kan tó ní lọ́wọ́ pọ̀ gan kọ́lọ́hún kọ̀ bá mi ràn wọ́n lọ́wọ́ ni.
4: Àmì.
0: Ẹ ṣe.
4: Ká ní mo lóore àfi àti jáde lọ ni. Bá ní kí n tó ṣe wọn lọ. Ṣé ọ̀pẹ máa gbà ẹni tó bá ń jáde tó bá rí ni. Bí ò ríran wọ́n tètè máa ń mọ̀.
0: Bẹ́ẹ̀ni.
4: Ẹ̀sìn bó ṣe jẹ́ nìyẹn. Ẹni tó bá lè lólùfẹ́ ètò tó lè ráyè. Ní kẹ́ ẹ fún ní nọ́mbà màmá yẹn kó tó ṣe wọn lọ.
0: Comrade ni mi ò bá ní kó lọ Comrade Saheed Atakoko ṣùgbọ́n Comrade náà ríran.
4: Ẹ mú àwọn ríran.
0: Ẹ àwọn náà ríran. Mi ò lè mi ò ní sọ pé wọn ríran wọn ríran.
4: Ẹ ṣe. Kálẹ̀ mi sọ̀rọ̀ pé mi náà sọ bó ṣe ń lọ fún yín.
0: Ẹ ṣe. Hello. Hello.
4: Hello.
5: Hello. Mo pè lẹ́kọ̀ọ́ Clayton Scott.
0: Hello.
6: Ẹ káàárọ̀ ma ẹ jọ ma ẹ jẹ́ kí ọmọ tó ń sọ̀rọ̀ yẹn jẹ́ kó sọ̀rọ̀ ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ á gbóhùn ẹ̀ mọ́. Pẹ̀ láti mọ gánná ni tó ń ta mineral.
0: Mi ò gbọ́.
6: Ẹjọ́ ẹ jẹ́ kí ọmọ ẹjọ́ ẹ jẹ́ kọ́mọ yẹn ẹ jẹ́ kó pè ká gbọ́ tẹnu ẹjọ́ mo ti sọ ma bẹ̀rù.
0: Ẹ ok. Ẹ ṣe.
6: Ẹ ṣe
0: mo
6: ní ìfẹ́.
0: 0912370 8675 oni number ti e le fi pe wa 09123 7086. Yes sir.
7: Ọlá Rewájú Mickey ọmọ ìbílẹ̀ láti Àpáta.
0: Yes sir.
7: Tẹ́bá ti parí program máa pè.
0: Okay sir.
7: Ṣé ti gbọ́ Ọlọ́run ṣe àmọ̀nà wa lórí ẹ̀.
0: Àmì.
7: Torí wáyà ń kébù ó fẹ̀. Ẹ̀másáàtì tó bá ti jẹ́ after program yìí.
0: All right sir. Ẹ ṣe.
7: Ọlọ́run ṣe ìtọ́nisọ́nà fún wa lórí ẹ̀.
0: Àmì. Ẹ
7: ṣe. Ọlọ́run nígbà mọ́lẹ̀ ara ẹni kọ̀ọ̀kan wa.
0: Àmì. Ẹ ṣe gan.
7: Lágbo lè ní ìbàjẹ́.
0: Yes sir. Ẹ ṣe gan sir. Ẹ ṣe mo dúpẹ́. 09123708675. Hello.
8: Hello ma.
0: Comrade.
8: Àbí Ṣígìtò. Yes,
0: yes
8: ma.
0: Yes sir.
8: Ẹ kú iṣẹ́ ìlú kò ní bàjẹ́ fún yín.
0: Yes sir.
8: Ọlọ́run fún yín láti yọrí ṣe lórí ìyá yìí. Orí láti
0: gbà tí ẹ ti ń bẹ́bọ̀.
8: Bẹ́ẹ̀ni. Rap ṣé ẹ bá fẹ́ kí n lọ. Mi ń ṣe ríran kò síbi témi òun wọ̀. Kódà ó já bẹ́kúta ẹ bá ní kí n lọ lé ní ń lọ ní ń sì padà fún yín lábọ̀. Tó bẹ́ bá fẹ́ kí n lọ ní èní yìí ẹ ń lọ síbẹ̀. Ní dẹ̀ gba ọ̀rọ̀ lẹ́nu wọn gan sí fídíò wọn ìgbà àtọmọ mi ní sẹ́ńdì ẹ̀ sí yín. Kò tó bá yẹ gbígbẹ́ ẹ ṣe fẹ́ nìyẹn.
0: Ok
8: kékeré ni gbogbo yín.
0: Ẹ̀yin nìkan ni ẹ̀yin ni mo lè ràn mo lè rántí ọkàn mi abalẹ̀ pé ìyá tí ò ríran mo rányàn lọ bá but màá pẹ̀ yín lẹ́yìn ètò comrade ẹ ṣe
8: mọ́. Ẹ pè mí lórí lẹ́yìn ètò ẹ bá fẹ́ ní èní yìí ẹ ń lọ ẹ ṣe ní lábọ̀.
0: Ẹ ṣe comrade mo dúpẹ́ ẹ ṣe.

0: ẹ̀lọ́ yẹ àti ìlú.
1: Ẹ kàrọ sá.
0: Ayé rẹ̀ ajára.
1: Àmì Jésù.
0: Ẹ̀mí ẹ̀ agbó.
1: Àmì Jésù.
0: Gbogbo ìran sí ìran tó wù kọ́ ti jáde, gbogbo ẹni tó bá ní kẹ̀mí ẹ̀ máa gùn Ọlọ́run fẹ̀ jẹ wọn wẹ̀
1: títí lágbàrú lónìí. Àmì Jésù.
0: Ìjọ ń gbé ṣe lórí àwọn arúgbó. Ọ̀dàgbà ọ̀dọ̀gbó.
1: Àmì
0: ọmọ tọjọ́ ní rí wàhálà ọmọ.
1: Àmì Jésù.
0: Ìṣúré náà ti sún fún ọ wípé àdàbà tó ń fò. Ìyẹn méjèèjì tó fi ń fò ọjọ́ tó bá dé nìyẹn rẹ̀ kú. Ẹ̀mí fò kú lọ̀sán gan.
1: Àmì Jésù.
0: Gbogbo alágbára yìí tó bá lùmọ̀ níjọ́ nísinmi Ọlọ́run rọ̀ jóná lé wọn lórí.
1: Àmì Jésù.
0: Aṣọ tó bá ń wọ̀ kò ní gbóná mọ́ lára tọmọtọmọ àtọkọ.
1: Àmì Jésù.
0: Ìtọ́ ń ṣe yìí. Ó dágbára jù ọ lọ ṣùgbọ́n láti lẹ́yìn Olódùmarè tó ń ṣe ọ lẹ́yìn kì í ṣagbára rẹ̀ mímọ́ sí ẹ kórè ọ̀fẹ́ lọrí gbà lọ́dọ̀ Ọlọ́run. Ó sì sọ lórúkọ Jésù rí ọ̀fẹ́ yẹn bí ò ní pọ̀ nídìí
1: ẹ̀. Àmì Jésù.
0: Ọwọ́ adé èèyàn ńlá lórílẹ̀-èdè nípa iṣẹ́ àwọn arúgbó tí wọn náà dàgbà
1: lókì
0: kí ẹ ó kàn bẹ́ẹ̀ ni yóò rí lá.
1: Àmì Jésù.
0: Ṣé rí ìrìnàjò tó wà nílẹ̀ lórí arábìnrin yẹn? Ọlọ́run á fún ọ ṣe.
1: Àmì Jésù.
0: Ẹ kí ṣe káwọn kan kò ní wọ́n. Eléyìí ò ní wọ́n.
1: Àmì Jésù.
0: Gbogbo ẹnikẹ́ni tó bá ní kọ́ pọ̀ láti kó ní kó wọn láti fi kó bọ̀ láti sọ pé káfọ́nà nọ́mbà kan lọ bẹ̀ Ọlọ́run ò ní fún wọn ṣe.
1: Àmì Jésù. Ṣé
0: tó dé Ọlọ́run á gba ìmọ̀ wọn.
1: Àmì Jésù.
0: Láti
1: tò. Ayé mọ̀ bùrú. Olúwa
0: òṣìṣẹ́. Wàlímù tàláwùdà fábìrì pátá lómi lélẹ̀ àwàwọ̀ omi. Gbogbo ẹni tó bá ló fẹ́ ti wàhálà fún ọjà wà lóde bá wọn.
1: Àmì Jésù.
0: Òṣùpá ni ọ̀ ìwọ ọlọ́mọ. Òṣùpá tó sì jẹ́ gbogbo ayé ló ń wọ̀ lóde àgbáyé inú wọn sì ń dùn sọ àwọn ogun àwọn.

wọ́n sọ pé ọ̀nì rí kòrò. Nítorí àwọn arúgbó tó ń tọ́, nítorí àwọn arúgbó tó súnmọ́ náà, ọ ti ń wò ó dára tọ́wọ́ kọ́ bọ̀ tọ́. Ọlọ́run fún ọ lára pọ̀ ń ta pọ̀nmọ́ irú ọtún fi ń tọ́jú. Gbọ́, ó máa ń tà mí lára.

0: àwọn lágé lúpò ní dẹ́kùnkùn lórúkọ
1: Jésù. Ẹ ṣe bàbá mi
0: kò bá ẹsùn gbogbo aláyé nínú ife kì í ṣe níbẹ̀ ó láìdájú gbogbo rédíò tó kù lọ
1: bóhùn
0: wọn kẹgbà bóhùn wọn kẹ mọ gbà
1: bá
0: ìtọ́sí ẹgbẹ́dá ní ìlágbára ọlọ́run ó sì mọ ti ọ̀lẹ́yìn ìyá yẹn ọ̀rí gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run lọ́ọ̀rí gbogbo ẹ̀ṣẹ̀ kì í ṣe ènìyàn
1: ẹ ṣe bàbá
0: mi ó sì ríṣẹ́ lágbára yóò wá sọ ọ́ dún lókìkí bó ṣe ń sọ ọ́ dún lókìkí láàrin àwọn arúgbó
1: ẹ ṣe bàbá mi ẹ ṣe ẹ̀mí àwọn wòlíì iṣẹ́ yá agbára ẹ̀ka bàbá gbogbo ohun ló lè ṣe kò bá sí nǹkan tó ṣẹlẹ̀ ó mọ̀ bẹ̀rẹ̀ ó dẹ̀ mọ òpin gbogbo ẹ̀ aṣẹ́ tí ò sí nínú ọ̀rọ̀ ẹ̀ bàbá mi alebo se teli bakataya imana bozi akuba santalia thank you jesus ohun gbogbo ló lè ṣe hello the caller
2: hello
1: ẹ kàrọ sá
2: ẹ wo àṣẹ ti gun àdúrà kí n ṣe fún ọ àṣẹ ti gun
1: àmì jésù
2: kẹ́ni ọ ṣàdúrà fún ọ mùsùlùmí náà tún ṣàdúrà fún ọ pẹ̀lú ògùn ọlọ́run ò lè ta wọlé
1: àmì jésù
2: ẹ̀mí rẹ ti gùn yóò sì gùn jálẹ̀
1: àmì jésù
2: láì ló fọ bẹ́ẹ̀mọ̀ ga ni gbogbo ẹni tẹ́ wà ń bẹ̀ ti da ẹ̀mọ̀ da lọ ni látòrí bàbá wa tó lè lágbègbè tó dákú tó ní wá pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀mí sì ṣe ìdààmú ní báyìí bàbá yóò gbò lẹ́mí fún wa yóò ṣe pẹ́ lágbára ọlọ́run ọlọ́run wà á wọlá bí bàbá yẹn ti ṣe àdúrà tó ń ṣàdúrà tó kún rẹ́rẹ́rẹ́ pẹ̀lú ògùn ọlọ́run ìrántí ẹ̀ náà kò ní rí dà
1: wàhálà ò ní dábàá fáwọn
2: tó kì í ní bọ́ ọ ló ṣe wí fún ọ gan-an bẹ́ẹ̀ náà ní òrì wọlá fún fáyà kún un

láti ìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gàjókè èyí tó kalẹ̀ sí ilé funfun báláwo ní fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìyálẹ̀ta tìní làmúra fún yín okun joseph ẹni dọ̀bọ̀n ló kàn tèmi ṣáájú ẹgbẹ́ àwọn kókó yìí tó súyọ nínú ìròyìn náà àjọ olómìnira tó ń rí sí ètò ìdìbò nílẹ̀ yìí tá a mọ̀ sí àjọ inec ni wọ́n kéde adémọ́lá adélékè gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀sùn àwùjọ ètò ìlera ni wọ́n ti fún ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ní gbèdéke ọjọ́ 21 láti fi wáwọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí àwọn tó jẹ́ ẹ̀dùn ọkàn fún àjọ náà àjọ àgbáyé tó ń rí sí ètò ìlera nílẹ̀ yìí náà tá a mọ̀ sí WHO ló ti fi ọ̀rọ̀ léde wípé kòkòrò ọlọ́jẹ̀ bundibugyo èyí tó bẹ́ sílẹ̀ ní DRC ló tó ti fẹ̀jù sí bí wọ́n ṣe ní àkọsílẹ̀ 4,665 agbọ́wẹ̀yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù super falcons alani ni ó ti tọwọ́ bọ àdéhùn pẹ̀lú ikọ̀ ilẹ̀ turkey ìròyìn rí lẹ́kùnrẹ́rẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀sùn adémọ́lá adélékè ni wọ́n ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí látàrí bó ti ṣe lékè nínú ìjọba ìbílẹ̀ 19 nínú àpapọ̀ ìjọba ìbílẹ̀ 30 tó wà ní ìpínlẹ̀ ọ̀hún nínú ètò ìdìbò eléyìí tó wáyé lọ́jọ́ àbámẹ́ta sátọ̀dẹ̀ ẹni tí ṣe alákòóso àjọ tó rí sí ètò ìdìbò ní ìpínlẹ̀ náà ti ṣe àgéwà ilé ẹ̀kọ́ fásitì ìjọba àpapọ̀ ti ọyẹ́ èkìtì ọ̀jọ̀gbọ́n joshua ogunwọlé ló kéde èsì ìbò náà ní dédé aago 7:24 AM láàárọ̀ 7:24 AM adélékè ló ní àpapọ̀ ìbò tó jẹ́ 1,157,007 votes léyìí tó fi jáwé olúborí nínú ètò ìdìbò náà ogunwọlé bákan náà ló jẹ́kù di mímọ̀ wípé gómìnà ọ̀hún ó ní ó jẹ́ gómìnà tí wọ́n dìbò yàn láti tó fi àpèrè tẹ̀dé jókòó sí ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún gómìnà tó wà lórí àpèrè ìṣàkóso ní ìpínlẹ̀ ọ̀sùn ó ní ó jìbò nínú ètò ìdìbò náà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú accord léyìí tí ó fi ẹ̀yìn olùkú rẹ̀ ti ẹgbẹ́ òṣèlú all progressives congress APC bọ́lá oyèbámíjí lẹ́ni tó jáwé olúborí ní ìjọba ìbílẹ̀ 11 ní ìpínlẹ̀ ọ̀hún janlẹ̀ ọmọoyè fún ti ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú african democratic congress ADC atiku abubakar ló ti kí gómìnà adémọ́lá adélékè kú oríire ìyànsípò lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí gómìnà ti ìpínlẹ̀ ọ̀sùn atiku nínú ọ̀rọ̀ eléyìí tó fi sọwọ́ sí ojú òpó x rẹ̀ láàárọ̀ òní òde yìí ni ó kí adélékè kú jáwé olúborí tó sì ṣe àfihàn rẹ̀ wípé ìjáwé olúborí adélékè náà ni ó ṣe àfihàn ìfẹ́nu àwọn olùgbé ní ìpínlẹ̀ ọ̀sùn nínú ètò ìdìbò náà kò sàì gbóríyìn fún gbogbo àwọn olùgbé ní ìpínlẹ̀ ọ̀hún fún bí wọ́n ṣe fi ààyè gba àlàáfíà lásìkò ètò ìdìbò náà bẹ́ẹ̀ òun náà ni ó sì súre gbàdúrà wípé sáà ẹlẹ́ẹ̀kejì yóò rọ gómìnà ọ̀hún lọ́rùn

àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwùjọ ẹ̀kọ́ nípa ètò ìlera tó ń ti ọ̀rọ̀ yín nílẹ̀ yìí tá a mọ̀ sí Nigerian Association of Medical and Dental Academics NAMDA NAMDA ti Fásitì ìlú Ìlọrin University of Ìlọrin òní wọn ti kéde àtìlẹ́yìn wọn fún igun ẹgbẹ́ ọ̀hún ti ṣe olúùlú ẹgbẹ́ eléyìí tí wọ́n gbé ìpinnu láti fún ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ní gbèdéke ọjọ́ mọ́kànlé ní ogún 21 days láti fi wá wọ́rọ̀kọ̀ sàdá lórí ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn fún ẹgbẹ́ náà ẹ̀ka ẹgbẹ́ ọ̀hún ni wọ́n kéde àtìlẹ́yìn wọn nínú àtẹ̀jáde yìí tó lù síta ní ìlú Ìlọrin tó sì ní ìbuwọ́lù ẹni tí í ṣe alága ti ẹgbẹ́ ìyẹn ọ̀jọ̀gbọ́n Muhammad Abdulkadir àti akọ̀wé dókítà Adébáyọ̀ Ọlọ́kọ̀ gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ìpinnu ẹgbẹ́ yìí ni wọ́n gùnlé lẹ́yìn àpérò èyí tí wọ́n ṣe láti ṣe àyẹ̀wò ìdàgbàsókè àti bí nǹkan ṣe ń lọ lórí àwọn tó jẹ́ ẹ̀dùn ọkàn wọn tí wọ́n ti tẹ́ pẹpẹ rẹ̀ síwájú ìjọba títí tó fi dé ìpinnu eléyìí tí ìgbìmọ̀ torí sí ọ̀rọ̀ ìgbìmọ̀ ìṣàkóso pàjáwìrì ti ẹgbẹ́ NAMDA yun Emergency National Executive Council NEC tí wọ́n gbé bákan náà ni wọ́n tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta wípé ìrèdí gbèdéke ọjọ́ mọ́kànléníogún ọ̀hún lọ́wà fún bíbójútó tó ń ti wíwá ojútùú sí àwọn ẹ̀dùn ọkàn eléyìí tó ti wà ńlẹ̀ tí wọ́n ti tẹ pẹpẹ rẹ̀ síwájú ìjọba tipẹ́tipẹ́ tó ní ṣe pẹ̀lú ètò ìlera tó ń ti àwùjọ ẹ̀kọ́ ti ètò eyín Dental Academics ní orílẹ̀-èdè wa Nàìjíríà bákan náà ni wọ́n tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta wípé gbèdéke ọ̀hún ni ó mọ tẹnubodò ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ. Gómìnà ti ìpínlẹ̀ Benue bàbá ẹni ọ̀wọ̀ Reverend Father Hysit Alia òun náà ni ó ti ké sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí láti da èròǹgbà rẹ̀ láti ṣe ibùdó ìkẹranjẹko èyí tí wọ́n fẹ́ gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìṣàyẹ̀wò bí yóò ṣe rí tá a mọ̀ sí pilot ranches láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan nínú èyí tá a ti rí ìpínlẹ̀ Benue rò Alia nínú àtẹ̀jáde yìí tó ti ọwọ́ ẹni tí í ṣe akọ̀wé ètò ìròyìn rẹ̀ Teso Kula Lusita ni ó jẹ́ kó di mímọ̀ wípé òun yóò mọ ṣe àtìlẹ́yìn fún ìfẹ́ inú àwọn èèyàn pẹ̀lú àlàyé wípé àwọn èèyàn ní ìpínlẹ̀ Benue òun náà ni kó àwọn jẹ́ ìkànlú nínú àyàn àjùmọ̀gbé eléyìí tí wọ́n ń gbé látàrí àti jẹ́ kí ìpínlẹ̀ ọ̀hún kó gòkè àgbà níbàámu pẹ̀lú àtẹ̀jáde náà gómìnà Alia yọjú ọ̀rọ̀ síta wípé ó ṣe pàtàkì fún ìjọba àpapọ̀ ilẹ̀ yìí láti da èròǹgbà rẹ̀ náà rò kí wọ́n sì tún gbọ́n wò fẹnẹfẹnẹ látàrí ìwé àkọsí tá a mọ̀ sí proposal èyí tí wọ́n gbé kalẹ̀ láti ṣe ìdásílẹ̀ ibùdó ìkẹranjẹko fún ìṣàyẹ̀wò bí yóò ṣe rí yan pilot ranches láwọn ìpínlẹ̀ míì àtàwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan nínú èyí tá a ti rí ìpínlẹ̀ Benue ó tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta wípé kò nílò à ń di iyọ̀ ní ọ̀nà kéékèèké látàrí ọ̀rọ̀ náà kò nílò mímọ tẹpẹpẹ rẹ̀ sáwọn ìletò síletò tàbí iléèjọsìn síléèjọsìn tó fi mọ́ ilé ìròyìn tàbí ibùdó káràkátà lójúnà àti tètè gbé ìgbésẹ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú rẹ̀ nílànà ìtọ́wò òṣèlú bọ ọ̀rọ̀ náà. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ti ìyálẹ̀ta tèní ló ń dé sí ètígbọ̀yìn ìkànnì lágelu 96.7 FM òkè gájòkè ilé funfun lákalẹ̀ sí ní fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn ìròyìn tẹ̀sọ́wọ́ wájú lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè kòkòrò ọlọ́jẹ̀ àtànká ìbẹ́sílẹ̀ ni tá a mọ̀ sí viruses ìyún bundibugyo ó ni ó ti ń tàn kalẹ̀ bí iná nuẹ̀rùn ní Democratic Republic of Congo DRC látàrí bó ti ṣe ń peléke sí tí àwọn èèyàn sì ń fi ara kó jòǹbo àrùn ọlọ́jẹ̀ ọ̀hún yíká ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà àjọ àgbáyé tó ń rí sí ètò ìlera ìyún World Health Organization WHO
ni won yoju oro hun sita ninu atejade bi nkan se nlo losose leyi ti won fi sita pelu alaye ni ojoru Wednesday wipe orilede DRC ni won ti jabo wipe arun ohun lo ti na ye de odo awon eyan ti won je egberun merin otale ni egbeta o le marun 4665 ti won si se alaye wipe aisan kokoro oloje bundibugio oni o ti mu emi awon eyan to je egberun meji merin o le ni ogosan 2184 lo ti mu lo leyi to se afihan ida merin din ni aadota le gbonje mejo 46.8% atejade ohun te waju yoju oro sita wipe bibu iyan ibesile arun olojo ohun oni o ti feju bi ibesile ebola ni orilede na eleyi to ti na ye de mungwalu edson iyan ekun eto lera ti mungwalu lati ben lo ti takoso bo ti ekun eto lera marun le ni aadota 54 head zones to wa yika ti butoro ekun mefa ibesile bibu arun kokoro oloje na ni o ni ijabo to lagbara olosose pelu aja pelu bi won ti se jabo ni ose keta kejile ni ogbon ijabo ajakale arun iyun epidemiological week 32 pe won ti ni akosile orinle ni egbeta o din eyo kan iyun 579 cases to si je pe ninu akosile yi awon to je merin o le ni odunrun 304 ni won ti gba ikuru je lowo ebora lakotan leka ere idaraya agbowo eyin fun iko agbabolu super falcons jumoke alani on lo ti pari gbogbo igbese lati ta koso bo si iko ile turkey iyan yuzekova spor kulubu alani n lo darapo mo yuzekova spor kulubu lati iko NWFL iyan Nigerian Women Football League iko ile ti orisi legi bolu gbigba ti obirin ni orilede Nigeria ta mo si Nasarawa Amazons bakanewe ona ni omugege ton ti takada o fi bekalamu lowe lori adehun olodun kan pelu iko agbabolu na eni odun mokanle ni ogun ohun ni ireti wa wipe yo ta koso bo si ile Europe leyin itabi elepe iwo ni lori eyi to ni ni iko NWFL pelu Edo Queens ati Nasarawa Amazons be agbowo eyin ohun ona ni won ki o ki re mo iko ti NWFL ta mo si NWFL team ni sa ipolongo 2025-2026 alani ewe ni won tun ki o ko re mo iko ibere ti Super Falcons to wa fun idije Olympic 2024 iyan 2024 Olympic Games eyin eyan wa akojopo iroyin agbaye ti yaleta ti ni ko ni ju bae lo amo kin to mo lo egbo awon kokonu re lekan si ajo olominira to ri si eto idibo nile yi ta mo si ajo INEC ni won ti kede Ademola Adeleke gege bi eni to jawe olubori si ipo gomina ninu eto idibo gomina to waye ni ipinle Osun awujo eko eto lera ta mo si Medical Academics ona ni won ti fun ijoba apapo le yi ni gbedeke ojo mokanle ni ogun lati wa ojutu si ohun to nje edun okan ajo na ti won ti tepepere tipetipe ajo agbaye to ri si eto lera ta mo si World Health Organization ni won ti fi oro lede wipe ibesile kokoro oloje itankale ti bundibugio ona ni o ti na ye ni DRC pelu akosile egberun merin otale ni egbeta o le marun 4665 leka ere idaraya agbowo eyin fun iko agbabolu super falcons alani n lo ti pari eto lati ta koso bo si iko ti ile turkey fun okan ojokan awon iroyin to nti kan yi ta koso sita atawon iroyin yi ka agba nla aye wa mi e kan si itakun agbaye wa ni tana www.lagelufm.com e le tele wa ni itakun ikansire ni pelu itakun
Lagelu FM 96.7 to ba je loju we ta mo si Facebook loju Abeyefo iyan Twitter Lagelu FM 967 lo fi darapo mo wa Tunde Olawo ni olooturo yi pelu iranlowo Baba Tunde Moro Nkeji Okun Joseph eni dobo loko timi e seun te ngbadun wa a oni sura wa e mo ti yi kuro e o mo gbo iroyin yi ni firin fitin ede oyinbo

0: ìpínlẹ̀ Ogun lọ́hùn níbẹ̀ ni wọ́n mú o ibi tí wọ́n ti mọ gba ìfigagbága wọn ìyẹn home match nígbà tán bá wà nílé nínú díje ti intercontinental rangers ń bẹ nínú díje ti caf champions league ikọ̀ ti shooting stars bẹ nínú díje ti caf confederations cup ìlú abẹ́kúta pápá àṣírí mko abiola stadium òun ni wọ́n fi ṣe ibùgbé tiwọn ti mọ gbàlejò ọmọ akẹgbẹ́ wọn ìyẹn látòkè ta wọn jà gbọ̀kùn sí ń bẹ bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn bí nǹkan ṣe jẹ́ nìyẹn taiwo awoniyi àjọsọ yépọ̀ ọ̀rọ̀ ti ń wáyé ìyẹn láàrin ikọ̀ ilé tó ṣe promote wá sínú díje ti epl nílẹ̀ gẹ̀ẹ́sì ìyẹn bá a bá ń sọ nípa coventry city ọ̀rọ̀ ti ń wáyé láàrin ikọ̀ ìyá àti ikọ̀ ti northern forest taiwo yóò tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú ikọ̀ ti coventry city o bákan náà yóò mọ ṣe àyẹ̀wò ara rẹ̀ ní kòpẹ́kòpẹ́ yóò ṣe àyẹ̀wò ara rẹ̀ ikọ̀ coventry city lábẹ́ olùkọ́ni frank lampard olùkọ́ni àti agbábọ́ọ̀lù yẹn nínú ikọ̀ ti chelsea nígbà kan rí bí nǹkan ṣe jẹ́ nìyẹn òyá pápápá òkè kí n tó máa lọ òkè òkun ẹgbẹ́ ń fẹsẹ̀ kan wà ní nàìjíríà ẹsẹ̀ kan nílẹ̀ gẹ̀ẹ́sì rí pé bá a bá ń sọ nípa àwọn agbábọ́ọ̀lù mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọ bíbí orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá jùlọ nínú ikọ̀ ti super eagles mẹ́fà àkọ́kọ́ eléyìí tó ń gbowó tó ń gbowó ńlá ìyẹn nínú díje ti epl nílẹ̀ gẹ̀ẹ́sì ni o agbábọ́ọ̀lù mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè wa nàìjíríà bó ni wọ́n ṣe ń gba owó sí torí pé david akintola nínú ikọ̀ ti hull city nìyẹn £15,000 òun lowó ọ̀yà rẹ̀ ti ń gbà lọ́sọ̀ọ̀sẹ̀ òun ló ń bẹ ní ipò ẹlẹ́ẹ̀kẹfà bákan náà sẹ̀mí ajayi òun náà ń bẹ nínú ikọ̀ ti hull city £17,500 òun lowó ọ̀yà rẹ̀ ti ń gbà lọ́sọ̀ọ̀sẹ̀ ipò karùn-ún ló wà ràfin bassi òun ló ń bẹ ní ipò ẹlẹ́ẹ̀kẹrin £45,000 òun lowó ọ̀yà rẹ̀ lọ́sẹ̀ yẹn nínú ikọ̀ ti fúnra taiwo awoniyi nínú ikọ̀ ti northern forest £50,000 lowó ọ̀yà rẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ipò kẹta lòún wà ní tiẹ̀ ọlá àìná nínú ikọ̀ ti northern forest òun ló ń bẹ nípò ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọmọ bíbí orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ṣojú ikọ̀ ti super eagles tí wọ́n ń gba owó tó pọ̀ jù ipò ẹlẹ́ẹ̀kejì ni ọlá àìná wà £60,000 olówó rẹ̀ lọ́sẹ̀ alex iwobi ni kò sọmọ náà yóò jọṣẹ alex iwobi nínú ikọ̀ ti farm náà ni òun ni agbábọ́ọ̀lù àkọ́kọ́ eléyìí tó ń gbowó ọ̀yà lọ́sẹ̀ tó pọ̀ jù ọjọ́ ọmọ bíbí orílẹ̀-èdè wa nàìjíríà nínú ìdíje ti epl ni o ìyẹn nílẹ̀ gẹ̀ẹ́sì £80,000 òun ni alex iwobi ń gbà bí nǹkan ṣe jẹ́ nìyẹn àwọn líìgì ti gbìnà yá líìgì ti gbìnà yá lóríṣiríṣi bá a bá ń sọ nípa àwọn top six league ìyẹn nílẹ̀ europe ó ti gbìnà yá mọ́jà gbọ̀kan ò sí bẹ́ẹ̀ lórílẹ̀-èdè ti portugal primeira liga lórílẹ̀-èdè portugal ó ti bẹ̀rẹ̀ láti àyà àjẹta bundesliga ó di ọjọ́ kejì ìdílógún ìyẹn nínú oṣù kẹjọ ọjọ́ friday tí ń bọ̀ yìí ló bọ́ sí ìdíje ti syria òun náà di ọjọ́ kejìlélógún ọjọ́ kejìdínlọ́gbọ̀n ní bundesliga yẹn kejìdínlọ́gbọ̀n mo fẹ́ sọ ẹforíjì mi nínú oṣù kẹjọ ní friday tó ń bọ̀ yẹn ló máa bọ́ sí ó ti tọ̀sẹ̀ tó ń bọ̀ lọ bákan náà ìdíje ti syria n ó mọ bẹ̀rẹ̀ ní ọjọ́ kejìlélógún nínú oṣù kẹjọ ọjọ́ saturday tó ń bọ̀ yìí ni ìdíje ti syria ó máa bẹ̀rẹ̀ ìdíje ti french league àwọn ọjọ́ kọkànlélógún ni ó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ friday ló bọ́ sí ọjọ́ kọkànlélógún ní oṣù kẹjọ yìí ni ìdíje ti la liga ni ìyẹn lórílẹ̀-èdè spain wọ́n ti bẹ̀rẹ̀ ìyẹn látàná àtàná ni ìdíje la liga ti bẹ̀rẹ̀ bákan náà ìdíje ti epl nílẹ̀ gẹ̀ẹ́sì ọjọ́ friday ọjọ́ kọkànlélógún nínú oṣù tàwa ọjọ́ friday tí ń bọ̀ tájọ́ ń wò lọ́ọ̀kan níbi tí arsenal àti coventry city tí wọ́n ti máa ṣíde bí nǹkan ṣe jẹ́ nìyẹn àwọn figagbága wáyé lánàá lónìí náà yóò tún máa tẹ̀sọ́wọ́ iwájú bá a bá ń sọ nípa àwọn figagbága lóríṣiríṣi ìgbẹ́ni àyálàbò ni nǹkan ó ṣe lọ lónìí àti tàná.
1: Akudede wo ya tọkun.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
1: Lórílẹ̀-èdè ní ilẹ̀ adúláwọ̀ àwọn ìfigagbága ilé tó láǹfààní àti wáyé ìyẹn losers final tá a mọ̀ sí third place. Orílẹ̀-èdè Egypt àbá orílẹ̀-èdè Morocco wọn àti orílẹ̀-èdè Algeria àmì ayò kọ̀ọ̀kan náà jọ gbá ní ọgọ́fà ṣẹ́jú. Nígbà tó di wòlíwò mi gba àmì ayò mẹ́ta sí méjì lórílẹ̀-èdè Algeria ló fi na Morocco. Tó bá ti ń di aago mẹ́jọ àṣálẹ́ lónìí orílẹ̀-èdè Cameroon wọn àti orílẹ̀-èdè Malawi bí nǹkan ṣe jẹ́ lápá àbẹ̀yẹn nìyẹn. Àwọn ìfigagbága ọlọ́rẹ̀ẹ́ sọ̀rọ̀ eléyìí tó láǹfààní àti wáyé lánàá. Chelsea àmì ayò mẹ́ta sẹ́yọ kan ló fi na Real Sociedad. Àmì ayò mẹ́ta sẹ́yọ kan ni Bayern Munich ló fi na RB Leipzig. Àmì ayò méjì sẹ́yọ kan ni Bayer Leverkusen ló fi na Newcastle. Àmì ayò kọ̀ọ̀kan ló wáyé láàrin Everton àti Lille. Àmì ayò mẹ́rin sí méjì ni AC Milan ló fi na Manchester United. Àmì ayò méjì méjì ló wáyé láàrin Dortmund wọn àti AS Roma. Àmì ayò kan lóṣòdo oní Inter Milan ló fi na Real Betis. Bákan náà lórílẹ̀-èdè Spain lánàá ìyẹn tàmọ̀ ìyẹn Spanish La Liga. Àmì ayò mẹ́ta sódo ni Deportivo Alaves ló fi na Getafe. Àmì ayò kan dodo sódo ni Sevilla ló fi na Rayo Vallecano. Yóò láǹfààní àti tẹ̀síwájú lónìí tó bá ti ń di aago mẹ́rin. Racing Santander yóò mọ gbàlejò Villarreal tó bá ti ń di aago mẹ́rin. Bákan náà Espanyol yóò mọ àti Levante aago mẹ́fà ìrọ̀lẹ́ ni. Copa Italia tó láǹfààní àti wáyé lánàá. Àmì ayò méjì méjì ló wáyé láàrin Catanzaro wọn àti Sudo. Gbà tó di penalty shot àmì ayò mẹ́rin sí mẹ́ta oní Sutro ló fi na Catanzaro. Àmì ayò kan dodo sódo ni Udinese ló fi na Padova. Àmì ayò mẹ́ta sódo oní Venezia ló fi na Modena. Àmì ayò kan dodo sódo oní Torino ló fi na Caceres. Bákan náà tó bá ti ń di aago mẹ́ta ọ̀sán òní ìyẹn communities eléyìí tó mọ láǹfààní àti wáyé síwájú kí ligi wọn tó bẹ̀rẹ̀. Arsenal wọn àti Manchester City ni bí nǹkan ṣe láǹfààní àti jẹ́ nìyẹn.
0: Ìfigagbága yẹn yẹ bá a bá ń sọ nípa AUCON African Women Cup of Nations àti kágbá láàrin orílẹ̀-èdè Malawi àti orílẹ̀-èdè Cameroon. A mẹ́nuba àwọn start ìfigagbága yẹn. Bákan náà ìfigagbága ti community shield díje ti community shield láàrin orin ikọ̀ Arsenal àti ikọ̀ ti Manchester City. Start ìfigagbága yẹn náà a mẹ́nuba yẹn náà a sọ àwọn kankan pa yẹn. Ẹja lójú ọjà. Ẹja lójú ọjà kádéná Messi Lionel Messi ó ṣe yìí tán. Ẹja lójú ọjà náà bá a bá tójú ọjà dé ká wá tẹ̀sọ̀wọ́ wájú ẹ̀kú kalẹ̀.

Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀ rán láti lọ sí ilé Hajj 2027. Ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Àjọ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ní ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Basuna Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní sàn díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Basuna Hajj Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa, Siyara, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukaddam Basuna Hajj Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex, Ọjà Bodè, nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí sórí 08034075325 àti 08123331119. Mukaddam Basuna Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.

0: ẹ̀yẹ nínú ìfigagbága láàrin ikọ̀ Chelsea àti ikọ̀ ti Real Sociedad. Àwọn agbábọ́ọ̀lù ikọ̀ ti Chelsea àbí àwọn olólùfẹ́ ikọ̀ Chelsea wọ́n pín sọ́nà méjì o. Àwọn kan wọ́n ń bù tí wọ́n ń bù ẹ̀sùn Fernandes ni pé ọ̀tàn àbí ọ̀tàn ó tiẹ̀ tó gbá bọ́ọ̀lù. Ìyẹn nígbà tí olùkọ́ni ikọ̀ ti Chelsea tá a bá ń sọ nípa olùkọ́ni Xabi Alonso nígbà tó ń gbé Enzo Fernandes wọlé ìyẹn ní ìṣẹ́jú 82 ní 62 minutes eléyìí tó gbé wọlé ìgbà yẹn ló yọ Reece James tó gbé Enzo Fernandes wọlé ń làwọn bó ṣe fẹ́ wọlé o ní àwọn ti olólùfẹ́ Chelsea kan àwọn kan ni ìṣe gbogbo wọn àwọn kan wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bù ẹ̀ torí pé bẹ́ẹ̀ bá gbàgbé yẹn ní ọjọ́ ẹtì Friday aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ ẹtì Friday ní ikọ̀ ti Chelsea ìdèkè tí wọ́n fún ikọ̀ Manchester City dà nìyẹn bẹ́ẹ̀ bá mọ̀ pé fẹ́ gbé agbábọ́ọ̀lù yìí £120 million ẹ tètè gbé títí aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ ẹtì Friday tó kọjá lọ àmọ́ nígbẹ̀yìn gbẹ̀yìn ikọ̀ ti Manchester City wọn ò tí ì sọ nǹkan kan lórí rẹ̀ àmọ́ gbà wọ́n fẹ́ gbé wọlé lánàá ìyẹn Enzo Fernandes làwọn olólùfẹ́ ikọ̀ Chelsea ọkàn wọn ń bù ẹ̀ ni o Enzo Maresca ìyẹn nínú ikọ̀ ti Manchester City ìyẹn olùkọ́ni ikọ̀ Manchester City ó ti jẹ́ òdi mímọ̀ yìí pé Ruben Dias àti Eli Haaland ó láwọn méjèèjì yẹn for now fún àsìkò yìí àwọn ni wọ́n mọ̀ jẹ́ balógun ikọ̀ ti Manchester City àmọ́ ṣáájú ìyẹn lọ́sẹ̀ tó kọjá lọ ló ti kọ́kọ́ sọ wípé Eli Haaland òun ò lè fi Eli Haaland ṣe balógun ikọ̀ ti Manchester City àwọn oníròyìn ní kí ló dé ó ní Eli Haaland tó yẹ pé ẹ̀ẹ̀mẹ́wàá kò lè mọ̀ mi àwọn ìyẹn nínú àwọn ìfigagbága ìṣọwọ́ sì dáwọ́ ọ̀dùnnú rẹ̀ ara rẹ̀ ò balẹ̀ débi pé kéèyàn ó fi irú ẹ̀ ṣe balógun ikọ̀ ti Manchester City ó ní ìṣọwọ́ tún kọ́ ti tòun o Enzo Maresca olùkọ́ni ikọ̀ ti Manchester City ló jẹ́ kó di mímọ̀ bẹ́ẹ̀ ó ní ìṣọwọ́ tún kọ́ ti tòun kò fààyè gba irú agbábọ́ọ̀lù báyìí láti jẹ balógun wọ́n nírú balógun wo wálẹ̀ yìí máa ń fẹ́ ìyẹn captain ó ní balógun tó yẹ pé yóò yára féfé tóun ó lè sáré pè wá lórí pápá pé wá ó dẹ̀ yọjú sóun ní bẹ́ǹchì tóun ó sọ nǹkan kan fún pé báyìí nǹkan báyìí ẹ lọ ṣe lọ sọ fẹ́lẹ̀ bí ó wà nǹkan mo ní ọ̀gá gimuti kókó ń bẹ̀ ó lóun ní ìdí irú àwọn balógun báyìí ó ní Eli Haaland ó lóun ò lè fi Eli Haaland ṣe balógun ikọ̀ ti Manchester City àmọ́ lánàá ó ní Ruben Dias ó yí ọ̀rọ̀ rẹ̀ padà ó ní Ruben Dias àti Eli Haaland ni ó mọ̀ jẹ́ balógun báyìí fún ikọ̀ Manchester City for now ó ní ìgbà tí transfer window bá wá parí òun ó tún mú àwọn méjì míì òun ó mú kún wọn ẹ̀ẹ́wọ́n ó mọ̀ jẹ́ mẹ́rin ẹ jẹ́ àwo ọ̀rọ̀ yìí ọ̀gbẹ́ni Ayala ṣáájú lọ́sẹ̀ tó kọjá lọ ní Enzo Maresca olùkọ́ni ikọ̀ ti Manchester City ló ti kọ́kọ́ sọ wípé Eli Haaland kan ti yọ kúrò ẹ̀rù sínú nǹkan tó bìnrin lè kà mọ́ fún nǹkan ọbẹ̀ pé owó lè fi Eli Haaland ṣe balógun ikọ̀ ti Manchester City àmọ́ ní báyìí ó padà tún ti píìkì Ruben Dias àti Eli Haaland pé báyìí àwọn ni ó mọ̀ jẹ́ balógun ìyẹn fún ikọ̀ Manchester City ṣùgbọ́n ká wá padà sí ọ̀rọ̀ tó sọ ìyẹn ní last week ẹ wo nǹkan tí mo ṣàlàyé pé òun nílò agbábọ́ọ̀lù tí ó jẹ́ pé ó lè sáré wé ti pápá tí ó gbọ́n tóun sọ tí ó dẹ̀ pass message pé ìṣọwọ́ tún kọ tòun lóòrèkóòrè lòun máa ń fi tóun ni ó sọ pé báyìí òun fiṣẹ́ rán ó ní Eli Haaland ò sínú agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ tó lè ṣerú nǹkan báyẹn fún kí ló dé ṣé Eli Haaland yàtọ̀ sí nǹkan tó sọ yìí ṣé kò tó ní character
1: atọ́kùn àpọ̀dọ̀ tèmi ìfún yìí ibì kan ni nǹkan ti máa ń bẹ̀rẹ̀
0: òkè
1: ká pé èèyàn ò bá tiẹ̀ ní kárákítà ẹ̀ tó bá jẹ́ pátọ̀dọ̀ tiẹ̀ ló ti bẹ̀rẹ̀ kò sí tó burú dùn pé kó jẹ́ pé Eli Haaland gangan ló yàn láàyò láti fi ṣe balógun nínú kan yẹn èmi sì rí pé ó fi ọgbọ́n ṣe láti sáré tètè ro pa èrò ọkàn rẹ̀ padà pé Un ati lu benda asi mo fi se ni
0: o wa le ma je
1: o wa le ma je
0: o ma le ma ja kokko o le je gba keji o si le je gba keta
1: tori pe o ruo pe bi ele alani se wa yen okan gbogi ni ninu ko
0: Manchester City
1: City to je pe ko si se fowo ro se
0: lara awon criteria te eyan de mo wo mo agba ballu lara lati fi se captain o na ni ki agbabọlu je ikan pataki to nbe iko
1: to nbe iko to nfun iko to progress
0: to ja pe contribution iko se fowo ro seyin
1: se fowo ro seyin
0: be ni
1: even ta ba ni ka percentage lopa temi mo le fun ni 70% lo ngagan eli aland
0: sugbon eli aland baba wo bi inu bi bi nkan kan be ti o iro irorun ninu bi bi ma je fun
1: bo se ri le se
0: irorun fun lo ti lati
1: gba mi teyan ba fe ki team wo to iru won leyan wa mo yan layo
0: pe ati pe teyan ba fe yi iwa gan
1: ba
0: fe
1: yi iwa re pada
0: o le la fi nkan so
1: ba fi nkan so ge bi ori awon baba wa iru won yen gangan leyan mo wa be lowo ese iwo ni o mo je baloku fun wa latara pe bo se wa aggressive to si de nkan to ni afokan se pelu iko lati le wa tele so lapodo temi ko saburu nu pe ko fun
0: o fun le ala
1: captain bank la podo temi
0: bi nkan se je niyan o bi nkan se je ni ogbe ni ayala jawa tan ifi gagbaga ile to ma waye le ni ti Manchester City ati laarin ko Manchester City ati ko ti Aston en la ayanan ne mo ti African Women Cup of Nations ase ka gba yen e di ago mejo lasale to ni ko ni mejo asale ni lo ma waye iyen laarin orilede Malawi ati orilede Cameroon orilede Algeria ti sepo keta latana ti e ti wa npo keta Egypt bo po kerin ipo Morocco jare enu mi ago laarin orilede Malawi ati orilede Cameroon o ni ase kagba yen o waye ati yanan ne na seyin amo start fi gagbaga yen kakan menu ba start de ipe orilede Cameroon ibi gagbaga mararun tawon ti gba ninu DJ Unbeaten ni o ko padanu rara won bori meta won ta omi meji won mi awon marun kon si di meji orilede Malawi won na fakoyo na ni itan to fi bale won lo mi awon to poju ninu DJ Unbeaten kan de duro yi o ti mi awon meji la o kon si di meji Malawi bori merin se o padanu eyo kan dundun lo padanu so wo orilede Zambia o mi awon meji la o de concede meji egbe ni ayala ifigagbaga laarin ko ti Manchester City ati ko ti Arsenal leni ifigagbaga e lo to community shield na ni ki se ifigagbaga kan ti a le so pe do or die sugbon ju be lo eni to ba gba o nbe ninu provide na ni to se mu yan gan ni ati rolu ko ni kan ni to gba meda oju sawun eyan ni ko si n to n fe fi se sugbon ko ni won mo hard e mo
1: provide
0: provide to laarin ko ti Manchester City ati ko ti Arsenal ni papa pale ni kini yo sele
1: atokun la podo tin mi kan ri Arsenal pe ki mo tun mo wo la won na ni bi ko Manchester City ban se mo n fe mu si won lara
0: won se ma ti bo won lara
1: e ni awon nikan mo wo la won mo se mo pe ton ba de ti fi si won lara loni papa to tun wa je oluko ni tuntun
0: tuntun
1: so Maresca agbo to olukoni to lo to je pe gbogbo ba won fi fe Arsenal pa
0: be ni

0: Happy Sayo Rotimi Me Love. Wọ́n ní wow ipe my favorite song. I pressure night study in Kalachi Eran Bibi. Okay now ipe orin yàjò yàjò eléyìí ti àti Kalachi Eran àti Bibi o tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jù sórí afẹ́fẹ́. Òun náà ni àwọlé tí a fi kí gbogbo èèyàn pé àkú Sunday Olóyin lọ́sàn-án ti tòní tó jẹ́ ọjọ́ 16 oṣù kẹjọ ọdún 2026. Ohunkóhun tẹ́ ẹ bá ń ṣe Ọlọ́run pè yín sí ni ó pè yín sí ni ó dẹ̀ fi ṣàánú yín ni. Mo lérò wípé ẹ̀yin jẹ́ ìpè yẹn dáadáa. Bricklayer ni yín ni, POP lẹ̀ ń ṣe ni, aluminium lẹ̀ ń ṣe ni, bóyá painter lẹ́yìn ni, bóyá ẹ̀ ń taṣọ ni, bóyá ẹ̀yin rán ni, bóyá ẹ̀yin tẹ̀ ń ṣe aṣọ ni, àbíkẹ̀ bóyá ẹ̀yin kọ́mọ nílé ìwé, àbẹ̀jẹ́ lọ́ọ̀yà, ẹ lè jẹ́ dókítà, pa ẹ lè máa òfì, ẹ lè máa ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ bí títí wa báyìí. Iṣẹ́ àwọn iṣẹ́ pọ̀ rẹpẹtẹ, ó lè jẹ́ dírẹ́fà gan ni yín, ó lè jẹ́ amójú ẹ̀rọ ni yín. Ẹ̀yin kú ẹni nǹkan kí nǹkan tó bá jẹ́ iṣẹ́ tẹ̀ ṣe ipé títí yín nìyẹn, ẹ sì gbọ́dọ̀ dá àwọn ẹ̀ dáadáa. Ẹ káàbọ̀ sórí ètò Sunday Oyoyo lọ́sàn-án ti tòní. Mo lérò wípé ẹ ti ń gbádùn àwọn ètò lọ́lọ́kan ojú ọkọ̀ eléyìí tá a mú wá sí etí gbọ̀nyìn ní ìkànnì Lagilu 96.7 FM. Ato Mokí Adéyinka Láṣẹrí àti Bíbí lẹ́ẹ̀kan sí pé ẹkú iṣẹ́ ìpè ti yín nìyẹn. Ẹ̀yin kọrin Ọlọ́run dẹ̀ ń gbà fún yín. Mo wá gbà ládùúrà pé gbogbo iṣẹ́ tayàn láàyò Ọlọ́run a máa gbà fún gbogbo wa. Láṣẹ Lédúwa Emi Fọlákẹ́mi Maiti ó tún ti dé bí mo ṣe dé kí Ọlọ́run ọba òkè kó gbà fún mi lọ́sàn-án tòní bí màá ṣe máa sọ lẹ́yọ kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ bá ṣe ń gbóhùn mi kínú yín máa dùn kọ́kàn yín máa balẹ̀ kí ẹ̀rín kó máa pa ẹ̀kẹ́ yín kí a máa rí solution ọ̀nà àbáyọ sí gbogbo ohun tó bá dàbí ẹni pé ó rú wa lójú. Láṣẹ Lédúwa tó ọjọ́jọ́ Sunday báyìí òun náà ni gbogbo wa a máa ń péjú pèsè à ń péjú lórí Facebook bó ṣe ń fèsì wa àdẹ́ ń tẹ́tí láti gbọ́ ètò eléyìí tí Ọlọ́run ọba tó yọnu sí àti ìkànnì tí Ọlọ́run ọba yọnu sí lónìí àtúntí nínú ohun tá a mú wa tá a jọ sọ ní pàápàá. Mo sì gbà ládùúrà wípé àkànní gbọ́ ní àgbọ́dànù láṣẹ Lédúwa. Àwọn èèyàn ti darapọ̀ mọ́ wa lórí Facebook. Ọ̀gbẹ́ni Ọdẹyẹmí ọmọkùnrin wọn ti kí wa. Matthew Adebayo Ọlálẹ́rù àwọn náà ni your well done good afternoon happy Sunday. Fisayo Rotimi love títí wọn ló kọ́kọ́ wá sí ojú mi mo sì kíyín kíyín ẹ ṣeun tẹ darapọ̀ mọ́ wa bákan náà. Ọmọlára Lekom àwọn náà wọn darapọ̀ mọ́ wa. DJ Ketekere Ketekere tó aṣoríire àwọn náà darapọ̀ mọ́ wa lórí Facebook lọ́sàn-án ti tòní. Gbogbo wa pátápátá lájọ gbádùn ètò Sunday Oyoyo. Ṣé mo pé gbogbo wa ni a wá láti inú ìdílé kan? Most definitely gbogbo èèyàn ló wá láti wọn tó jábọ́ látòrí gbogbo wa la wá láti inú ìdílé kan. Bá a sì ṣe ń dàgbà náà la ní ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin àwọn ọmọ ìyá wa bàbá àti ìyá. Lọ́sàn òní a ti gbọ́ oríṣiríṣi finifini ló ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àgbáyé àti wípé láàrin àwọn ìdílé wa pàápàá oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ bíi gbọ́nmi sí omi ò tó. Nígbà míì a lè pé ní ìwọ́jú mi èmi ò jọ́ kìí ṣe ní ti ọjọ́ orí o. Nígbà míì ìdẹ̀lé eléyìí a lè pé ní ìkùnsínú tí kìí sábà ní òpin láàrin ọmọ ìyá. A lè pé ní pé ṣe jẹ́ orogún láti ẹ máa pé ní báyìí ṣùgbọ́n kò lọ bẹ́ẹ̀ lọ títí. Ṣùgbọ́n òyìnbó kan lọ ṣàdúrà òyìnbó pé ní siblings rivalry. Nígbà míì ó lè jẹ́ wípé torí pé wọ́n lo nǹkan tó ń fà mọ́ra wọn lọ́wọ́ ó máa ń bẹ̀rẹ̀ láti kékeré. Nígbà míì ó lè jẹ́ ohun tí òbí ṣe àbí tí àwọn òbí ò ṣe on lo fa ikosinu lo fa ijayi lo fa agbon mi si omi oto lo fa iwo duro ti e kemi duro ti temi you know lo fa pe kawo eyan wa ma jaja bi omo iya usa ton ti e fe foju kan ara won rara kini yi ma bere lati kekere die die die titi to fun ma di pa awon mo wa de secondary school abi won de certain age to di pe to ba wa ya ton ba wa wo stage kan to di pe won ojo gbe po mo a wa di pe eyin won wa yara won omo iya ti agbagbo pe ki ya you know won wa ma yara won a wa da be ni pe won deyin kora won ija wa ma sele orisirisi kan lo ma fa awon iya mi leleyi won gba ya won mu wa sadura sadura won suku suku suku abi to ba je pe kini kan le mu eh gbodo ma ja ni eh gbodo je kini kan kan kan igba mi kere ija o ti ni bere tawon obi mi ati ma so so so mo ti ngba temi ndagba ma mi ma so pe emi o fe omo iya usa o boye mi ategbo mi abi mi ataburo mi ja ta wa nbara won ayodi ta nbara wa yan odi boya lojo ko ojo keji abo tun repeat e bi pe be na lo se gba o se awo ko ma da si mo ko fo kankan mi mo ko ma se gba ko ma sa e mo ati kekere ni kini ma tin bere teyin o ba tete pa lati kekere o ma di nkan to ma ta gbogbo to ma tobi ta wa di pe yin o resolution si ma mi ma so nbe won le mi o fe ya omo ija omo ya abusa o ni kini ko oju won ade koro to ba ti wi pe ija wa laarin wa ti won gan ma mo wi pe ko denu won ka gbe osuba fun awon iya ati awon baba tori won ma gbiyanju lati wi pe ko si ija laarin omo iya awon kan ke won de be believe wi pe ko ba jo mo iya awon ju be lo won ko necessary ka won je ore se dodon ni ke omo iya meji kan je ore ara won inje ewu kankan wa nbe inje anfani kankan wa nbe awon kan ti e gbagbo wi pe a le jo jade lati inu kan na wa sugbon ko necessary ka jo re siblings rivalry igba mi siblings fight igba mi eyin eldi kan lo ma wa ta ma try lati pari ija enikan lo ma wa to ma sori kunkun sha ni nigba mi ninu idile elomi kan lo de ma wa titi e sha ma yato sha ni most family shamani ti e shama yato taye nso e bai on kan lo ma so w ti eni you know taye nso black bai white lo hun ma so to pe ija yen wa ma sele sele sele o ta gbogbo o le gidi gan ni emi o si mi o feran lati ma da oruko sugbon a ri kakakiri ti ija orisirisi to ma sele even ba ri kakakiri ninu ile ta gba ta wa ta ndagba si a ri pe ni ateni bi oju atata ni they are always quarreling nje nkan kan wa to dabi eni pe a le so pe awon obi kan ni won fa abi nkan kan bayi on no fa se mo wi pe nigba mi awon obi a dabi eni pe boya won compare ni you know any ko kin se bayi eni ma se bayi igba ma se gba awo ma sa wo nje yen ni nkan se lo to ko si obi to ma ji laaro to ma so pe oun fe ki oun o fe ka awon omo abi a ma se iwa kankan ta didi ma se pe oun sa oun oun fe ka awon omo oun ta awon jo bi kan jojo re rara ko so bi to ma se be sugbon awon kankan wa ta awon bi mi ma nse to ma toka sibe a ma lo so joja nigba ta ba parade a ma gbo iroyin lori oro yin
1: on Lagilu FM 96.7
2: wa ran lo ke tete ni e ku ise o
3: o tun ti ya o sinu ipade adura awe ati iso oru ologbonjo ti ijo Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire sagbekale re lori oke beteli bere lojo Friday to gbeyin osu keje di Friday to pari osu kejo akori itusile patapata ninu agbada okukun total deliverance from power of darkness Ephesians 6:12 akoko adura lojojumo ago meso owuro si mejila osan ago meta osan si mefa irole ago mokanla ale ti meta oru ni iso oru opo awon woli ati olori emi nbe ti Olorun ti pese sile fun opo ise iyanu bi igbala iwosan ibukun itusile ibapade atokewa ibita gbe ti pade Better Mountain along Adebayo Ijeayure Road Ibadan olugbalejo woli Gideoni tanimo owo esupofo elu elu baba 08033281742 fa eni meji tabi meta lowo dani kejo ni iriri itusile lori oke Beteli mashallah iwa o

0: baba akorin lataaro ni o ti su mi igbogan la nlo bole mu mi lo
1: arakunre fokan bale onu ati laare ni mo fe fi han e o ya wo ore ore
2: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashe.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú orun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣì rọ̀rán?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Mo wà láwọn ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọ̀já rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
4: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbù gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Ìrìnsẹ̀ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

0: Eshti Ngwa Nikon Ilagili 96.7 FM. Ati rí àwọn èèyàn tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa lórí Facebook, ṣùgbọ́n ó ṣeéṣe kí ẹ̀yin náà ní ohun tí ẹ fẹ́ dá sí nínú ọ̀rọ̀ yìí, kí lẹ rò pé ó ń fa. Ṣàlè sọ pé ọwọ́ òbí ni, ṣàlè sọ wípé àwọn ọmọ kankan wà bẹ́ẹ̀ ni tó yẹ pé wọ́n ṣàfẹ́ já, ṣàlè sọ wípé solution wà sí, ṣàlè sọ pé dandan ni kí ọmọ ìyá èèyàn kó jẹ́ ọ̀rọ̀ èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hello, Eka San Shengwa.
1: Eka San Ma.
0: Eka San Sa.
1: Omo Ba Bolaji, Ajibola, Ademola, Okilo, Latilera. Omo Oyo Ogbomose Olobini.
0: Yes, sir.
1: Seri, da wa bere nipa ikoro ya. Ah, nkan lawa ni. Kan lagi di o. Yo mo yo da pa owe mo ni anju mo se owe lejo. Mo ni ja lara o ton boro. Yo ba to wa so ni ija la pari, enikan ki pari duku. Wọ́n lè gbogbo parí ìjà but ìgbókò ń gọ́ ó ṣe láti tóbi, ó ṣe láti tóbi, ó ṣe láti máa gba, ó ṣe láti máa ní promotion. Gbogbo nǹkan tó ṣe ń gba jẹ̀mọ̀ ìyẹn máa ń kọ́ tó máa ń fa ìkùnsínú, ó máa ń fa ìlara láàrin àwọn ọmọ ìyá tàbí ìmọ̀ láàrin ẹbí tàbí láàrin ìlú gbọ́ tàbí láàrin tó ìjọ ẹ̀pẹ̀ẹ̀dẹ̀ kan ayín lẹ́dúgbò tẹ́lí tí wọ́n bá kí ọ̀ ẹnìkan bá ti lè gbìn láàrin àwọn méjèèjì bẹ́ẹ̀ àwọn mẹ́ta ni wọ́n jọjọ́ mọ̀ yádàbọ̀ bàbá tó wá ti gbìn ó tún gbìn lẹ́bi àwọn ọmọ ọmọ wọ́n lè máa ka wọn ò bá ti pa ìkan ló kò fún wọn láti kí bọ́lẹ̀ ó tẹ́lí ìyẹn gbọ́dọ̀ gbàgbọ́ pé ní wọn ní ìjẹ́ táálí àlàálànà tó ìfẹ́ yìí ní pípò kí wọ́n làwọn òbí ṣe tó máa ń fà á nígbà nìkan láàrin ọmọ ìyá kí alẹ́ sọ òwò ẹ̀gbọ́n ẹ ó ṣe ṣe ìdíje báyìí ọmọ láti máa ní ìpẹ̀lú ẹ lọ bọ̀ àbí ọmọ wọn ní nǹkan bí ẹran kan fìdí ẹ tó tóbi ọmọ máa wà ọmọ kékeré nínú ìfẹ bí gbogbo ṣe ọmọ kan tó jẹ ẹyẹ àbúrò ẹ ká ló ní ìjà bàbá ọkẹ alẹ sọ wọn láyé ìgbà kan máa ń ṣe ẹsẹ ìdáyé wọn ṣe ń sọrọ sá ọmọ yìí olókìkí ìlú gbogbo ìdílé ìgbà àwọn àbúrò máa bẹ wọn láyé gbogbo bẹ yẹn wọn bẹ ẹkọ ní joseph bẹ wọn gbogbo wọn tiẹ ẹwà jẹnu bàrẹ ti di wíìl àtọ́jú ìjọba ti ṣe wíìl ní wíìl tí ó gbogbo àwọn kan aláti gbé o. ewé wá sí ewé ní ẹgbẹ́ náà káfíńsì lọ́wọ́ òbí àìfẹ́nu mẹ́nu gbà tí ẹ̀rí ọmọ mi ní ẹ̀rí ìyàwó mi gbọ́dọ̀ wọn ìwọ̀n ìwé àti wọ́n nìkan náà orí àwọn ọmọdé kò fẹ́ pèlú ṣe rí wá sí ẹ̀ṣẹ̀ lára tó ẹni tí wọ́n ṣe lára yóò máa ga ẹ̀ Bọ́lájí Ajibọlá Adémọ́lá Òkú láti lè wọ̀.
0: Ẹ ṣe Mr. Bọ́lájí. Wọ́n ní láyé ìgbà yẹn wọ́n máa ń wo àkọsẹ̀jáyé ọmọ. Tọ́ bá sọ pé ọmọ ilé olókìkí ológo ẹ̀gọ́ ẹ̀ṣẹ̀ṣàwò ó ṣeéṣe káwọn òbí kọ́ máa fi yẹn máa fẹ́ tọ́jú ọmọ bẹ́ẹ̀ ju àwọn ọmọ yòókù lọ. Tí ìwà yẹn bá ń dàgbà ìlara máa ṣẹlẹ̀, ìjà máa ṣẹlẹ̀, ìkùnsínú máa ṣẹlẹ̀. Nígbà míì àwọn òbí mi àbí ọmọ ní gẹ́rẹ́ tán bá bí ọmọ yẹn nǹkan á yí padà fún wọn ní ti dáadáa. Wọ́n wá sọ ọmọ yẹn di ààyò láàrin àwọn ọmọ tí wọ́n bí. Nǹkan báyìí náà máa ń fà wàhálà láàrin àwọn ọmọ ìyá ilé ẹ̀ka sàn. Ẹ̀ka sàn máa.
2: Látọ̀ ìyá ni ọmọ máa ìyá ni
0: o. Ẹ̀ka sàn máa.
2: Àkókò ṣe rí ọmọ ní ìyá rẹ̀ láàyè. Ọmọ ní ìyá rẹ̀ láàyè. Ọmọ tẹ́ ẹ rán níṣẹ́. Ó jẹ́ iṣẹ́ gẹ́gẹ́ ẹ ti fẹ́. Àti tí wọ́n kọ́ bá ti ẹ̀ gbọ́, ó ti wá jíṣẹ́ fún mi. Ṣé fẹ́ràn àtọ́jú kan lọ bó ti ẹ̀ ṣe pé Emmanuel ni? Kì í ṣe tó èèyàn gbé lójú jújú jù. Emmanuel ni o. Bẹ́ẹ̀ ni fẹ́ràn àtọ́jú kan lọ ẹ̀rọ ni o. Ìṣe tó mọ́ bá ń ṣe ni yóò mú yàn fẹ́ràn rẹ̀. Àmọ́ láti wá fẹ́ nígbà kan wọ́n máa ń yẹ àṣẹ̀ǹdá ayé ọmọ ìyàn wà wípé torí rẹ̀ yóò gbélé. Èèyàn fẹ́ jèrè rẹ̀ ni o. Emmanuel ni. Emmanuel ni kò ṣe gbélé-jú rárá fóbi torí rẹ̀ bá pé o. Ọlọ́run tó láyé tọ́lọ́run yóò gbé ká jèrè àwọn ọmọ wa.
0: Àmì àmì.
2: Lágbára lọ́wọ́ náà.
0: Àmì.
2: Gbogbo wọn lájèrè.
0: Àmì. Tó a nílò kí àwọn òbí wa kí wọ́n tún bá wa dá sí. Àlọ́ ẹ̀ka sàn.
3: Hello, I put on
0: a castle.
3: Alaide Adebayo, ya lare du.
0: Eku jo meta ma.
3: Ola kemi ma ti ni dam.
0: Ami Olorun.
3: Wa la damu ni bi bayin.
0: Ami ateyin na.
3: Tori la ilara ise nla mo ni. Popo laarin awa obi, o wa laarin ore. Gbogbo nta ba se aduka ma fi la ka igbe.
0: Hmm.
3: Bi oyo se soro ko le won waye lori laarin omo. Tori ba won ba je merin ma wo se awon lori rin ya to awa nu gbogbo won. Any so ko te ba fo susoro fun gbo ini ti wa te ba fi gbogbo enu kan te ba fi so fun ba ko ti gbon te wi awon yo wa ni ka gbe leju a ni gbe leju eyo mo sinu ni sugbo se pe laarin ore na o mo wa te aje ka na suri si o
0: ari omo iya le mi ti e fe ke tenu mo ti iru ilara yen
3: omo iya to po
0: ti iru ilara yen ba wa to wa di wipe o ba won dagba ti won wa tawo na tin sa bi amo to wa di wipe ija yen wa tin han de bi pe won bara won sore iru iyawo ni awon obi to bi awon iru eyan bayi lomo iru iyawo ni won le ko si abi ke nje a le blame won for this attitude
3: and I blame awon obi tori ko to le to ba awon obi na jo to ba won
0: ki wa ni solution
3: to ba wa si bi pe o si dota laarin won ba to tori yo ran awon omo to wa ti to bi ban yo ra won mo awon agbalagba ban yo ran mo won asi keyin o se suru fun won awu da ko boya kan so won papo kan da won joko to ba pa won obi won si wa laye kan ba won soro nisun bi nu bi ta won obi won ba si si laye awon to ba je bi iya fun abi baba fun won kan po won kale kan joko kan ba won soro ni ko to di pe yo mu ti kura ni ori ko si ti wo le fi dara won wo ta baba ti di ban
0: ese
3: e ko to ani dam ya la re do na teyin za ma o
0: ese
3: ele ba je bayo
0: e mo pe ru ija ngba mi to ba di pe won ti wa jajaja won ti dagba won ti deni ti won ti niya won ti lo omo oko elomi ati aso pe ki yawo ma da sawon siblings ohun o ko ma da sawon omo iya ohun ka won mo ohun ko ma da you know gbogbo e kan wa le du oju keji kini ipa ti awon obi le ko to de pe won gbiyanju won gbiyanju kini gba ton le ko lati pe iru nkan bayi o di nkan igba igbe hello
4: hello
0: hello a n gbo yin ma
4: ati ko na temi
0: e ka so ma
4: a ku si mi leni
0: yes ma
4: eri eto te gbe kale o si ogbon to le fi parun rara ati rara nkan tawa obi kan le maa se ni pe a je ko maa yi awon omo wa yen wipe nkan to n se ti a fi n so pe o kuye kaati oye aburo lo se daada je gbon lo o oye egbon lo se daada je aburo lo oye keyan maa fi ye won pe nkan te n se kaa laiki ohun lele ko ye ko le ja iku kankan sile laarin omo iya because omo iya yen lo po ju o ba ye pe lore tabi adugbo tabi kankan ti o ba se se tapa o ba se san eyan ka tori ni mo laarin omo iya eyan gbodo soju ba n se pe eyan maa n yo koro won oju pe oju o n se pe o ti ko ye ko le mu iku lowo eyan ma obi yen iya yen ati baba yen lo ma gbe kini yen si won ninu ebi yi pe eleyi ohun mu ki won para won tabi kan maa lepa ara won laida eyi to n se fidie ka te yen fohun naa le o le tun wa e se ohun lo wa fun
0: ese ma
4: bo se je niyen e ku eto olorun a dapo mo wa awon ọmọ wa olorun a je kan wulo fun wa kawa naa wulo fun wa
0: ami ọlá ni roma ọlá ni mi ki ọmọ ìbílẹ̀ wọn kọ ọlá wọn wá fi ya ọlá n r c ni mo be se fe ka pin yen sugbon it's well e ku eto e ku ise opolo yin ko ni daru lagenu ko ni baje e se thank you wa agbeniga oloye aliat e ku eto ko ye ki e fe omo kan ju okan lo ti abama ti abama aribe okan well I'm sorry hello
5: hello aunty Falakemi.
0: Ẹ kaso.
5: Aku si mi ni program kẹgbẹ kalẹ yi program na.
0: Ẹ ṣeun.
5: Iwe ò lè ṣe kó má wáyé because iwe náà ṣẹlẹ̀ sí èmi ni ìgbà tí mo kéré ẹ̀gbọ́n mi tó jẹ́ àkọ́bí ó máa wù wá sí ìyá mi tó yẹ pé mi ò láìka rárá. Ìgbà yẹn kí ìgbà yẹn ó jẹ́ ti tẹ́sẹ̀ tó yẹ pé ìgbà yẹn ó máa ń nà ìyá mi gangan lójú mi. So nígbà tí mo wá náà wá dàgbà hiv yẹn ó wà láàrin o wa laarin mi ati e pe pe agora ye mo le so pe ko si nkan to le pari e because o ti ri bi ku ya mi so e mo pe iru je pa lo si le tan ninu mi so won pari e ti mo ni ah mo ni no oni nkan to mu to fi na o fi na ya mi mo ni lai lai na ti e oni a lo lo repo ya mi gan pari e pe ah esu lo lo kini kan kan mo ni ko ni ah mo ni no mo ni ko ni pari e wa wo ru ye iru wa si wo lo fe se fun mi pe kini
0: e ke ma bi nu abi ke foju fu abi ke gbagbe e
5: be to le se gbagbe ko ti pa ti mo ba ri
0: Ti ko ni ma sele, ti ko ni ma bi mi ninu ba mi.
5: So idi ni ye, Olorun nikan lo le pari e.
0: So awon eja kan wa to ma da bi eni pe humanly speaking ko le ni pari lai lai.
5: So ni ni ada fun yin.
0: E wo le ti mo so yi?
5: E wo le ti mo so yi? Idi ni ye ko lo so wa ni. Ni video lati aye go le yo ni.
0: E se te pe wa. E se appreciate. Hello.
6: Hello. Pẹ̀lú ọmọ kan jù kan lọ ilé ìwádìí ti ṣe láti kéke náà ní máa bá wọn dàgbà tí ó ti di pékin ẹwọ́rú tó sọ̀rọ̀ láìpẹ́ ètò ẹwọ́rú tó ṣẹlẹ̀ tí ó ti jẹ́ pọ̀ ọmọ ẹ̀yá ni wọ́n ẹwọ́rú tó ṣe sí yẹn tó lóun ò lè gbàgbé nítorí pé ẹgbẹ́ ọkàn ni ẹwọ́rú ìyá tó bí wọn tó ṣe bá ń sí ọmọ yìí tó wà gbọ́ tán sẹ́nu pé kò sígbà tí ò ní dàbá yìí ṣùgbọ́n tó kàn wá ń bẹ̀ ni pé èèyàn òbí náà ni ọmọ bí ò ṣe yẹ ju rẹ̀ láàrin ara wọn
0: mọ̀
6: kí gbogbo nǹkan báyẹn náà èèyàn fi sọ́nà àdúrà ní kókó tí ẹ bá ti fàdúrà tí ẹ sì fi gbogbo kinní sí ẹ rí i pé gbogbo rẹ̀ náà yọ pàpà fẹ́tú rẹ̀ nítorí tọ̀nà ni pé àwa òbí la ní fẹ́ ṣe láti tọ́jú ọ̀rọ̀ ṣọ́ọ̀bù sí ẹ̀fẹ́ kí parí nǹkan bá wà ní kíkùn láti ilẹ̀ kó ló gba àdàgbà tó bá dàgbà tá a pálẹ̀ lọ́ka mọ́ ọlọ́run ní gbọ́ bàjẹ́ fún alágbé ní ẹ ti gba ẹ̀ ní lọ́ọ̀lẹ̀
0: láìláì
6: lè gbé ọládẹ́jọ́ láti ara ṣáàjẹ́ kí ọ̀dà.
0: Ẹ ṣeun sá, ẹ ṣeun. 0912-370-8675 Hello. Okay. Eja ka tun ka awon comments to wa lori Facebook mo pa oyan gbianju. Hello, Ekason.
7: Ekason
0: sir.
7: Yes, sir.
0: Yes, sir.
7: Mama she.
0: Ami sir.
7: Ah, en ko soro ki baba Oladeje ko soro
0: en. Ben.
7: Oh, yeah, it's not part of the program. What I want to say, but mi ko fe be won. Ko yi baba le mo wa. Ki won jo kan dari je ni. Everybody is supposed to change his smile. So the long, so no, only the long, the long bad day lady. We are not the share, so she learn from the long. So come on, we are ready. But me, my wife said that being a sicko, being a ready, so man, we are not opportunity to pour. But we are going to go draw. We feel around the mama to buy it, get buy it. So don't let me buy things all the time. Call, we are not call. I want to know what that is. Call, we are not young. So much shame. Àwọn agbọn ń ṣe ọlọ́run tó ń dárí jẹ wa àmọ́ nǹkan tàbí ṣe tó dẹ̀ bó dárí yọ rárá ẹwọ́n ọmọ onílọ kùnà kò yẹ kó rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ọgọ́ jọ kó dárí jẹ bọ́lá bí òkìlọ láti lọ.
0: So gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ní orí rédíò kì í kàn ṣe ká wá ká wú problem àbí challenges jáde solution gbọdọ wà mẹ tẹ bá ń bá wa lọ ẹ gbọ́ nǹkan tí Mr. Okilo sọ nípa arákùnrin tí wọn ni pé ọmọ ìyá wọn ó ṣe ọwọ́ olùyá wọn ìyá wọn pàápàá ti bẹ̀bẹ̀ ṣùgbọ́n àwọn olè àwọn ó difficult fáwọn láti dáríji rẹ níbẹ̀ Mr. Okilo ni pé kí wọ́n dáríje ta náà nínú wa ló tún gbàgbọ́ wípé kí wọ́n dáríje ẹni yìí. Hello.
8: Inú mi dùn sí program yìí o.
0: Ẹ ṣeun.
8: Máa wà pẹ̀lú yín, ọ̀dọ́ àmà fún iná ọgbọ́n àti oyin o.
0: Àmì sá.
8: Adétọ́lá lórúkọ mi o. Ẹ rí gẹ́gẹ́ bí o ki le se so yin omokun yin mo fe ba soro ko jo tori olorun ko wo ojo ni pe olorun fe lo ojo ni fun un ni ko gbagbe on te gbon e se papata ti jojo omo iya ko gbagbe e papata so ko won ti tinu bi beli ta ko ba ti so gbeyin gbe sa won sa pari ja laarin ara won so ko na ko gbagbe e ko pari ja yin ko tan lati oni lo ko a se won lowo àwọn àwọn àdá ṣe ní tí ó rí ìlara bóyá ló lè tán ni ó ti wà láti àtètè fọ́ ṣe wọ́n bẹ ọlọ́run kò fẹ́ àfẹ́ kó máa tẹ̀síwájú o ṣùgbọ́n ìyẹn dẹ̀ wà lọ́wọ́ ọlọ́run ló ṣe lè ṣe torí bó ṣe ń jẹ jáde ọlọ́run ló yé èmi nǹkan fẹ́ ó lè mẹ́mí èèyàn lọ kí èèyàn bá mọ̀ lára yẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ni a máa lo sùúrù náà ni adé máa gbàdúrà ẹ ṣe gan adúpẹ́ o
0: ẹ ṣe gan ni ẹ ṣeun tẹ pé wá oní ní ọjọ́ ìsinmi ọjọ́ Sunday hello
9: ẹ̀lẹ́ pẹ́tù
0: ẹ ṣeun ma
9: ọláde adébáyọ̀ nílẹ̀ àti yálà rédíò òkìlò nǹkan yín ò ní bàjẹ́ tó mí àti tí omi inú nǹkan yín ọlọ́run ní bàjẹ́ ọ̀pọ̀ ọmọkùnrin yẹn gbogbo abẹ́ a máa yé abẹ́ gbójú bá kú òǹbẹ̀ ọkùnrin ní kú òǹbẹ̀ lóòótọ́ ni ọ̀rọ̀ náà sọ wà lẹ́ẹ̀bí máa yẹn ṣe ń sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí abẹ́ a mọ omi bọ́ lójú mi ìyá tó bí yàn kò sẹ́ni tí ó ṣe gbọ́dọ̀ wà ń bẹ̀ torí kò ní kú ò lẹ́nu èèyàn láéláé àmọ́ kó wá dé àkókò jọ kó fi ẹ̀gbọ́n yẹn lẹ̀ kó wá dé àrẹ àtọlọ́run ìyá àtẹ̀gbọ́n yẹn àti ọlọ́run kó wá dé àwọn mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ọwọ́ ayé àfi ẹ̀ ọlọ́run ọlọ́run ó fojú fogun táwọn náà bá ṣe wọ́n á dákun kí wọ́n jọ máa ṣe papọ̀ wọ́n á dákun ọmọ ìyá wọn ò ní bàjẹ́ ẹ pé ètò ìyálà rẹ̀ dùn látẹ̀yìn dáná ọláìdé adébáyọ̀
0: abiyamọ dada wọn ni ọmọ ẹyà dùnún ní oríṣiríṣi ni àwọn ìfojúsùn àtàwọn nǹkan téèyàn máa ń retí lọ́dọ̀ ọmọ ìyá ṣùgbọ́n nígbà míì kò kí ń ṣẹlẹ̀ ṣe wá rí àwọn ìjà yìí àwọn ìjà tó dàbí pé kò ní ìparí yìí ó máa ń kọ àwọn ìyá wa lóminú ó máa ń kọ àwọn bàbá wa lóminú pàápàá ṣe ẹ wọn kò retarí yẹn kí àwọn ọmọ wọn tí ó ti ara wọn jáde kí wọ́n má bára wọn rẹ́ ó máa ń dùn wọ́n ṣùgbọ́n àwọn ìsábà express yẹn bí àwọn ìyá bí wọ́n ṣe máa ń ṣe tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa à ń sọ̀rọ̀ nípa ìjà tó máa ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ìyá à ń sọ̀rọ̀ nípa gbọ́mi sí omi ètò à ń sọ̀rọ̀ nípa ìwọ́jú mi èmi òjò kì í ṣe tọjọ́ orí o à ń sọ̀rọ̀ nípa pé nígbà míì àwọn òbí míì wọ́n máa ń fi ìfẹ́ hàn sí àwọn ọmọ kan ju àwọn ọmọ kan lọ eléyìí tó máa jẹ́ kí àwọn ọmọ ìyókù kan máa rò pé bóyá wọn ò nífẹ̀ẹ́ àwọn àbẹ́ni iná nífẹ̀ẹ́ ju àwọn lọ tá wa máa fa ìlara a máa fa ìjà a máa fa owú a máa fa sọ a máa fa ìjà tí ò ní ìparí láàrin ọmọ ìyá ǹjẹ́ ojú wo lẹ́yìn fi wò ó ṣàlè lóbi ló ń bẹ̀rẹ̀ ṣàlè lóbi kọ́ ṣàlè láwọn ọmọ míì gan wọn ní lọ́wọ́ wọn dìṣẹ́rù arákùnrin kan wa wọ́n wá pè wá wọ́n wá sọ wípé àwọn náà ìjà wà láàrin àwọn àti ọmọ ìyá àwọn tó jẹ́ ọkùnrin wípé nígbà kan rí ìjà ṣe bí ìjà wa ṣe ọwọ́ lu ìyá àwọn eléyìí tó jẹ́ kó dun àwọn táwọn dẹ̀rù pé láyé àwọn ò lè bá ní nǹkan kan ṣe pọ̀ mọ́ àwọn èèyàn tí wọ́n ń pè láti sọ wípé irú ọkùnrin báyìí kó dáríjì kó fa lọ́lọ́run lọ́wọ́ kó gbàgbọ́ wípé irú ọkùnrin báyìí pàápàá òun náà ó ti rí àṣìṣe ẹ̀ ó ti mọ àìṣedédé ẹ̀ ó sì kò tí ní ṣerú ẹ̀ mọ́ wọ́n ní ìyá wọn ti bẹ̀bẹ̀ lóòótọ́ ó ń bẹ ṣùgbọ́n ó ṣì ń dun àwọn gẹ́gẹ́ bí ọmọ hello ẹ kásán.
10: hello.
0: hello ẹ kásán.
10: wo làákàrẹ rẹ olóòlù ìjọdọba.
0: àmì.
10: ọmọ ọmọ ṣe dágbélú ọmọ ọgá ni ẹni lọlẹ láìláì gbogbo àwọn oyin ti dá àpò
0: ju wọn
10: sá àwọn ọdọ
0: ṣe
10: mo rílẹ àpèṣètò gbogbo àwọn oyin àti gbogbo lágbègbè gbogbo oyin pátápátá. Ẹ ti da ẹ̀yìn jábọ́
0: láíláí.
10: Ẹ ṣe rí èmi náà da ọmọ ọ̀hún kìlò. Ìyàlá rẹ̀ dùn àti gbogbo àwọn èèyàn pàtàkì pàtàkì bí ẹbí sọ. Mo fẹ́ bẹ arákùnrin yẹn náà tó dàpọ̀ jù lọ náà. Ó wọlá pé màmá ti sọ̀rọ̀ àwa bàbá náà la tó ń sọ̀rọ̀ yìí. Ó wọlá ìta tó ń ṣe ó dárí ju ẹ̀gbọ́n rẹ̀ yẹn. Ó wà tó yìí. Ìgbà ìmọ̀ ló ṣiṣẹ́ yẹn. wọ́n yá mọ̀ pé òun náà ti dàgbà wọ́n mọ̀ wò lọ́kàn rẹ̀ tó ẹ kó bá ń bẹ ní oṣù ọjà tí mo ṣe ń kékeré tó mọ̀ mọ̀ mi ó ti mete ọmọ ìlà tó ń tí ọ̀bà dárí ju ìyẹ́ ẹ̀ báwọn ó lè ran àwọn ọmọ àwọn ọmọdé náà wọ ìlépẹ ara wọn tó gbogbo ní ìyẹn gan ó dàpọ̀ tó wo táwọn onílàkàyè ti sọ ó dàpọ̀ fún torí ẹgbọ́n rẹ yẹn tó bẹ̀ wọ́n ti dáadáa wọ́n wá pè é ó jẹ́ pé pẹ̀lú àwọn èèyàn tó gbà yẹn láǹkàyè jẹ́ dáṣọ́ yẹn àwọn ti ṣe báyìí ó ti ṣe báyìí ọlọ́run ti ṣàánú náà onóòrùn orílàbú òní kòfẹ́ bú àwọn ọmọ tiẹ̀ náà òun ní alùbáríkà bẹ́ẹ̀ jẹ́ alùbáríkà ìwọ̀n náà ní alùbáríkà lọ́wọ́ sọ́gbàdúrà lórí bẹ́ẹ̀ fọ́nlé ní ìjọra àdẹ̀jọra ti àlàáfà ìyẹn
0: làwọn
11: ẹ̀ka sọ ma
12: Bapisha àti Fọlákẹ́mi tí yóò ní bàjẹ́
0: àti tẹ̀yìn náà ṣeun àmì
12: ẹjọ́ torí ọlọ́run bó ti wùgò kéré tó ẹ ṣàánú mi oúnjẹ tí mo jẹ látòsánà ló wà nínú mi mo iná akíntola lórúkọ mi o mo ń pè yín láti àrọ̀ ọ̀rọ̀ kọlé ẹ jọ̀wọ́ torí ọlọ́run ebi ò ní pa yín
0: ẹ ṣeun
12: ẹ jọ̀wọ́ mo mọ̀ pé ẹ gbé ètò yìí kalẹ̀ láti fi tọrọ ẹjọ́ ibi ń pa mí ni ẹjọ́ torí ọlọ́run
0: ọlọ́run ti gbọ́ ẹ ṣeun tẹ̀ pé wá. hello
13: ẹ ká sọ yes ma ẹ pé tó
0: yes ma
13: orúkọ tèmi tọ́pẹ́ láti Olúbàdàn ẹ̀sìn fúgbà ń tẹ̀ ń sọ yìí insert ọ̀pọ̀lọpọ̀ òbí especially obìnrin ló máa ń fa ìwà tí ó fi máa ń jẹ́ pé trend máa ń wà láàrin ẹ̀gbọ́n àtàbúrò nígbà mi bọ̀ tí ó bá ti wá ń ṣẹlẹ̀ báyẹn téèyàn bá ti ń dàgbà àwọn nǹkan kan wà tó máa ń tí ó máa ń yéèyàn ju ìgbà téèyàn wà ń kékeré lọ oṣù èyí so téèyàn bá ti ń dàgbà òye á ti máa yéèyàn sí so tí ó bá tẹ̀ wá jẹ́ pé ìjà bá wa wà láàrin ẹ̀gbọ́n àtàbúrò nígbà téèyàn bá wà ń kékeré ó yẹ kéèyàn ti mọ̀ pé ìgbà ìmọ̀ ni ẹyin yẹn fi ń wùwà yẹn so téèyàn bá ti ń dàgbà téèyàn máa forgive èèyàn á máa forgive because téèyàn bá forgive ara èèyàn ó máa di ijọ́ kan máa wà tó jẹ́ pé ẹ máa regret pé ẹ forgive ẹ̀gbọ́n yín àbábúrò yín mo kàwé kan woman yẹn wá sọ wípé ó ní nǹkan tóun regret jù láyé òun ní pé òun ò forgive àbúrò òun ó ní pé ẹjọ́ tóun wá òun pé kóun lọ forgive ẹjọ́ ẹ̀ lòun gbọ́ pé ó kú ó ló dùn òun ó ní pé òun ó dẹ̀ kì í dùn òun di ọ̀la so anything téèyàn bá ṣe fúnyàn téèyàn forgive téèyàn jó lọ téèyàn rí sí ìgbà ìmọ̀ máa kàn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọn yẹn tẹ́rí ẹ̀gbọ́n wọn yẹn òun náà ti máa regret but mí náà pé wọn ò ní àǹfààní pé kán
0: fún wọn ní
13: àyè láti jọ sọ̀rọ̀ ẹ̀ ti get wọ́n ti máa regret but wọn ò ríra wọn jọ sọ̀rọ̀ báyìí pé kán dárí
0: jàm so ẹ̀ ti
13: get kán lọ káwọn gangan kán wẹ̀ nìyẹn lọ a lot of things ní ẹni yẹn ti máa mọ̀ tó jẹ́ pé wọ́n máa need a lot of things àwọn gan náà ti mọ̀ tó jẹ́ pé ẹni yẹn náà ti máa need tó bá wá padà wọ́n máa jọ papọ̀ ẹ máa rí pé wọ́n máa tún wá ga sí i because nǹkan tẹ́yìn ò mọ̀ ẹni yìí ti mọ̀ nǹkan tẹ́yìn náà mọ̀ ẹni so ẹjọ́ nǹkan tó tí mo lè
0: sọ fún mi ìjọba ẹ̀yìn náà join wọn wípé kan ṣí line of communication kọ́ jọ sọ̀rọ̀ kọ́ dẹ̀ darí
13: ju ra wọn kọ́ dẹ̀ darí ju ra
0: wọn ìyá wẹ́kọ̀ọ́ ma thank you kọ́ni lágẹ̀lú 96.7 FM ibẹ̀ ọ̀nà ọ̀lẹ́tì ń gbọ́ wa 0912-370-8675 hello ẹ̀ka sọ ma
14: ẹ kú ètò
0: yes ma
14: ọ̀làdẹ́lú fún ọ̀làdọ́lá ọ̀kan mi jọyà
0: àǹtí láìdé ṣe wá
14: kí ọkùnrin yẹn ọkọ jẹ ọkọ dárí ju ẹgbọn rẹ nígbà gbogbo ọkọ jẹ ìgbà ìmọ ní gbogbo ohun tó ṣe yẹn ọjọ ọlọrun làwọn mi fọ
0: ẹṣọ mo lérò pé ọkùn yẹn náà ṣì wà pẹ̀lú wa lórí ètò àwọn náà ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ó lé ń panupọ̀ o le je tori ti yin le to to san yi a le so gbogbo ni panu po pe ke dakun ke jo ke darije gbon yin e ke je ko ton sibe ta ba soro nipa idariji ko wa automatic but the first step is you accepting to want to forgive the person and then practically working towards it bi pe gradually e ro en so en dala niyan en gbadura so lohun en make a practical effort lati get in touch peleni ki gbogbo ele tan hello
15: hello Bola Kemi ni mo don pada sori eto
0: mama ati gbe
15: ni oruko mi ni Oluwa ni lati omi
0: okay
15: seri
0: oh okay e jo ba mi pe pada the lines the numbers are alternating mo ro pe won pe wa hello e ka so
16: Oni Bola gbe
0: e ka so
16: e ka so
0: e ka so
16: Hello? Hello?
0: Hello? To 0912-370-8675 Only number late
17: Mac PC.
0: Lati
17: Basoro. Hello, ma. Adi Kemi, e jo wa ni mo be se le get number a woman to lo e onigo assistant ni. Ta ba le get number e.
0: Okay, I'm allowed to get number at you know. Emma to call so that we can pick this number and okay. We'll find a way out.
17: Okay.
0: She at mu number at you know, Mr. Kilo, so we'll find a way. Aliso ole je pe Olorun na gba ni kadara wi pe ki eni ri ranlowo ni en to ba de to fe join course yen shortly we can sugbon a ni fe ko disrupt eto wa se won gbogbo eto lo ni purpose sugbon ke oba oni sababi Olorun hello
18: hello
0: hello e ka so
18: e ka so
0: e ka so
18: e ko eto
0: yes yes
18: ma lokan lo soro
0: Yes.
18: Lati agbo fenti.
0: Yes, ma.
18: Seri arakunrin yen gan ko pe sara. Idi re o. Oun gbagbo pe aburo oun o ti seya oun, oun o le dariji.
0: Mm.
18: Oya aburo gan lati gba ti oro yen ti sele. Oun gan ti o ti soba ninu e, o ti be si de Olorun atele da iya e pe ko dariji o.
0: Eyin gbagbo be, right?

0: Tọlọ́run dẹ̀ ti dáríjì. Kí wá lòun tó sọ pé òun ò lè dáríjì? Mo rò pé pọ́ìntì yẹn ó yé yín.
1: Ó yé wa, mọ́mì. Ṣùgbọ́n a mọ̀ pé kò sẹ́ni tó ju Ọlọ́run lọ. Ṣùgbọ́n a lè water down feelings ẹ̀ náà. Ká wo gẹ́gẹ́ bí ara wa.
0: Ó yé mi, èmi náà advice ẹ̀ ní báyìí. Pé kó wo ní ọ̀nà yẹn. Kóhun pàápàá má fún wá ti bẹ̀ tó ṣe Ọlọ́run. Kó dáríjì. Kán jọ bẹ̀rẹ̀ sí iná ṣe padà. Ọmọ ìyá ẹ̀ ni kò sí tó fẹ́ ṣe sí.
1: Bẹ́ẹ̀ni.
0: So ojú tí mo tẹ́mi sí wo nìyẹn o.
1: Ẹ ṣeun. Màmá sọ ẹ náà gbàgbọ́ pé gbogbo ọmọ ìyá ló gbọ́dọ̀ jọ máa ṣe pọ̀, right?
0: So ó má torí pé bóyá ti ṣẹ̀yà òun ti ṣe bá ti ṣàwo má sọ ìyá yẹn gbọ́ tó ń bẹ òun.
1: Kò kàn ṣe nìkan ó ṣe ọwọ́ lu ìyá yẹn ni o. Ẹ mọ̀ pé bí n kálukú ṣe láìkì ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ni.
0: Bẹ́ẹ̀ni
1: ṣùgbọ́n ìdáríjì ṣe pàtàkì.
0: Ṣùgbọ́n kò sí bó ṣe máa láìkì ìyá ẹ̀ tó. Ìyá yẹn náà ló ṣàbí ọmọ yẹn.
1: Bẹ́ẹ̀ni.
0: So ìbẹ̀rẹ̀ ló ti máa ní kìí sára. Kó ní ẹ̀mí ìdáríjì òun fún ara ẹ̀ kó lẹ́ni kó dáríjì. Nígbà tí ìyá gan ti dáríjì ọmọ tó tún bẹ òun náà. So mi ò rí nǹkan kan bẹ̀ jù yẹn lọ.
1: Ẹ ṣeun.
0: Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa.
1: Ẹ ṣeun mama ẹ pẹ fún wa. Ẹ ṣeun.
0: Yes.
1: 09123708675 oko ìṣẹ́jú mẹ́fà kí aago méjì lu ní gẹ́lẹ́ tí aago méjì bá ti lù báyìí òun náà làwa náà to ma step aside for the next person láti ṣe ètò. Meanwhile agba aládùúrà wípé àwọn ọmọ ìyá wa wọ́n á jẹ́ ọ̀rẹ́ fúnra wọn. Ojú mi tí mo tún fi ń wò ní kí n jẹ́ mọ̀ pé àwọn ọmọ ìyá kan wà tó yẹ pé àwọn nìkan nìyá wọn bí. Wọ́n ti rẹ̀ ní bá ṣọ̀rẹ́ débi tán máa rẹ̀ ní bá já. Tọ́lọ́run bá wá tu àwọn kan pọ̀ mọ́ àwọn kan ẹ jọ̀ ọ́ ẹ jẹ́ ká rí dájú wípé a ṣe dáadáa. Bàbá Mr. Ọmọ Ọ̀kẹ́. Okay, a ma reach out si yin, e ṣeun gidi gan ni. A ma reply yin lori Facebook to find a way, you know, to sort the person out in our own way. E ṣeun gidi gan ni. Abdulgafar Opeyemi, you're doing well. Gafar Opeyemi from Isẹyin, thank you so much. A ma fun eyan yọ kan si ni anfani láti pè ká tó máa ká ẹsẹ̀ gbogbo ẹ̀lẹ́. Àwa gẹ́gẹ́ bí òbí ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká rí dájú pé ohun tá à ń ṣe kò fi ààyè ìlara ìjà aṣọ gbómi sí omi òtó láàrin ọmọ. Àwọn òbí kan máa ń sọ wípé kò sí bó ṣe lè jẹ́ tó bá ti bímọ méjì mẹ́ta wá fẹ́ràn kan jù kan lọ. Àwọn kan sọ wípé kò sí kò fẹ́ràn kan jù kan lọ ó kàn máa love wọn differently ni. Àwọn kan sọ pé rárá o kò sí bó ṣe ní gbé sójú. Àwọn kan láwọn wà good at pé káwọn gbé sójú. Ṣùgbọ́n ó gbé sójú ò gbé sójú ò nífẹ̀ẹ́ ọmọ kan jù kan lọ. Ẹ má yẹ ká gbàgbé pé long lasting impression ló máa ní lórí àwọn ọmọ yìí. Lágbára Ọlọ́run ẹlẹ́yẹ̀dẹ̀ kan ló máa ṣíwájú. Táwọn òbí bá dàgbà tí wọ́n lọ síbi tágbà rè àwọn ọmọ yìí ló máa kú. Kò ní dá ká la ọ̀nà ìlara ìjà aṣọ sílẹ̀ láàrin ọmọ. Ìyẹn tòbí táwọn ọmọ kọ́ dẹ̀wà tó jẹ́ pé kò ń ṣòbí ló fa o. Àwọn fúnra ara wọn ló fà á. Tá bá ti kẹ́fì ẹ̀ ta gan ni ẹ̀ ta fura sí. Ó yẹ kí àwa òbí ká tè gbogbo ohun tá a bá ní ni ká fi frown àti pé rárá sẹ̀ mi ìfẹ́ kí ìjà kó wa. Meanwhile táwọn kan bá wá wà níwòye tèmi o tán bá ní rárá o àwọn ò bára àwọn ṣe rárá àti rárá. Nígbà míì to give people space does not necessarily mean that you are fighting them, you're just choosing your peace, you know. Nigba mi ṣùgbọ́n mi o wa pe ṣẹlẹṣẹlẹ yẹn o le ma tumọ si pe ija wa ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀ńtẹ̀ ẹ̀tẹ̀ rò pé ẹ̀gbà tiẹ̀ nínú ìdílé yẹn ẹ jẹ́ ká tiẹ̀ ma reach out ẹ jẹ́ ká ma pè wọ́n torí ẹ̀ńtẹ̀ yóò bá gbúrò ẹ̀ èyàn ò le bàjà. Mo gba aládùúrà pé ìdílé wa ò ní dàrú àwọn ọmọ ya àwọn ọmọ wa ò ní ya àwọn ọmọ ìyá Hausa lágbára Ọlọ́run tíjà bá dẹ̀ wà ńbẹ ẹ jẹ́ ká parí ẹ̀. Ọlọ́run ba ó like àlàáfíà ó fẹ́ ìfẹ́ ibi tí ìfẹ́ bá wà àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn nǹkan máa ń ní àǹfààní láti gúnrégé àti láti dàgbà ní ti dáadáa. Mo gba aládùúrà pé àlàáfíà yóò túbọ̀ máa jọba ní inú ìdílé wa. Fọlákẹ́mi Mighty òun lorúkọ tèmi lágbára Ọlọ́run máa tún pàdé yín ní Sunday tó ń bọ̀ ẹ máa gbọ́ lágẹ̀ẹ́lú ẹ ṣeun.

0: ọpẹ́ ni fún Ọlọ́run Ọba Ọba Jíkẹ́ Ayé Àṣàkẹ́ Ọ̀run Ọba tí oníka wà Ọba tó fún wa ní oore ọ̀fẹ́ Ọba tí ó ń gbà fún wa gbogbo àwa olùgbọ́ lágelú 96.7 FM òkè gájòkè nílé lóko ọba tí ó ń fún wa ṣe a fi ògo àti ọlá fún ní ní ọjọ́ ìsinmi ọjọ́ 16 nínú oṣù kẹjọ ọdún ti 2026 à ń kí gbogbo wa káàbọ̀ sí orí ètò Cooperatives and Business Clinic. Ètò yìí ni a ti máa ń gbé yẹ̀wò ọ̀rọ̀ lórí aláfọwọ́sowọ́pọ̀ ọ̀rọ̀ lórí owó ọ̀rọ̀ ní bí a ṣe ń mú okòwò ṣe tí a ń fi àjọṣepọ̀ tá a fi ń ṣe okòwò tí ó mú ìdùnnú wá. This is your cooperative doctor, certified by the International Labour Organization on Business Enterprise Development. Mo ki gbogbo wa kaabo lekan si si ori eto. Mo ki olowo otun mi. Abimbim, Abimbola Omo Sadiq. Come here. I miss you. Come and smile at me. I really miss you. You are welcome back. Ṣé o tiẹ̀ ti ẹ̀kẹ́ ti yọ sí lóríṣiríṣi gbogbo nǹkan tó fi lò ó o má sọ pé tètè mi ò sílẹ̀ mọ́ thank you Abimbola Sadiq bákan náà ní igun ti social media gbogbo àwa tí ẹ̀ ń wò wá káàkiri àgbáyé gbogbo àwa bíi Ayọ̀mídé onímọ́tò láti làǹlátẹ̀ tí wọ́n ti gbórí wọlé iṣẹ́ ọwọ́ àwọn ti igun ti social media ni AY Ayọ̀mídé Lọ́sìn òun wà ń bẹ̀ ó di apá abẹ̀yẹn mú òun ló jẹ́ kẹ́ ẹ rí wa wò kẹ́ ẹ máa gbádùn ètò yìí ní Asia ní America ní Europe àti níbi gbogbo tí àwa ọmọ káàárọ̀ òjíire àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí a wà tí a ti ń gbádùn wa lẹ́ẹ̀kan sí mo kí yín Pastor Ayọ̀mídé Onímọ́tò láti làǹlátẹ̀ tí ẹ ti darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ náà ni Ọ̀làǹrẹ̀wájú Mickey ọmọ ìbílẹ̀ òun náà ti wọlé òun kí wa kásán láti àpáta gangan nìyẹn ó ti mú yes bẹ́ẹ̀ ni ó ti mú yes ní agbára lọ́wọ́ Ọlọ́run a tún gbádùn ara wa lé nìyí àwọn èèyàn mi ti wà ní ìjókòó ogún àyànfẹ́ Adéyẹmí Adémọlá ọmọ wọn láti ìkùnrin ṣé o lọ dìbò
1: ìlú bàbá wa ni
0: ṣé o dìbò
1: ìlú bàbá wa ni irọ́ o ẹ káàsán ẹ̀dẹ̀kú ọjọ́ ìsinmi ẹ̀ ní agbára náà pọ̀ láṣẹ láyé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa
0: o ṣeun Ọládiméjì Adébáyọ̀ Ọlọ́jọ̀ bí ẹ bá mi pàtẹ́wọ́ fún Adébáyọ̀ Ọládiméjì fún àjọ̀dún ọdún kárí iye ọdún tí Ọlọ́run ti fún un ní àǹfààní láti lò lórílẹ̀-èdè àgbáyé ṣe ó dàbí owó ti fẹ́ pọ́mọ ọdún 21 years old náà ó ti ju tó tó ó ti pé 70 ó ṣe thank you very much happy birthday to you Bayo
2: gbogbo àwọn èèyàn tó dẹ̀ kí wa Facebook WhatsApp call prayer
0: ṣeun gan ṣáké omi nìyẹn ẹ bá mi kí kú ọdún Ọládélé Sunday mú ìwá thank you for joining us bó ṣe wọlé náà mo ti notice that you are with us already thank you very much láti gbáre mú nìyẹn gbáre mú ọlọ́ba ìbàdàn bẹ́ẹ̀ni ní agbára lọ́wọ́ ọlọ́run ọba ẹja tún jọ ṣe ti èní níjẹ́jọ ní orí ètò yìí mo sọ fún wa wípé àfojúsùn méjì ló wà níwájú wa èwo ni ká kọ́kọ́ mú adẹ̀mú ìta mú ní ìjẹ́jọ so ní agbára lọ́wọ́ ọlọ́run a gbé ìyẹ̀wò lénìí kí ni àwọn nǹkan tó ń fà á àwa tí à ń darapọ̀ mọ́ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ki lo nfa to je npe ina yen to ba jo gere gere tinu wa ndun ta ndarapo to ba ya a kan ri awon omo egbe ton yo kuro ninu egbe okokan ejeji ton so sein so kini awon idi ti awon omo egbe fi ma sa kuro ninu egbe awon yi ni a dojo ko ni a jo se ni o etimo number ti a ma nlo ni ori eto 091 2370 8675 091 2370 8675 oni a fi po wa pe wole e je ka jo gbe yewo kini di ti a fi n gbe eto yewo abi ti a fi mu topic yi wa idi ni wi pe egbe alafowosowopo lo ni ipa to nko ninu idagbasoke ti oro aje ti ara wa ati ti ipinle ati ti ijoba. When we are talking about economic growth and development, when we are looking at the platforms that we can use to drive it, cooperative is in the forefront. Cooperative is in the forefront. To ba de wa je npe ohun amulo yi t'Olorun fi le wa lowo kakiri agbaye to ba di pe o tin di bakan ni owo wa o ye ka boju eyin eyin agbale ma so pe bi omode ba subu awoju ṣugbọn ti agba ba fese ko kukan ni dede ma lo straight yo weyin wo yo wo iru okuta to wa nle abi gini abi kiti eni ti ohun fi ese ko iyen ni agbodo bi ewo lori oro cooperative ni ori eto yi ki se pe awa tabuko egbe kokan rara awa fun atunse tabari wi pe a se kini bo se ka ma se to ba di pe ari awon eto awon omo egbe ta nte mole ojuse wa ni lati paruwo e kari wi pe a bere si ni se awon atunse nitori kini ibere pepe la wa yi a le ti lo bi odun melu ni di cooperative since 1933 when cooperative was brought to Ibadan land Gbedun Gbedun loruko ilu yen ni Onara ati bi a se re awon osise western region gba yen lo si India kan lo study cooperative movement template ti won pada wa ta wa ri wi pe odun 1935 awa da Gbedun cooperative sile ni Ibadan Onara to je bi ni cooperative ti dide to fi ka kiri orilede Nigeria iyen ni wi pe bi awon eyan ba nse cooperative bo ba se wo won ni ipinle titi won lohun sugbon ni ipinle yi a ni gba ki cooperative ko fori sopo abi ki o di on ti awon eyan ni ti won ma sa fun iyen lo fi je pe okan eyin baba mama wa le ma so wi pe ajise bi oyo laari ṣugbọn a gbọdọ pe ajọ to nironu lori line yen ajise bi oyo laari awọn ọpọlọpọ nkan lo je npe won ti gbẹgbẹ oyo koja o ti gba gbẹ oyo koja seriously a gbọdọ bara wa soro kini awọn nkan to nfa ti awọn ti won darapọ mọ ẹgbẹ alafọwọsowọpọ ti won fi n sa seyin ti won fi egbe sile en la wa loye e je ka jo so 091 2370 8675 or 081 4249 1006 ati si oju ipe sile ki e ba wa pe wole lati wikibi ti e ti n gbadun eto yi ni Ibadan ni iseyin ni lanlate ni saki ni gbogbo ibarapa mejeje ni ipinle ti Osun Ogun Eko abi kibi ti gbogbo wa ba wa e je ka jo so kukuna. Hello e ka san. Hello. eh soro soke o a gbo yin o hello okay uh-huh. E ka san se n gbo wa okay e ba wa dasi e ba gbo soke
3: comrade jolade jolade ala side
0: e se comrade jolade jo
3: I want to
0: ti won fin se adari egbe
3: awon
0: wo e ba wa la lo ye ko ye gbogbo wa ni awon na wo tete awon to fe kuro ninu egbe ti won tete release owo won fun won so awon ele ma n bu mi tutu si opolopo awon omo egbe lokan abi inu mi do for statement eh I'm your Eshego. Thank you very much. Eshego, go and see at Indarapomoa, Olori Tijani Fatima Adeyemo Ayobami, Oladele Sunday, Muiwa, Ayomidio Nimoto, Olari Wajo Miki, or my belay, at Bebe, Eshe, Eba wa share to Ibeshin Darapomoa, and your rate Facebook, Eba wa share, Eba wa. Pe ko lo fa ki gbogbo wa ka le jo gbadun e ojo po si wa ni sisi sile fun oro to wa ni waju wa ki lo de kini di ti awon eyan ti won fi ma n sa seyin ton sa kuro ninu egbe alafo wo so won po ogo ayan fe ni mo boya iwo na ni idi kan to wa ni o kan ya e okay
2: ayan
0: fe
1: eje kin kan asa reso yan kan ni ni egbe alaje iseku opolopo awon ton darapo ohun ti won se darapo ni pe ki kan le gba awon lase lakoko ta won ba ninu o boya won ti ni owo kan be awon fe gba bo en to da owo to wa di akoko to na lo won fe gba owo ti o ro won gba ah abun tutu si lokan
0: okay awon omo egbe ti won fe ya owo ti won rowo ya
1: ti won rowo ya to se pe excuse ni awon kan ti gbohun ti idanwo pada ni won so fun won osu kini osu keje osu keta tan de ri pe awon kan nu awon executives won rowo gba no ko si bo ba se eyan na ni eyan o ni bi le ya ko sa ri sen
0: thank you very much bayo kini ebi ngba ti ni
2: te mi ni pe I know some of the competitive battle in the form of democratic settings.
0: Really?
2: Yeah. So if it's you, but you see, I'm due to proper managerial, can you make me? Yeah, I want to meet you because of our president, secretary, we don't have effective to.
0: Okay.
2: So, I don't want to say, I don't want to say, I don't want to say, je mo pe awon egbe ni mo le ma mo pe ah ni ni odo awon ni bu mi o se competitive won rada da bayi so ti so tori awon yen ma compare note
0: okay
2: mi sala pe da to wa ni ojo o le ma compare note pe ni competitive so ti wa ni garage o le se se ni egbe da bayi la wa se bayi la wa se
0: but di bo ari ba leadership quality
2: yes,
0: okay e seun e je ki ade oke lohun ti abapada de kawa to sile awa ti ya wa ni ojo po e ma binu e ba pe wole agbe pe ta ba parade lati oke lo
4: lagiri wa fa.

0: ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó náà tàbí ra tókè.
1: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
0: Pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
2: Báwo la ṣe lè máa lo iRecharge?
0: Ẹ download iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókè sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
1: Lẹ́gbà IBEDC tókìn yín.
2: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
3: iRecharge, sanwó iná ní rọrùn.
4: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn déédé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ̀ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
6: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
7: Ẹyin tèmi báwo ni o ṣe wà.
8: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
6: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 08071124000 08071124000.
6: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
11: Lagilu FM 96.7.

0: Adisa Daniel Ito, who fear not. I love orin igbani ko sumi lati ma ko orin igbani. God bless you real good in Jesus name. Pastor Adisa Daniel fear not lati ayegun leyo. Ma se owo eyin ara ayegun leyo ke. Kori mo ti lolu baba mi ni baba. Abdulrahman na kola wole ajadi lati arowo je ka ayegun lumi.
1: Iyan gbe niwaju afofo.
0: Felicia. Bishop Pupa. Olorun ri time afuje.
1: Àwọn tí ń bá mi gà yí ọlọ́run rí iṣẹ́ wọn. Àmọ́ ọlọ́run làbòmí àti agbára.
0: Ìṣeun bàbá, ìṣeun. Ìgbà ìmọ̀jú. Ibrahim Sulaiman láti Warri ní Delta State.
1: Ó bẹ̀rù.
0: Síbẹ̀ ni àwọn ti ń gbọ́ orin ìgbani láti orí ayélujára. Ẹ̀yin tẹ́ ń gbọ́ lórí rédíò, ẹ̀yin náà ẹ lọ sí orí Facebook, ẹ̀ lọ kọ ibi tẹ́ ti ń comment.

0: ọ̀pọ̀lọpọ̀ rántí àwọn orin wọ̀nyí mọ́, ṣùgbọ́n àwọn tó mọ̀ wọ́n mọ̀. Àtàbá wọn lò láwọn ọ̀gá bàbá àràdẹ̀ kọrin yìí o. Ìdásáré polówó ọjà náà mò ń padà bọ̀, máa padà sórí orin tá à ń lò lọ́wọ́ yẹn.
1: Lágẹ̀lẹ́ wọ́fẹ́.

0: Assalamu alaikum fúnbó mùsùlùmí òdodo tí ń jẹ̀ rán láti lọ sí Hajj 2027. Ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Baazuna Hajj Umrah Service, wọ́n tún ti ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní sáájú ẹ̀díẹ̀, iléeṣẹ́ Mukaddam Baazuna Hajj Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Mecca àti Medina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukaddam Baazuna Hajj Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yìí. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukaddam Baazuna Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
1: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00 AM. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lajolu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lajolu 96.7 FM, Pastor Sularin Oluwafemisola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
2: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
3: Why you dey worry like that? Just use iRecharge.
2: Are you recharge? How that one take work?
3: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1 on your phone.
2: Sharp like that.
3: Even better, your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
2: iRecharge. Convenience. Accessibility.

kí Ọlọ́run tẹ baba evangelist GA Gabriel Agunbíàdé Ìdò wa orìndé Kọ́lọ́run tẹ wọn sáfẹ́ rẹ̀ wọ́n ti ṣe tí wọn láti lọ ṣe ọwọ́ wọn àti ohun wọn ló kù máa máa gbọ́ ìjọ Ọlọ́run wọn yóò dúró títí láyé. Ẹ jẹ́ kí n change orin torí pé aago mẹ́rin ti fẹ́ lù ó ti fẹ́ lù. Late evangelist Sonny Okosun orin ìgbani lẹ́ ń gbọ́.

ẹ̀wù olórun tún ṣe tó lọ́dún yìí láti ba gbogbo má jẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ ni lọ́dún yìí olórun fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀ wá àjàyí tolú ìbí tó yé okùnrọ̀lá kẹmi taiwo òkùnbí òkìkídayọ emma ọ̀pẹyẹmí praise nígbà tí wòlíì olórun alayàtàjì rẹ̀ ni olúfẹ́mi òní wọ́n máa súre fún gbogbo abiyamọ lọ́jọ́ friday

0: gbogbo abẹ amọ lo ma sọrọ ẹ yi.
1: Mami ni mo mi na tunga mama kori re.
2: Assalamu alaikum fún gbogbo mùsùlùmí òdodo tí ń jẹ̀ wọ́n láti lọ sí Hajj 2027 ní tẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú mọ̀kádà mbàásù náà Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní sáà díẹ̀ díẹ̀, iléeṣẹ́ mọ̀kádà mbàásù náà Hajj Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Mecca àti Medina, oúnjẹ ilẹ̀ wa, Siyara ọ̀fẹ́ onígbàdégbà pé bábá iléeṣẹ́ mọ̀kádà mbàásù náà Hajj Umrah Service rìnrìn àjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yìí. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bòde nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí sórí 08034075325 àti 08123331119. Mọ̀kádà mbàásù náà Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.

0: ka san onile lo ko baba mi aso bora fun gbogbo le ibadan ex imperial majesty olu ti le ibadan oba abdurashid adewolu akanmu oladoja arusa the first ka biesi o lo ko tun olubadan le ibadan oba edi oyewole afoko laja bibon si lo ko ba logun le ibadan mufiki lo ko gun iya lode le ibadan o jere made bimba ti bonu studio ya mi ma ja ni pe wo lo omo yi nikan lo moju le ja abise yi ni wo yi jejo won sa nse bala blue ni mo ni ko si wahala eyi na ko abi mbola ti o wa ni omo joro so ibadan buki lo ko are mo gaji ile ibadan oloye asimi yo are ori olorisa buki lo ko are central council of ibadan indigenous Are Sulaiman ajeni yoma jewole buki lo ko magaji ko kan la le lagbo le ibadan magaji lo loko magaji lo ga bale eni e ba ri ebi lojo mi loni magaji le to kini nti o je keyin kan o awon kan ni awon mo ri won ni facebook awon mo ri won joko bi nbale ba nfa won mi ba nfa won mo gaji han won won ba wa nbi loni awon di kan pataki to po gan ni o je ki won o le wa lori eto loni ayo long sin dakun ba ngbe aworan magaji ba ngbe wa ba ngbe wa ba ngbe wa ba ngbe wa mama foluka ade mo ti ri ni facebook ola dele sunday mu iwa mo ri yin ima fi oje peter mo ti ri yin nbe ibrahim suleiman ati bebe ati bebe lo won ni watching from wari delta state o ba ku gbo nkan la gbo yin ni mo ri mo kin lo san toni e ba ngbo mo ke Eba ngbe mo oke
1: lanti lanti
0: Eba ngbe mo oke
1: lanti lanti
0: Eba ngbe mo oke
1: lanti lanti
0: Amo oke dubi Babiloni anin lola Eba ngbe mo oke
1: lanti lanti
0: Yo yo adebisi
1: Ojo ni ti o lai lai faba
0: Ilu kan ti be mi si le to dabi medogbon eba n lodo awon social media eba n bere pe moga mo aworan magaji ile toki mo ba n fi le tori pe awon lalejo mi lo san toni bi o se eje n gbe wole gan eje adebisi eje se bayi tori pe motose lo loyo motose lo loyo eje n gbe wole ti n gbe wole Ingbe wole tori pe Hello
2: Hello
0: e ka san o
2: e ku
0: ojo meji ojo meta
2: Aro le bi
0: o ara le areko bu mo ara mo la fi si mbadan tani mo ri ba soro yi
2: oruko mi ni Lukman Adeleye Okidina Magaji Ile Toki
0: Oloye Lukman Adeniran
2: Adeleye
0: Adeleye Okidina Magaji Ile Toki eja bere bayi tori pa arojo muso loko o se ayo losin ti ba n gbe magaji wole seri eri ke ni jejo mo so le le te pe bi ma pe magaji kan ti o ba ti je mi a je pe ko ni tanu ti o so ko ni tanu boya won magaji ti boya le ya bi le aba lo je magaji ti e si e ja bere bayi awon le iwe wo lo le lori ofe ati lo lalako bere ni girama ati to ku Oya, ẹ̀sùn lẹ̀.
2: ẹṣẹ̀ olóòtú mo kí gbogbo ẹ̀yìn tẹ́ wà lórí afẹ́fẹ́ o
0: àwọn náà kí
2: yóò àbúrò sinmi èmi ló tó bẹ́ẹ̀ mo yọ síwájú orúkọ mi ní Adeleye Okidina tí mo jẹ́ mọ́gàdí ilé tó kí tó a bí mi ní ọdún 1975 mo bẹ̀rẹ̀ lé ẹ̀kọ́ mi ní Army Children Primary School Mokola Ibadan láti bẹ̀ mo lọ sí Anwar Islam Grammar School ní Ẹlẹ́yẹlé Nìbàdàn nígbàtí a ṣetán ní Anwar Islam Grammar School mo lọ sí Federal College of Agriculture ní Àkúrẹ́ mo gba certificate nbẹ̀ kó tó di pọ́nlọ́ wa ṣe ìyanu a lọ sí London Metropolitan University ní London láti lọ ṣe first degree nínú ìwé ẹ̀kọ́ ẹ̀rọ bá ṣe ń ṣe oògùn ìyẹn pharmaceutical science.
0: Apò oògùn ni yín?
2: Bí pẹ̀lú ní ti certificate bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni
0: ó yá ìsúnlẹ̀
2: wọ́n ní bí a bá ṣe fẹ́ rìn ní ilé ayé wa ẹlẹ́dàá ni mo ń ṣe
0: bẹ́ẹ̀ni
2: so gbà tá a rí pé chemistry là ń ṣe opportunity wa jáde láti wá tọ ọ̀nà science and technology ó bẹ̀rẹ̀ ọ̀gbàlódé àwa àjọ ènìyàn ìyẹn láti wá ṣe láti ń ṣiṣẹ́ nígbà náà a tún wá lọ sí ilé ìwé láti lọ gba masters àwa lọ ṣe yàn ní lórí ètò cyber security láti mójútó bí àwọn bí iṣẹ́ àwọn ọlọ́pàá fáwọn oníkọ̀mpútà táwọn olùdíni lè máa gbé data kan tí ní lè máa tọwọ́ kọ̀mpútà oníkọ̀mpútà lójú
0: ẹ ṣeun
2: bẹ́ẹ̀ lọ sọ wa ní mátàfínlẹ̀ cyber security ẹ ṣeun dúpẹ́
0: ẹ ṣe mo dúpẹ́ lẹ́yìn ìgbà yí ẹgbéyàwó ẹsẹ̀ padà bímọ alálùbáríkà bí.
2: Alihamdulilayi adúpẹ́ fọlọ́run
0: ra bẹ́ẹ̀ni mo bá yín fi yé oko
2: bẹ́ẹ̀ni ọmọ ìbàdàn lọkùnrin àmọ́ rẹ̀ wà pọ̀ bá àti ẹ̀sìn náà adúpẹ́ yàwó gan obìnrin ó mọ kọ lẹ́tà sí wa ní
0: ìpínlẹ̀ kábíyèsí ọlọ́run
2: adúpẹ́ fọlọ́run ra afẹ́ yàwó ìyàwó tá a fẹ́ a lè pè ní ọmọ ìbàdàn a sì lè pè ní ọmọ ìbàdàn náà lè pè ṣùgbọ́n àwọn wá láti ilẹ̀ Kwara ṣùgbọ́n ọmọ agbolẹ̀ ẹlẹ́dẹ̀ ìbàdàn náà ni wọ́n fi dàgbà láti ilẹ̀ tápà làwọn ti wá.
0: Ẹ ṣeun mo dúpẹ́ ojú òní ti yín ẹ jẹ́ bó sì bí ẹyin kọ̀ọ̀kan ọ̀rọ̀ gangan ilé tó kí níbo ni wọ́n ṣe dé ìbàdàn bó ni wọ́n ṣe dé ìbàdàn.
2: Wọ́n ní ẹ̀sìn olóòtú ìbéèrè lálẹ́ bèrè ilé tó kí wọ́n ní kò sí okùn ní gbùngbùn kó wọ́n níbi tó ti wá ilé tó kí jẹ́ gbòógì ilé ní Ìbàdàn tí a dẹ̀ lè fi ọwọ́ kó sẹ́yìn mo sọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó bá wà ní orí ètò yìí ni ó mọ bí ilé tó fi ṣe jẹ́ àti ìtàn tó rọrùn. Ẹni tó jẹ́ tókí tó jẹ́ bábá ti wá àwọn wá láti Ọ̀yọ́ náà ti wá wọ́n jẹ́ ọmọ aláàfin Abiodun Adegunmi tó bá ń pe tókí wọ́n ní tókí oníbùdó.
0: Tókí oníbùdó?
2: Bẹ́ẹ̀ni wọ́n ní tókí oníbùdó tókí lẹ́gbọ̀n oníbùdó láàbùrọ̀. Ọmọ step brother ọmọ ọba kan ni tókí àti oníbùdó tókí jẹ́ àpòpọ̀ tókí erin tókí
0: erin tókí ẹ ṣeun
2: bẹ́ẹ̀ni ìyá tó bí tókí ó wá láti ilé ọgbọ́n ní ẹgbẹ́ ògbómọ̀ṣọ́ ìgbà tí bàbá tó bí tókí tó ń ṣe fàgbà ti dé ló pa fún ìyàwó rẹ̀ títọ̀ àwọn ọmọ yìí ó gbé lọ sí ilé bàbá tó bí ọlọ́mọ láti lọ nǹkan mọ̀ wọ́n bẹ̀. The same thing náà ló ṣẹlẹ̀ sí àbúrò rẹ̀ tó jẹ́ Onígùdì. Nígbà tí wọ́n gbé tó kígbé ọ̀dọ̀ bàbá tó bí ọ̀dọ̀ ilé ìyá rẹ̀, ibẹ̀ náà ti wò ọmọ ọba oníyá tó kí ààfin náà tọ́ tó kí náà nílé ọgbọ́n. So nígbà tí tó kí wá kọ́ṣẹ́ jagunjagun ní ọ̀dọ̀ bàbá rẹ̀ ló wá kú ní ibẹ̀ wá sí Ìbàdàn láti wá tẹ̀dẹ̀ sí Ìbàdàn. Ṣùgbọ́n bàbá tó gbé sí Ìbàdàn bí kan ṣe mo ṣe gbọ́ ọ̀dọ̀ ilé ńlá mẹ́rin àgbé sí Ìbàdàn lọ́dọ̀ àwọn bàbá wa Lábọ́sìndì, àwọn ni wọ́n jọ wà pọ̀ wá ní pé ibi báyìí tó kò dúró sí ṣùgbọ́n làwọn kò sì gbé Ìbàdàn. Àwọn ọ̀rìn tó wà láàrin ó pọ̀ dáadáa lásìkò bá wà láti lè jẹ́ ká tọ́ọ̀kì wọn àgbẹ̀ lásìkò bá dẹ̀ wà sí a tún padà bọ̀ ó kù
0: ìbọn
2: ró.
0: Mọ́gàjí òkè ní Adélẹ̀ tó kí mo kí yín ojú òní tì yín ẹ jẹ́ tó ṣàṣà kí n rìn báyìí. Nígbà tó kí dé Ìbàdàn ẹ sọ ibi tó dé sí níbo wá lóko tó kí lẹ̀ Ìbàdàn àìnílé àmọ́ lóko la fi dé Ìbàdàn níbo lóko tó kí.
2: Oko tó kí pọ̀ dáadáa.
0: Ó yá.
2: Níbi tí Yunifásitì ọ̀f Ìbàdàn bá wà lénìí tó kí òun ló ní Majority of Ìbàdàn kọ́lé University of Ìbàdàn sí.
0: Ibi tí Fásitì ilẹ̀ Ìbàdàn bá wà lónìí.
2: Pẹ̀lú ògùn ọlọ́run.
0: Tó kí ló ní.
2: Pẹ̀lú ògùn ọlọ́run.
0: Ó yẹ là.
2: Part of University College of Spiritual Teaching Hospital. Tó kí ló ní ògùn olè lẹ́nu ògùn ọbẹ̀ yẹn náà. Bàbá wa dé Àkùfò. Adé Abba Akinyale. Presently, Abba tó kí náà níbẹ̀.
0: Ọmọ
2: ọba ni so tábà ní káyà máa gbé ètò it láti máa wá extablish ẹ máa pé àsìkò wà lénìí ṣùgbọ́n kò sáàyè púpọ̀
0: látọ̀
2: mú
0: ní péréte péréte.
2: Bẹ́ẹ̀ni
0: ó dà ẹjẹ́ ń tọ́ báyìí nílé tó kí igun mélòó ní di mọ́gàjì ń bẹ̀ igun wo ẹ̀yìn ti wá.
2: Igun méjì ni ń jẹ ẹlẹ́mẹ̀tọ́ láti jẹ mọ́gàjì.
0: Igun àkọ́kọ́ àti igun ẹ̀kejì.
2: Igun àkọ́kọ́ ìgbì àti sàlámì. Ibi igun tèmi ti jáde wá ó ní igun ti ìgbì. Wọ́n lè wá jẹ́ pé a mú àbá oko sí Àkùfò ní Abba Akinyale. Ìgbà tí máa ti dárúkọ pé òkèdí náà ní ìsìn tó máa rí ní ti mọ̀bí tí ọ̀rọ̀ tó wá pé tọ́ òkèdí náà kan náà náà ni. So orúkọ tó ní kìbì náà.
0: Ẹ̀mẹ́lo ni mọ́gàjì ti jáde nílé tó kí mọ́gàjì kìlọ̀ lẹ́yìn.
2: Mọ́gàjì àkọ́kọ́ tí ọkọ́ jáde nílé tó kí ni fún ọba ní sọ̀rọ̀ lórí. Ní mọ́gàjì nílé tó kí ni
0: pẹ̀lú bẹ́ẹ̀
2: mọ́gàjì nílé tó
0: kí. Ẹ̀yin náà làkọ́kọ́.
2: Pẹ̀lú ògbọ́n náà.
0: Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe nítàn tẹ́ ẹ lóko tán lẹ́bàdàn kí ló fà á tẹ́ ẹ fi pẹ́kẹ́ tó ní mọ́gàjì gẹ́gẹ́ ń bẹ̀ wọ̀n.
2: Ṣé ìbéèrè ńlá oní tẹ́gbẹ̀
0: rí.
2: Ní ká ní àfojúsùn èèyàn mọ́ gbogbo ẹ̀ ni. Bẹ́ẹ̀ni àfojúsùn kì í bàbá tó kí ní tó fi jẹ́ pé olú ọkọ ní àkọ́kọ́ àbẹ́lẹ̀ kejì ìgbẹ́jọ́ látàrí ìgbọ́n ẹ̀kẹ́ tó wò ìgbẹ́jọ́ tí wọ́n kọ́kọ́ sí Ìbàdàn tí ó bá já lákòókò ayẹyẹ yóò jẹ́ lẹ́ẹ̀kejì olú ọkọ ní sí Ìbàdàn. Bẹ̀rẹ̀ kí n sìn wọ́n ní pé ẹ̀ máa ní ọlá tẹ́ni ẹ bá papòdà ìbára ká ní ọlá yẹn ju ẹni yẹn lọ tàbí ká má ní tó. lè ní bákan.
0: Bẹ́yàn bá ní ọlá, mọ̀ ń bọ̀ mọ́gà yìí.
2: Nínú ní.
0: Nínú ní. Nínú ní
2: sẹ bá rí ọlọ́lá.
0: Tó bá pápò dà.
2: Bẹ́ẹ̀ni.
0: Nínú kọ́lé nìkan ó ní ọlá jùlọ àbí kó mọ̀ ní tó.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ kú làákà ẹ̀ ẹ̀ sùnlẹ̀.
2: So, ohun tí bàbá ẹ̀ rí ìgbà náà. Tó fi ní pé nígbà tó ń dàgbà tán òun ó fi àwọn òkò múléwó lẹ̀ ní orúkọ rẹ̀ ti parẹ́ ọlá ìlú yẹ káwa náà wá ní ṣùgbọ́n àti wá wèé pé ìtọ̀ orúkọ ti wà ńlẹ̀ fún wa ẹja máa wò ohun tó wá bí ní pé yẹsà àwọn tó yẹ kó ti jáde ń gbà náà àwọn ti ń fọlá bàbá jẹun wọn ti kí mẹ́sàn pé jẹun tó wọ́n rò wá fún gbóòórè àwọn ti ń fọlá bàbá lùgbà ni pé àwọn ọmọ ẹni báyìí nítorí ẹ̀ka náà wàá wò kan pàfẹ́ẹ̀tì ẹ̀ ni pé ẹja tètè pò ká lè bá mú oyè wọlé wá ṣùgbọ́n orúkọ yẹn gan ti tẹ wọn lọ́rùn gbà mí.
0: ó kọ́ láti bàbá fílẹ̀ fún ẹ tí ó bàjẹ́ làwọn dìmú.
2: làwọn káwàá dìmú ọjọ́ wa ń lọ kẹ́ ẹ mo sọ kíní kan mo ní àfojúsùn ẹ gbogbo ẹ̀ ẹni wa yẹ kó jẹ́ ńgbà náà tó wá wèé pé wà o. Ọlọ́run bá mi fi ká tó bẹ̀rẹ̀ tó ó yẹ kí n kọ́kọ́ kí àwọn ọba rẹ̀ mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí orí adé kábíyèsí wa olùbàdàn ìbàdàn láàrin.
0: Kábíyèsí o.
2: Abdulrasheed Adewolu Oladoja ẹ̀ṣọ́ ọgbọ́n ìjọpẹ́ ní
0: Oníko.
2: Bàbá tó tún wá jẹ́ bàbá tó bí mi lọ́mọ ní tó jẹ́ bàbá fún mi nínú oyè Ìbàdàn sí náà. Báà mi Amidu la Amidu Adibade.
0: Dansa la.
2: Àṣepọ̀ Olúbàdàn.
0: Dansa la.
2: Mo fi tọwọ ẹnu mi ọ̀ mo fi tọwọ ọ̀ dárúkọ ọmọ kí wọn. Ní ti apá balógun
0: ọ̀wá. Àṣepọ̀ Olúbàdàn rẹ̀ Ìbàdàn. Dansa la. Àṣàmú ọ̀gẹ́. Àgbọ̀ yí.
2: So kí wọ́n á padà sórí ìbéèrè yín. Pípé náà. Ẹn tó àwọn tó yẹ kó wá tò pé káwọn mú òye yìí wálé àwọn òwà wò ńgbà náà ẹnu wá tọ́ sí ńgbà náà ló wá ní ẹwà ọlọ́run bá fọ̀run kẹ́ ẹ̀gbọ́n mi dáadáa bílíọ̀nù sàlámì pé wọ́n ti fi kú jù mí dáadáa náà.
0: Ọlọ́run ó ṣe kú sí mi fún ẹ.
2: Torí àfojúsùn táwọn ní. Àwọn ní àwọn lẹ́tọ̀ sí láti jẹ kínní yìí ṣùgbọ́n àwọn ò ní jẹ ẹja jọ wá jókòó pọ̀ kí ẹ rí ìgbẹ́jọ́ bàbá wa tó wà nílẹ̀ afẹ́kọ̀ láàrin àwọn tó kéré la fẹ́ wá jẹ́ pé ẹni tí náírà kan rẹ̀ tó bá ti yọ jù báyìí lọ òun ni kò jẹ.
0: Alakubar.
2: Mọ́gàdé àá bẹ̀rẹ̀ ní ìdí tó gbọ́dájú bóyọ̀ ní káàkiri ṣe fún wọn ní ìdíwá bẹ́ẹ̀ ti kọ́ lẹ́tà sí ìrìnlẹ̀ kàmọ́ tí ó ṣẹlẹ̀ tó bá ti ra blọ́ọ̀kì mọ́ pákí blọ́ọ̀kì mọ́kànlá lálù tó wá ra blọ́ọ̀kì mọ́kànlá hàn tí ẹlẹ́dà rẹ̀ bá rọ̀ wọ̀ ní wọ́n ṣọpọ́tì ẹni bá ṣe blọ́ọ̀kì méjìlá ta tó fún kan rẹ̀ tàbí tọ́ wọn lá ṣọpọ́tì lọ ìgbésí nílá ìmọ̀ wa tó wá gbénu ogun wọn bá wọn tá a jọ jókòó sọ̀rọ̀ ọ̀dọ̀ sọ̀rọ̀ wọn lẹ́kọ̀ọ́. Bàbá rẹ̀ tí ó gbilé lọ́pìsíà òní káyọ̀dá rẹ̀ ṣé tó wà kọ́lé o láti wá bẹ̀rẹ̀ láti wá fún ìgbẹ́jọ́ tó kí tó kọ́kọ́ kọ́ sí Ìbàdàn níbẹ̀.
0: lẹ́bá wò pé tọ̀hún epo àbá èrò owó rà á.
2: Alihamdulilayi ilé náà nìkan. Ó tẹ wa lọ́rùn dáadáa bẹ́ẹ̀ bá a ṣe ṣe so ní fún wa ní fi tọ́ gbogbo tó bá gbà
0: wọ́n
2: jáde ti jáde. Látọ̀ wá bẹ̀rẹ̀ yún o ilé gan alára gan tẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú gbogbo ṣíṣe wa sínú ilé kó tó nípọ̀rọ̀ mọ́ jáde gan jáde wa wọ́n fi ń pè ní mọ́ jáde gan tẹ́lẹ̀. 2009 òní kábíyèsí Adéwọlú ọba wa Ládọ́jà lọ tètè lọ ọrọ ní London ìgbà náà ti sọ gbọ́n ti sọ fún mi ní july mẹ́rin ni wọ́n ti gbà àwọn million pennies. Hello.
0: Mo gbo yin daada won le ko lo gbe yin.
2: Ikuno ruli yi o. That was 2009. And we long pennies in London job there. You know, even we are down bad. So we are between 2000 or above 2019. Our building like
0: 2009 loro le baba re o sugbon 2019 le to wa ko bi ara si pe oru agbamore eje nbere kan ojo te di magaji un bo lo se loju yin ti amun ida fi olubadan
2: ijo ye mi o le gbagbe ijo ye
0: esawu
2: ti ma bi ku ori ojo na lagba

0: èyàn ọwọ́ tí ń tawọ́ ta sẹ́nu àwọn èyàn wọ́n fẹ́ kí yín iṣẹ́ tí mo gbà yìí ṣe lágbolé tó kí ọjọ́ mẹ́jọ ọgbọ̀n ṣẹ́jú ní fi lò pẹ̀lú ògùn ọlọ́run
1: lágbára olódùmarè
0: o ti bá wọn tó nìkan nìyí sọ̀rọ̀ 09123 7086 75 nọ́mbà tó wọ bínú hello ẹ káàsán ẹ bá ń gbẹ́ mọ́ òkè
1: lanti
0: ó yá mọ́ gàjì ilé tó kéré wọ́n ń gbọ́ yín dáadáa wọ́n ń gbọ́ yín
1: ami
0: aṣẹ́hùn
1: wọ́n lákwátà ilá bílá ilá ilbílẹ̀ sí
0: látàbà fà
1: ẹ̀lọ́run
0: orí ń bẹ̀rùn ọmọlé alúgbìn lọ́jà agbónlẹ̀ ìbàdàn lẹ́sìn kí mọ́gàjì ẹ ṣeun ẹ̀ ní máa yánpọ̀nà àwọn èèyàn mọ̀ pọ̀ lójú òpó èlò níbo ni wọ́n ti á sọ̀rọ̀ ara mi ẹ ṣeun
2: hello
0: ẹ káàsán
2: pẹ́ tó
0: o jàre mọ́gàjì ilé tó kéré
2: wọ́n
0: tó gbangbá sùn lọ́yẹ́
2: láì mo kí ẹ wọ́n tún wá tàn.
0: Wọ́n tún wá mọ̀ tàn.
2: Orí wo ni ká àwọn owó ni tájòbí ajó wa dán mojú wá dé.
1: Ami
2: o. Àti látàgọ̀ ọmọ adé tó bọ̀.
0: Kí n máa bàbọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́.
1: Ẹṣẹ́ ojú ò ní tì
0: yín. Ẹṣẹ́ ojú ò ní tì yín. Gbogbo èyí tẹ́ fẹ́ràn lé iṣẹ́ lágẹ̀lú Ọlọ́run ó fẹ́ràn yín.
1: Àmì o, àmì.
0: Ẹ ní máa yán fònà. Ẹ̀lọ́ òdì kọlà tá ló wà níbẹ̀. Ẹ̀lọ́ mọ̀ ń gbọ́ yín o. Ẹ bá ń gbọ́ mọ òkè làkọ́kọ́.
1: Lanti.
0: O kọ yín àti bí ẹ ti ń pè yín.
3: David lórúkọ tèmi.
0: Látàdúgbò wo?
3: Láti
0: odò ọ̀nà eléwé àbódò ọ̀nà èwo ń bẹ̀.
1: Àpáta gàǹgà.
0: Oya.
1: Ẹ ṣe.
0: Mọ́gàjì
1: mo kí yín
0: o.
1: Wọ́n ń gbọ́.
2: Mo kí yín o.
1: Àmì àṣẹ o. Àmì àṣẹ ìdùnnú. Àmì àṣẹ o.
0: Ẹ ṣeun. Hello.
1: Lanti.
2: Lanti. Ọlá ìyá o. Ìyá tó bá sọ ló bẹ́ rù. Bébí tó sọ pé. Ọlá ìyá o. Olúkà lé ní.
0: Bẹ́ẹ̀ni dààmú láyé tí.
2: Àmì
0: o.
2: Èmi mẹ́ra kò nọ̀lẹ́ ṣẹ́ẹ̀sì.
0: Àmì Ọlọ́run, mọ́gàjì ilé tó
2: kú. Ọkọ̀ àlejò. Màmá tí ni ọmọ ọ̀sun ṣèkì lèmi ṣùgbọ́n yín ṣe kìndí ni a bí mi sí. Ìlú Ìbàdàn náà ni mo ti ṣe wà tí mo ti ń bọ́ sọ̀rọ̀ tí ti ṣe rere lórúkọ Jésù.
0: Àmì ẹ bá kí mọ́gàjì ilé tó kú.
2: Èmi mo ti kọ́ mo kí àlejò wa o.
0: Olórí
2: wa fẹ́ kọ yí wọ ìwé pẹ̀lú
0: o.
2: Kódà wọ́n ń ṣí lẹ́sẹ̀ ẹsẹ̀ mi láì gbéwò lọ́wọ́.
0: Kájú
2: ẹ̀. Kọ̀ bá ń gbọ́ kájú ẹ̀.
0: Báwo
2: kájú ẹ̀.
1: Yíya ni ó ya kájú ẹ̀.
0: Hello.
4: Ẹ kú ètò sá.
1: Ètò ni o.
4: Ẹ kú sí mi ní aṣọ pé o.
1: Àmì àṣẹ ìdùnnú.
0: Mọ́gàjì ilé tó kéré.
4: Ẹ sori ye bá mi. Ẹ
1: ojú ò ní tì ọ.
0: Oya.
4: Mo ṣe lágbà àfọlé ni Sunday lágbà àwọn òní táwọn náà.
1: Àmì o. Àmì àtẹ̀yìn náà.
4: Wọ́n bá àánú mẹ́.
1: Àmì àṣẹ o.
0: Àmì.
4: Lágbà àwọn òsì ní tìka àbámọ̀ bọ́.
1: Àmì àṣẹ ìdùnnú.
4: Wọ́n ní oúnjọ bí eré kì í ṣe bí eré oúnjẹ àdàkì ṣe bí àrùn.
0: Hello.
1: Ẹ ṣe.
5: Ẹ bá ń gbọ́ mọ òkè.
1: Lanti.
5: Ẹ gbé ètò náà o.
0: Ẹ jà kọ́lọ̀ nìkan.
5: Mo kí mọ́gàjì ilé tó kí.
0: Mọ́gàjì ilé tó kí ni o.
5: Ẹ mọ̀ máa ń ṣe.
1: Àmì àṣẹ ìdùnnú rẹ̀.
5: Ẹ ní fi búdà.
1: Àmì o.
5: Gbogbo yín ò ní parẹ́.
1: Àmì.
5: O kí olúkọ náà ẹ kú tẹ̀síwájú.
0: Ẹ já mọ kọ́lọ̀ nìkan, ẹ já mọ kọ́lọ̀ wàdà ní Ìbàdàn. Àṣẹ o.
5: Ẹ pẹ̀lẹ́ kú tẹ̀síwájú
0: o.
1: Àṣẹ o.
0: Àwa náà dóòlóye nílan wa. Àwa

0: Etiwale.
1: Lati ile alamo lele Ibadan. Awon oloye Ibadan nu. Won gbo yin.
0: Won gbo yin o.
2: Mo ki yin o.
1: Ami o.
2: Abo oloye kon be.
0: Ami ase o.
1: Ami o.
2: Ami.
1: Won mo ta daada.
2: Owo gbiyanju da ki a ba ti ala
3: su. Adugbo adugbo ale mi ni o ti so correct. Adugbo ale mi ni o so correct.
1: Adugbo ana yin ni ile to ki.
3: Nínú àdúgbò wa ni Alambi náà ni Anela Jeff Wonde àwọn akọ ìwọ̀nyí ní ìfàjẹ́ fún
1: ọjọ́
3: ìwọ̀n ọjọ́ kò lẹ́nu ni àtẹ́lọ́gàjì wa àtẹ́lọ́gàjì Anla náà wọ́n jọ bí ìwọlé ni
0: Oh, Miss,
1: Magaji ile to kire
4: Magaji wa le won ma to po
1: en ori e pe mi
4: olumota ni wa
0: be ni
1: ase o
0: ase
1: eh
0: ase
1: o
0: ase o
1: ase o
0: ase
1: o ase o ase o ase o ase o ase o ese alaba loju olomi
0: ma jaye e lo
1: alaba in gbagbe yin e ba n gbo mo oke
0: lanti
1: in gbagbe gbogbo awon akanda ti en nipe ni ja oju emi ati Magaji ile to ki a pada so leyin eto yin e fokan yin bale tori pe ma si leyin ju anu loju aforo en to ba nilo anu han ni ah alabale loju olomi e ba n ki atakankan awon eyan daada nu laye e ba n gbo mo oke
0: lanti
1: o ko yin o lórí ilẹ̀ tó rí
3: gbà
1: lógun lọ́dọ̀ ọlọ́run ó ti wà nílẹ̀ àkúná àkúná
0: màtàtà kò sí wàhálà
1: ẹjẹ́ ń fóyàn méjì láṣẹ sí kí n tó wá sí ojú òpó lẹ̀ fún béèrè Magaji ilé tó kí n bẹ ní àhín lónìí ẹ̀ló ta ló wà ń bẹ̀ nìkọ́là ẹ̀ló ta ló wà ń bẹ̀ ta ló wà ń bẹ̀. Ẹyin ni o emi ko asilasiko
0: lanti ẹyin ni o ẹyin lẹ sọ bẹẹ
1: Magaji ile to ki awọn mi ke se mi o awọn temi re loke
0: o gbogbo nene ni o
1: Magaji ile to ki
2: mo yin ẹmọ wori o ti ye Magaji ọmọ Ibadan
3: ko ni wa insurance cover yin
1: so ko a ka to lo iya se re ti kini kan abi ki ti ko ni iwọ gbọ ọlọrun na nobody je won lati le agba je won mu bill wa
0: afinu ni
1: in to fowo osu re
0: si no si
1: hello
2: eba okay
1: lanti
2: tori yo ni
1: da o ase o Magaji ile to kire kire fe di won
2: ase o
1: ase o
2: lati taro lo
1: ase o
2: ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase
5: ọ̀rẹ́
1: ẹ̀ abibu rẹ lójú rẹ lójú sọ́mẹ́lì
0: abibu láyé
1: aṣẹ́hùn ẹ̀yìn èèyàn ká pè mí lẹ́yìn ètò yìí lógo ọ̀dọ̀ ọlọ́run tí mo gà jìnnà tó kí ó ràn mí sí torí pé lórí ètò yìí àwọn kan bẹ́tẹ́ pé mo dúpẹ́ lọ́wọ́ yín torí pẹ̀fọ́ kan bá lè ṣe
0: láti lọ
1: àwọn kan wà nípa ní ìṣètò ìmọ̀mọ́ ní àgbẹ̀ ni lóòkù àwọn mẹ́gàjì kan tí tó lọ ń bẹ́gi ọlà fún ètò yìí ò lè kú
0: láíláí
1: ò lè kú torí pé ààrẹ fún iléeṣẹ́ lágẹ̀lú fm nàìjíríà limited
0: ọ̀gá mi
1: ni ààrẹ tó di ọmọ
0: ọláwúwo
1: ni
0: alẹ́sfagusi
1: ni ẹ̀kẹ́ni gbogbo lẹ́bàdàn ọba amúrítà
0: tàdébáyà kẹ̀lé
1: mfr
0: bàbá o kẹ́pẹ́ o bàbá o
1: lọ́dọ̀ ọlọ́ ẹ̀mí abọ́gùn fún wa
0: kẹ́pẹ́ o bàbá o
1: yóò bá sí tí wọ́n ní àwọn ó ti gbogbo lọ àlàó hello ẹ ti wọlé o ọ̀rọ̀ yín bẹ̀ ló ti rí
0: orin lọ́dọ̀ yín
1: ẹ jẹ́ iṣẹ́ ojú òpó lẹ̀ fún béèrè nìkan ìbéèrè tẹ́ bá fẹ́ béèrè ẹ wá wá o láàrin ìbéèrè ọgbọ̀n mẹ́tàdínlẹ́ẹ̀dọ́gbọ̀n sí ọgbọ̀n nìkẹ́ ti máa mú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sí ọgbọ̀n nìkẹ́ ti máa mú
0: láti 25
1: ta ló wà ńbẹ̀.
5: hello
1: aláwọ̀ sílé lágẹ̀lú lẹ̀ ń gbọ́
0: ẹ bá ń gbọ́ mọ́
5: òkè ọmọ ìṣe di ọlọ́rẹ̀jọ
1: sẹ́mu aláàbí sẹ́mu béèrè
5: ẹgbẹ́ tí ọba ti lé ju àmọ́
1: ọlọ́run ò ní jó
5: kọ̀nà egbe lágbára gbára
1: ọlọ́run. ààrẹ kẹfà fún ẹgbẹ́ central council of ibadan indigene cci kí ló kọ wọn ààrẹ kẹfà.
5: ààrẹ kẹfà. ààrẹ kìíní.
1: ààrẹ kìíní simeon amọ̀lẹ́ ni bàbá mi ààrẹ kejì tójú bẹ́ẹ̀lò ààrẹ kẹta olóyè bọ̀dé àmọ́ o ààrẹ kẹrin olóyè yusuf akande ààrẹ kanu àbá mi olóyè báyọ̀ òyèrò tààlà ààrẹ kẹfà.
5: Mo
1: ti rìn ìlú ọba
0: a ti pèdé
1: bàbá wa olóyè wọlé akínwádé ẹjí mẹ́ta kan bọ̀dé àbò ẹ wo bí mẹ́gàjì tó kẹwàá fún yín ní gẹ́gẹ́ èyí lẹ́fọ́ wọ́n ara yín.
0: àbí
1: hello
0: ẹ máa ń gbọ́ mọ òkè
1: kí n fún ọ mo ti gbọ́
6: ìbéèrè kìíní
1: ìbéèrè kẹẹ̀ẹ́dọ́gbọ̀n sí ọgbọ̀n lágbéyẹ̀wò lónìí ẹ kú ọ̀lẹ́gbẹ̀ rédíò
6: yìí ìbéèrè kẹrìndínlọ́gbọ̀n
1: ìbéèrè kẹrìndínlọ́gbọ̀n akasowo ni olóyè akasowo ni ọba amidu ajibade dansalam ipò wo ni wà ní ìsinlẹ̀ ìbàdàn.
6: wo olùpọ̀ ọmọ mọ́lá sí ni ọmọ méjì máa sọ fún ọkọ fún mo ti wá mo sì nífẹ̀ẹ́ rẹ náà mo ti máa pèsè àkàtà.
1: ẹ ṣe o dáa náà mo ti gbọ́ èyí pè yí padà.
0: ẹ ṣe o.
1: bẹ́ẹ̀ bá ti rí ọ̀tún olùbàdàn ilẹ̀ ìbàdàn ọba ẹ̀dì òye wọlé tẹ̀tún wá rí òsì olùbàdàn ilẹ̀ ìbàdàn àṣìpá lọ́kàn
0: àṣìpá
1: ni ó wà dansalam àṣàmú ọ̀gẹ́
0: ni ó.
1: ẹ̀yin etí gbójú ti rẹ̀
0: sọ́jọ́ padà
1: bàbá mi nu àníkí ló ṣèjọ náà lọ́rẹ̀ jókòó
0: ààrẹ ni jókòó sẹ́gbẹ̀ẹ́ kan náà
1: dansalam ẹ̀yin lọ́rẹ̀ tajà láàrin ìṣẹ́jú bíi mélòó kan máa ń padà bọ̀ ẹkú kalẹ̀ ẹlẹ́mẹ̀rún.
7: Lagilu FM 96.7.
8: bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ ìbàdàn.
9: ẹ̀rọ ń jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀ tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́ àgbàlagàdá òkúta oògùn ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gùn làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní mọ̀lẹ́tẹ́ nìbàdàn lẹ́yìn ilé bàbá adédìbú gangan adójúkọ people's girl grammar school 08033881008 àbí 07081211111 irinṣẹ́ ìgbàlódé làwọn kọ̀ọ̀kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
10: ìdá táàárọ̀ ni ó ti sú mi igbó gan la ń lọ bolẹ̀ mú mi lọ. Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti làárẹ̀ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*#. Tàbí lójú òpó website www.cashier.nga.
11: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣì rọ̀rán?
10: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Wọ́n àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa.

0: Abimbola ege bi studio manager mi mo fole magaji le to kilo na ba lo
1: are magaji ma ngbo
0: e ma ba lo
1: olupo so ma da o ma da duku le ni
0: are si
1: so ma da duku le ni
0: in flofa are mo
1: ah ah ah lai lai lai emi o si nbe o owo mi are se ngbo are ri ori owo mi re o owo mi re o olupo ni se to wu o
0: hello sir magaji le to ki hello
2: mo je yun
0: mo ti ni obin tin fi fun ti e ma toju nbi
2: ah e lagbare
0: e are magaji mo ko fun ma ri pe e je n feyin lo ku lo ku eru e
1: ko pa le eru mo
0: lo ku eru e
2: oladi oladi kan ti ko to ba ti do ladi meji wala ni
0: won ni magaji e ko bi eyin le eko ko bi ti mo gbo o
2: Ewe gengera suniyo.
0: Oda we. Hello.
2: Hello.
0: Hello. Hello. Hello. Hello.
2: Hello. Hello.
0: Hello. Hello. Hello. Hello.
1: Hello. Hello.
0: Hello. Hello.
2: Hello. Hello. Hello.
0: Hello. Hello.
2: Hello. Hello. Hello. Hello. Hello.
0: Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
2: Hello. Hello. Hello.
0: Hello. Hello. Hello. Hello. Hello.
2: Hello. Hello. Hello.
0: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Ile agate legbe legbe bi en tin teni legbe legbe oje eleni
1: oje eleni ni
0: ile agate wa koju si banki oje awon pelu ola lo ni banki oje un awon lawyer oya mu bere ikeji leni ogban are obado ikeji leni ogban 28 are obado ke lato sa balogun le badan odun wo sodun wo ni a fi tuko
2: odun da fi tuko
0: e ti lo de wo we
2: 1990
0: o ye patewo fun ra yi tori pe si 1871 to 1885 ebi go gboju ba wo Ibadan ni Oluyole Oma gesin ko sinu ile Ame si oro ago Beni kan ba nsoro si ba ne ba dake ah oke o ni pe
1: n kan gboju nbe
0: ni Ibadan o ti tobo kori lese na Amu oselu amu ogban mu mo
1: Oluyole lo wa
0: awi ero po loju opo mi bi egberun kan mo tin wo loju pa awon yan ti wo mi hello
2: Lanti
0: lanti lanti kilo ko yi
2: Aliu
0: lati arema o ti eda ba ibere arema na re o ma gbole bo ni Aliu beyanu ka le bogun nbe oya e mo bere
2: bere ka
0: ibere le a dele a do gbogbo oke loni ike dogbon sogbon lade emu kokan ni logbon ogbon gerege ori yin pepo oba Samuel odulana odugade odun wo ni won je odun wo ni agbese odun mero ni an lo nbe
1: lori ale
2: won lo dem so
0: odun wo ni wa de be ta lo fun olopa
2: Emo
0: sa won nu owo re o egbelegbe re
1: e fi pegusi ni o
0: 2007 ni a debi abi 16 ni a papoda ta lo wa fun olopa ase
2: ah
0: eranti e mo so won nu o da bi eni pe wahala mo nile
1: yi owo egusi
0: Ajimabi lo fun olopa
2: bẹẹni
0: se ki ran yin lowo
2: mi lowo edakun
0: x excellence
2: owo ri o ni wogbo
0: ma pe owo yin o ni wogbo ala owo yin o ni wogbo ma fi ko ni
1: ma fi ko ni
0: to
2: owo yin o ni wogbo
0: oba his excellency Otumba Christopher Adébáyò alo akala awa ya ala olugbomoso ilugboma ase ni olo ibadan mi ti ti jana o kile gboko ile kan si
2: aliu latari mo
0: aliu latari bankole ba ile adu ti bankole aliu latari mo ha nje mo nje mo le mu kan si ba bi mo ba temi lo ni ki mo ba temi lo o ti di je ha hello mo ga ji toki hello
2: Mo
0: jẹ́ yín, mo jẹ́ yín. Oye, bá ń dúpẹ́ lọ́wọ́ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn àti gbogbo àwọn ìgbìmọ̀ wọn ká máa ń lọ. Ilé ti yá báyìí.
2: Tọ́, ẹ ṣe mo dúpẹ́ o. Kábíyèsí o, ọba wa Olúbàdàn. A dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣe ọba jẹ́ pẹ́ lóko bàbá o. A dúpẹ́ lọ́wọ́ àwọn ìgbìmọ̀ wọn látòrí balógun Ìbàdàn
0: tó lórí ọ̀tún balógun
2: ọ̀tún ìyálódì ìyálódì Ìbàdàn ẹgbẹ́ mọ́gàjì Ìbàdàn látòrí bàbá wa Ariori a dúpẹ́ lọ́wọ́ yín gan Ìbàdàn Olúbàdàn o ìbàdàn ọmọ ògbó ló ti jọ.
0: Ẹ ṣeun
2: dúpẹ́ o ilé iṣẹ́ tí ó ní dúró
0: lágbára ọ̀gbọ́n Lady Folukẹ Adéromú láti Amẹ́ríkà wọ́n ní kí yín o wọ́n láwọn kí yín dáadáa wọ́n ní ẹnu yín dántọ́lọ̀ dáadáa ojú òní ti yín ẹ̀sùn adúpẹ́ lọ́wọ́ yín gan ni òní níjọ́ mẹ́jọ àwọn àṣeyọrí mọ́gàjì ni mo fẹ́ fi léde káwọn mọ́gàjì tí wọ́n kàn kó lẹ́kẹ̀dọ́ ọ̀run kó lè mọ̀ pé iṣẹ́ ni mọ́gàjì wá ṣe lálẹ́ Ìbàdàn kì í ṣèlẹ̀kẹ̀ nìkan kíkọ́rùn ká wá máa talẹ̀ a máa pé àwa la wà ńbẹ̀ irọ́ o mọ́gàjì wá ṣiṣẹ́ ńlẹ̀ Ìbàdàn ni láti gbógo ilẹ̀ Ìbàdàn ga DJ Spider ti wọlé àwọn olóògùn òfòrúre àjọ nínú tán bí owó lónìí ni ká tó jọ túká bí lórí dago mẹ́rin wẹ̀lẹ̀ ẹ wo 08054035746 nọmba tẹ́tí kùmí lẹ́yìn tẹ́nu mo kí mọ́gàjì ilé tókè àgbègbè ọmọ ilé tókè àti gbọ́n tó wà ní facebook pàtà
1: ẹ̀ṣin
0: gbé yín tẹ́ gbà béèrè pàtà àtẹ̀yìn tẹ́ gbà béèrè mo ti mú nọmba yín lẹ̀ lọ́kọ̀ọ̀kan bá a ṣe ṣe ọlọ́run ó kọ́ wa máa ń ṣe títí ọjọ́ mẹ́jọ lórí ètò òpómọ́lẹ́ oṣù mọ́ lálẹ́ yìí láago mẹ́jọ sí aago mẹ́wàá
1: ẹ
0: pàdé èmi àti ògúrúgbà lóògùn àkànwó pàgùn ọkọ̀ ìyàwó ẹ̀ láago mẹ́jọ bá tún wá dalẹ́ ọ̀la mójúmọ́ ọ̀tún la
1: kọjá bẹ́ẹ̀
0: ṣé kò sí kí n máa lọ discharge and acquitted wọ́n ní mi ò lẹ́jọ́ jẹ́ adúgbò ọ lọ́wọ́ èrò òkun èrò ọ̀sà títí ọjọ́ mẹ́jọ lórí ètò òpómúlérò ni o ẹ mú ṣe tí ó bo ọkọ yín jẹ́ o toro ọkọ ṣe pàtàkì ẹ lẹ́bẹ̀ wọn
1: o.
3: báyé bá ti ń ṣe ká máa bá wọn yí.
4: Ìbàdàn kíni sóò.
5: Sóò sọ àní.
4: Kí lẹ fi jókòó.
5: Mo ti fi ẹ̀ ní.
6: Mo ti fi ẹ̀ ní.
4: Lágínú 96.

Alárìmọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágilú ẹfẹ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

ikọ̀ agbáyò tèrè ìdárayá ti cricket torílẹ̀ èdè wa nàìjíríà tọ́jú ní gbọ́nbẹ́lábẹ́ ọdún mọ́kànlá-dín-ní-ogún òun náà ni wọ́n ti yàn báyìí láti kópa fún ife ẹ̀yẹ ti àgbáyé ti sọ̀rí kínní ní báyìí ẹgbọ́ròyìn ọ̀hún lẹ́kùnrin rẹ̀

gómìnà tuntun tí wọ́n tún ṣẹ̀ dìbò yàn tuntun ti padà sórí àga ìṣàkóso ti gómìnà ti ìpínlẹ̀ ọ̀ṣun Adémọlá Adeleke. Òun náà ló ti rọ ogunlọ́gọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀ṣun láti jẹ́ kí àlàáfíà kí ó jọba ní ìpínlẹ̀ ọ̀hún. Níbẹ̀ náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ilé rẹ̀ ilé tí ó ń bẹ ní ẹ̀dẹ̀. Níbẹ̀ ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta fún àwọn oníròyìn wípé àwọn tó jẹ́ ẹgbẹ́ òṣèlú pátápátá tó ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún òun náà ni kí wọ́n gbàgbé ogun rúgúdù eléyìí tí ó ti bẹ́ sílẹ̀ ṣáájú ètò ìdìbò ọ̀hún kí wọ́n sì jẹ́ kí gbogbo ẹ̀ kó rodò kó lọ mumi. Òun ni òun fẹ́ kí ìfẹ́ kí ó jọba ní ìpínlẹ̀ ti ọ̀ṣun. Níbẹ̀ ló ti wá rọ àwọn tó jẹ́ adarí kọ̀ọ̀kan adarí ẹlẹ́sìn àwọn adarí ìjọ àwọn ẹlẹ́sìn àbáláyé àti ti ẹlẹ́sìn islam láti rí pé wọ́n bá àwọn tó jẹ́ alátẹ̀lé wọn sọ̀rọ̀ kí wọ́n jẹ́ kí ìfẹ́ kí ó jọba ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀ṣun. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Gómìnà Ṣèyí Mákindé òun náà ló ti darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ àwọn èèyàn láti kí akẹgbẹ́ rẹ̀ gómìnà ti ìpínlẹ̀ ọ̀ṣun Adémọlá Adeleke látàrí bí ó ṣe jáwé olúborí lẹ́ẹ̀kan sí wọ ipò ti gómìnà ti ìpínlẹ̀ ti ọ̀ṣun. Níbẹ̀ náà ni gómìnà Ṣèyí Mákindé náà ló sọ̀rọ̀ ọ̀hún jáde láti ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn ẹni tí ṣe Sulaimon Ọláríwájú níbi tí ó ti ṣàlàyé wípé ìjáwé olúborí Adémọlá Adeleke òun náà ló jẹ́ ìrètí ọ̀tún fún ìṣèjọba àwarawa. Níbẹ̀ náà ló wá fún eré kí àwọn ará ìpínlẹ̀ ti ọ̀ṣun pẹ̀lú bí ó ṣe jẹ́ pé wọ́n dìbò fún ẹni tí ọkàn wọn yàn tí wọ́n sì gbàgbọ́ nínú rẹ̀ wípé ó ń ṣe ipa ribiribi ní ìpínlẹ̀ ọ̀hún. Níbẹ̀ náà ló wá ṣàlàyé wípé ipò àti ipò ilé tí àwọn aráàlú wà náà ló jẹ́ ipò ilé tí ó ṣàlàyé wípé ètò ìṣèjọba àwarawa òun náà ni ó dúró déédéé tó sì jẹ́ kí ó jẹ́ kí àwọn aráàlú nígbàgbọ́ nínú ẹni tí wọ́n fẹ́ dìbò fún.

ìjọba ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀nà ni wọ́n ti ṣàlàyé báyìí tí wọ́n sì rán àwọn igun méjèèjì ilé tí wọ́n ń jà sí ipò ti bàbá lọ́jà pátápátá ti ìpínlẹ̀ ti Ọ̀yọ́. Níbẹ̀ náà ni wọ́n ti rán àwọn igun méjèèjì ọ̀hún wípé kí wọ́n mú ẹjọ́ ọ̀hún kúrò nílé ẹjọ́ kí wọ́n sì yanjú ẹ̀ nítùbínúbí. Ẹni tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ìdókòwò àti alájẹ ṣẹ́kù ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n Salau Adelabu ọ̀nà ni ó pàrọwà sí àwọn igun méjèèjì ọ̀hún ní ọ́fíìsì rẹ̀ ilé ìtúnbẹ̀ nílùú Ìbàdàn. Níbi ìpàdé pàtàkì ọ̀hún eléyìí tí wọ́n pe àwọn ìgbìmọ̀ eléyìí tí ó rí sí ọ̀rọ̀ àwọn bàbá lọ́jà àti ìyálájẹ́ níbẹ̀ ni ó ti ṣàlàyé ọ̀rọ̀ síta ìpè àwọn yóò rọ̀ wọ́n ìpè kí àlàáfíà kí ó lè jọba kí àwọn méjèèjì kí wọ́n gbé ẹjọ́ ọ̀hún kúrò nílé ẹjọ́ kí wọ́n sì yanjú ẹ̀ ní tùbínúbí. Wọ́n ṣàlàyé síwájú pé tí wọ́n bá kọ̀ láti yanjú ẹ̀ ní tùbínúbí ìjọba ìpínlẹ̀ ti Ọ̀yọ́ òun náà ni yóò gbé ìgbésẹ̀ tó ti pé ìgbésẹ̀ ọ̀hún ó lè jẹ́ ìgbésẹ̀ ilé tí kò ní dùn mọ́ wọn nínú. ìròyìn ìta àgbáyé lòdì sí ti gbọ́ yín láti ìkànnì tìlágẹ̀ ìlú 96.7 òkè gáàjòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèèrè.

ìjọba orílẹ̀-èdè ti Iran náà ló ti pè fún ìdásílẹ̀ àwọn awakọ̀ òfurufú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ilé ìtọ́jọ́pọ̀ orílẹ̀-èdè ti Qatar lẹ́yìn tí àwọn awakọ̀ ọ̀hún ti ọwọ́ tẹ̀ wọ́n ń bi ìjà ilé ti ọmọ ayé láàrin orílẹ̀-èdè ti America àti orílẹ̀-èdè ti Iran ibi ìgbódò lọ́ṣọ̀ ọ̀hún tó wáyé òun náà ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta láti ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ti ìgbìmọ̀ ti alágbèéléèbú pupa fún ti orílẹ̀-èdè ti Iran ẹni tí í ṣe ajagun Mohammed Bazadeh níbi tí ó ti ṣàlàyé wípé àwọn tó jẹ́ awakọ̀ òfurufú ọ̀hún tí ó sì forúkọ wọn léde òun náà ni Javier Salih àti Abdulmajid Dustin àti Omran Ibrosian òun náà ni wọ́n ṣàlàyé pé wọ́n ti ń bẹ ní àkàtà orílẹ̀-èdè ti Qatar tó bí oṣù mẹ́fà báyìí òun ni ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ ọ̀kẹrin nínú wọn òun náà ni wọ́n ti fi òkú rẹ̀ ránṣẹ́ sí orílẹ̀-èdè ti Iran lẹ́yìn ìgbà tí ó pàdé kú òjijì ní ọjọ́ kejì oṣù kẹta ọdún tá a wà yìí nínú ogun ilé tó ń lọ lọ́wọ́ láàrin orílẹ̀-èdè ti Iran àti orílẹ̀-èdè America nínú ọ̀rọ̀ ọ̀hún òun náà ni orílẹ̀-èdè Qatar ti wá kọ̀ jálẹ̀ báyìí ibẹ̀ kò sí àwọn awakọ̀ òfurufú kan ní àkàtà wọn kó sì ń ṣàlàyé síta wípé irúfẹ́ nínàka àléébù ọ̀hún òun náà ni ó lòdì sí òfin níbẹ̀ náà ló wá jẹ́ pé ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ti ẹ̀ka ètò ààbò ní orílẹ̀-èdè ti Iran ti wá ṣàlàyé síta pé àwọn yóò fún ìjọba orílẹ̀-èdè Qatar ní àsìkò díẹ̀ láti rí pé wọ́n yanjú ọ̀rọ̀ ọ̀hún èyí tí ń bẹ níwájú wọn.

ìròyìn ti eré ìdárayá àwọn ikọ̀ àfọwọ́gbá ẹ̀yìn lórí kọ̀ǹkiri àti lórí ọ̀dà tí a mọ̀ sí cricket òun náà ni wọ́n ti yàn báyìí láti mú kópa fún orílẹ̀-èdè wa nàìjíríà ní ibi tí ìfẹ̀yẹ̀tì àgbáyé ti cricket ilé tó jẹ́ ti ìsọ̀rí ti ilẹ̀ áfíríkà níbẹ̀ ló jẹ́ pé orílẹ̀-èdè wa nàìjíríà náà ni yóò mọ darapọ̀ mọ́ orílẹ̀-èdè ti uganda àti orílẹ̀-èdè ti rwanda láti mọ kópa nínú ìdíje ọ̀hún níbẹ̀ náà ló jẹ́ pé àwọn tó jẹ́ pé olùyọ tó jẹ́ ti tójórí wọn bẹ̀ lábẹ́ ọdún mọ́kàndínlógún òun náà ni wọ́n ti fakọyọ tí wọ́n sì ń gbé àsíá orílẹ̀-èdè wa nàìjíríà ga bẹ́ẹ̀ ó sì ń fẹ́ lẹ́nu ẹlẹ́

ní àkójọpọ̀ ìròyìn ìta àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòun ní ṣùgbọ́n tó máa ń lọ ẹ̀gbọ́n àwọn kókó ilé ìtòṣùyọ̀ lẹ́ẹ̀kan sí i. Gómìnà tí wọ́n dìbò yàn lẹ́ẹ̀kan sí ní ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke náà ló ti ṣàlàyé pé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Ààrẹ Bọ́lá Tinubu òun náà ni ó ti kí òun kú látàrí ìjàbí olúborí ilé tí òun já lọ́jọ́ òní. Gómìnà ti ìpínlẹ̀ ti Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ àwọn èèyàn láti kí Gómìnà Adémọlá Adeleke pẹ̀lú bí ó ṣe jáwé olúborí nínú ètò ìdìbò ilé tí ó wáyé lánàá. Ìjọba orílẹ̀-èdè ti Qatar ló ti kọ̀ jálẹ̀ wípé àwọn tó jẹ́ awakọ̀ òfurufú ti orílẹ̀-èdè Iran mẹ́ta òun náà ni kò sí ní àkàtà wọn. Ikọ̀ ti eré ìdárayá àti cricket tí ọjọ́ orí wọn ń bẹ lábẹ́ ọdún mọ́kàndínlógún ti orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n ti yan báyìí láti kópa fún ilẹ̀ Áfíríkà. Àkójọpọ̀ ìròyìn ìta àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn ilé ìkànsí wa lórí ìtàkùn ìta àgbáyé wa pẹ̀lú tọ́nà www.lagiluofm.com àbí kí ẹ darapọ̀ mọ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ àti X wa pẹ̀lú tọ́nà lagiluofm 967 bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ́nà lagiluofm 96.7 Today Ọ̀làwọ̀ lolóòtú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá Tunde Moran kejì Martini Salau ló ti ń ròyìn akú sinmi òní àsìkò ìrọ̀lẹ́ ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: asa be yan lowo loro bi kon koyokoto bala pe o ba si koda abi so wa da ni airo rusun ara tita sagun sagun ke yan me dagba pupo ko ma re koge koge ke yan ma le gba pa tese ki won ma gbe yan sega kore ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katale se o ma kan yan gogo ki bata o se se bo lesen yan ko ma ma ko ti bo ke yan ma ru ma gbe opo lo ti lo risi risi ogun sugbe ti oran abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba etkia kokoro nu eje ora nu eje paja paja ya jija jeri jeri aile mi dada idakole ko ma kun ma le se dede ara ma gbe pe pe pe aro ma legun igbese kan ma nkia ni pataki ka tete gbe igbese ni kia kia ke da wa la para pa ni gbadun aye o se ni tin be laye ti oni tin da lamu ro gba lo le nbe faye o lati ma be arun sa pamo si kan si toni toni aba etkia egbe le baba lam adesina gomina pinle oyo tele ni felele nbadan e ka le se mo jo yin lo la complet iwo ro ibadan telephone 08033715988 08033715988 enter tajua le lama toni toni.
1: The world changes very fast today. Reading isn't enough. New skills and ideas rule the world, where computers and AI continue to change how we work. Introducing Splash FM Summer AI and Content Creation Bootcamp 2026. Empowering the next generation of digital experts. 2 weeks of practical experience for children ages 7 to 15, starting August 24th, 2026. This holiday program will cover Introduction to Artificial Intelligence, Safe and Responsible Use of AI, Creative Writing and Problem Solving with AI, Content Creation for Social Media, Video Editing Basics, Graphic Design Fundamentals, Public Speaking and Presentation Skills, Podcast and Radio Production, Digital Storytelling, Personal Branding for Young Creators, and Team Projects in Creative Challenges. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation. Registration is ongoing. Please contact these numbers for more information. 0905-853-2314. 0907-893-3636. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation.
2: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00 AM. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí, bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
3: Golden Chance Lotto,
4: Golden Vogue Independence Promotion. Gbogbo ẹ̀yẹ lólùfẹ́ Golden Chance Lotto, ẹ kú oríire. Golden Chance Lotto ti ṣetán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú ko ọ̀pọ̀ èèyàn. Bí Nàìjíríà ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira, darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlu túlu tí ẹni kò kàn tán. Golden Chance Lotto Money Game, Golden Vogue. Ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọdún òmìnira Independent Gift. O lè ta láì mọye ìgbà. Mo sì ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó. Ó yá gbéra sọ má dọ́lu ara ẹ. Lọ tààràtà sí èyíkéyìí Golden Chance Lotto Stand kiosk tàbí sọ́ọ̀bù wa gbogbo. O lè ta lórí online wa our website www.goldenchancelotto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o. Ta morning game ta mọ̀ sí Golden Vogue. Scan QR code lórí tíkẹ̀tì tàbí sticker poster. Number drop kò drop o. Ẹ̀bùn òmìnira Independent Money Gift dey grant for you. Òfin àti ìlànà wa o. Ayò yìí yóò wà fẹ́ni ọdún 18 sókè. O yà látàsìkò yìí di September 27. You fit play ₦200,000, ₦100,000, ₦50,000. Make you enter zone category. Golden Chance Lotto lónìí, àìrínà ò ní bá wa lọ́dún òmìnira.
5: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́wàá. orúkọ tèmi ni Rotimi ọmọ Òjó. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ṣe fún wa? Àwọn náà ṣe fún ra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
5: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúrúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000 0807-112-4000.
5: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: káàbọ̀ sórí ètò àkọ́kọ́ ìgbàlà pẹ̀lú Apostle Paul Olúwadámiláre Kọ́láwọlé Aláṣẹ àtolùdásílẹ̀ ìjọ Greater Works Revival Evangelical Church number 3 Alakija Street near Fountain Borehole behind Nigerian Tribune House Imale Falafia Ibadan tàbí Omi Adio Ifedawapo Cooperative Building opposite Omi Apata Local Government Development Area SCDA Omi Apata Ibadan. A ó ṣàwárí ohun tó ń dojú kọ, wá sí rí ìgbàlà kúrò lọ́wọ́ ogun náà bí o ṣe fẹ́ gbọ́ ètò yìí.
1: Ọmọ ìgbàlà wálé o, wá o, ọmọ ìgbàlà wálé o.
2: Ẹkú dédé àsìkò ìdìbò gbogbo tẹ́ ti ń gbọ́ mi káàkiri àgbáyé. Orúkọ mi ni Apostle Paul Olúwadámiláre Kọ́láwọlé láti ìjọ Greater Works Revival Evangelical Church. Lọ́sẹ̀ yìí, àkórí ọ̀rọ̀ mi ni Jesus can heal you. Jésù lè wọ̀ọ́sàn. Kó tó di pé mo tẹ̀síwájú, ẹ fẹ́ ká gbọ́ ìkéde yìí.
3: Ǹjẹ́ ìwọ ṣetán láti gbé ìgbésẹ̀ kúrò nínú ìbálòpọ̀ àìtọ́? Darapọ̀ mọ́ ìpàdé Sexual Purity Club, eléyìí tí ìjọ Paul Kọ́láwọlé Global Ministry ṣàgbékalẹ̀. Ìpàdé eléyìí yóò fún ọ ní àǹfààní láti jọ sọ̀rọ̀pọ̀ foríkorí pẹ̀lú àwọn ọ̀tọ̀kùnú èèyàn, kò sì túrúra rẹ lágbára, tí yóò máa wáyé ní gbogbo Sátidé kẹta nínú oṣù

0: to be sexually pure.
1: Je ka gbadura ni oruko Jesu aye raye Olorun iyanu atu ti de loni mo gbadura bi pe oro ti awon yen ore yo gbo loni mo gbadura pe ki oro yi ko jaide ko tuide mo gbadura pe gbogbo en ti o gboro je ki won de alabuku fun Olorun iwosun gbogbo awon ti won ba ni esosun ninu awon to ma ma gboro loni loruko Jesu je ki gbogbo ede ko ja loruko Jesu gbogbo ede patapata Oluwa jaide ko tuide leyin ore yi ki gbogbo go je ti yin amen. Jesus can heal you. Jesus le wosan. Un la kore oromi toni. Mou fè ki kini kon ye wa yipe, Jesus Christ a kiri shore ni, a shore kiri ni. Ko si a isan, ka isan. To le wala gwarel, bo she bo me loni. Ti, Jesus le wosan. Jesus le wobo a isan. La gwarel, ou le wosan. Jesus Christ, o ni oni shè yano. O she shè ame. O she shè yano mbili. O de shi shè lola wo, ko si nkon ti o le shè. To ba ni a isan kan, ta be mi yino a gwarel. Bo se n gbo mi loni aisan yen ma pora mo fe ko mo kini kan pe ko si aisan na ti Jesu o le wosan kini ko le se o je okuride o lajo afoju so ko si nkan ti o le se mo fe ko ni igbagbo bi pe aisan yen to wa ninu agbara yen pe ko ni pe mo fe ko ni igbagbo bi pe aisan yen ki se pe o ma wa ninu agbara titi lai lai aisan ko buyi fun Olorun ko bo oruko Olorun ga ohun lo fi ye ko korira aisan to wa ninu agbara yen mo fe ko shorte si you have to rebel against that sickness in your body, that disease in your body, you have to rebel against it. O gbodo gba Olorun gbo pe aisan yin ma kuro ninu are ninu awon ise ti Jesu wa se ni lati wo awon aisan lati wo wonso o de se orisirisi ise nigba to wa ni aye ni gbele oruko e o se wo aisan lowo lowo bayi tori pe oruko yen oruko to ga ju oruko lo ni beni so ni pe ni oruko Jesu ni gbogbo ekun ma wole ben ki bo ekun o ni pe ki bo ku ma wole ki gbogbo awon se ma je pe Jesu ni Oluwa mo fe ko mo kini mo pe agbara Jesu Kristi o le tu osi le e je ka sare mo iwe Acts chapter 10 verse 38 ani Jesu ti Nazareti bi Olorun ti da emi mimo ati agbara le lori eni ti o n kiri se ore nse dida ara gbogbo ti Jesu pon loju nitori Olorun wa pelu re o ni ani Jesu Kristi ti Nazareti bi Olorun ti da emi mimo ati agbara le lori eni ti n kiri se ore se baba yi o n kiri se ore nse dida ara gbogbo awon ti esu ti pon loju nitori Olorun wa pelu e Jesu Kristi o ma mo ilarada o de ma n ja gbogbo ede isu ninu ise iranse ti mo n se yi mo ti ri Olorun ti lo ise iranse lati je ki awon eyan adi ti won ti gboro ri ninu ise iranse were Olorun ti wosan ninu nipa ise iranse mo ninu awon program wa orisirisi ise abi awon te pe won le dide won le naro Olorun lo wosan mo ti gbe alaisan to je pe o n sa isan to n sa re gidigidi Olorun de wosan patapata en to dabi skeleton o ti wonu program wa ri to je pe nipa agbara Olorun o de ni iwosan mi moru aisan to wa ninu agba re mo gbadura pe aisan yen o ma pura o nilo lati beru agbara Olorun o wa bo se wa igbagbo nikan lo nilo mo fe ko gba Olorun gbo pe aisan yen ko ni pa o ma wo pe aisan yi o wa ninu agba ara mi lati pa mi ninu ko ni pa mo fe ko sote lodi si aisan yen. I want you to rebel against that sickness in your body. Mi mo bi to tin lo mi mo sweet to tin de ton ni pa aisan yen oni pe oni gba iwosan wa gba iwosan to ba de je pe o ti ku arun nipasẹ ibalopo Olorun wo esan e je ka sare wo iwe Luke chapter 4 verse 40 nigbati orun si wo gbogbo awon eni ti o ni olokun ti o ni arun karun won mu won to wa o si fi owo le olukuruku won o si mu won larada bibi ni so ni pe nigbati orun to se kini to wo gbogbo awon ti o ni olokun gbogbo arun karun ara won bibi ni so o ni Jesu Kristi o se kini o mu aisan won o mu kuro o mu won larada o si fi owo le olukuruku won o gbo wole won bo se gbo wole won be ni aisan ara won o pora mi mo wa aisan to wa lara ara re lowo bi mo se wa su yi aisan yen o le pora Jesu Kristi o le wo aisan yen so e tun je ka wo Luke chapter 6 verse 19 gbogbo ijo eniyan si n fe fi owo kan nitori ase n jade lara re o si mu gbogbo won larada e wo gbo won oro Olorun tan kai e ri pe bibeli so wipe Jesu mu gbogbo won larada eyin ba pe 100 kan pe 1 million agbara Jesu Kristi o le wo won san lekan gbogbo eyin te n gbo mi imo irun to wa lara yin Jesu Kristi yo mu aisan yen kuro yo si mu yin larada loruko Jesu gbogbo itusẹ te nilo a fun yin loruko Jesu so agbara Jesu Kristi agbara to ma n ja ide isu ni agbara to ma n wo ni san ni agbara to ma n gba ni la ni e je ka sare wo Matthew chapter 12 verse 15 o ka bayi pe nigbati Jesu si mo o yi ara re kuro nibe ọpọ ìjọ ènìyàn tọ̀ lẹ́yìn ó sì mú gbogbo wọn láradá ṣe gbogbo báyìí ọpọ ìjọ ènìyàn wọ́n ṣe kí ni wọ́n tọ jésù lẹ́yìn ó sì mú gbogbo wọn ó mú wọn láradá iṣẹ́ tí jésù ṣe nìyẹn àìsàn yẹn ò ní ṣekú pa ẹ́ ọlọ́run tó ń wonísàn ọlọ́run tó ń banilà ọlọ́run tó ń já èdè yóò wọ́sàn wàá sì gba ìtúsílẹ̀ lórúkọ jésù ẹ jẹ́ ká tún sáré wo ìwé Matthew chapter 4 verse 24 Matthew chapter 4 verse 24 ó kà báyìí pé òkìkí rẹ̀ sì kàn yí gbogbo Syria ká wọ́n sì gbé àwọn aláìsàn tí ó ní onírúurú àrùn rora wá sọ́dọ̀ rẹ̀ àti àwọn tí ó ní ẹ̀mí èṣù àti àwọn tí ó ń sinwin àti àwọn tí ó ní ẹ̀gbá ó sì wò wọ́n sàn ṣẹ́rú ayẹ bíbélì sọ ó ní pé Jésù Kristì ó wo gbogbo àwọn èèyàn sàn pátápátá gbogbo àrùn wọn àwọn tó ń sinwin àwọn tẹ̀mí èṣù wà nínú ara wọn ó lé gbogbo ẹ̀mí yẹn jáde iṣẹ́ tí Jésù ń ṣe nìyẹn mi ìmọ̀ orú àìsàn tó wà lára ẹ̀ Jésù lè jáde o agbára Jésù lè jáde Jésù Kristì akirisore ni aṣọre kiri ni kò sí àrùn kárùn tí ò lè wò kò sí ìdè tí ò lè já kò sí àìsàn tí ò lè wòsàn tó bá ti lè ṣe léyìí kí ni kò lè ṣe ó jí òkú Lazarus dìde kò sí nǹkan tí ò lè ṣe òkú ọjọ́ mẹ́rin Lazarus was at the advanced stage decomposition òkú tó ti ń jẹrà tó ti ń ṣèdè ó jí dìde Lazarus tó ti kú fínfín tó ti ń jẹrà nínú ibojì wọ́n gbé jáde ó ní Lazarus jáde wá Lazarus di ó sì gba ìsú sílẹ̀ Lazarus ó di òmìnira mi mọ ìdè tó dé lónìí Jésù Kristì lè tu ọ sílẹ̀ Jésù Kristì ó lè wò sàn àrùn tí àwọn ayé rògbò máa pa èèyàn kò ní pa ẹ o àrùn yìí ò ní pa ẹ bó ṣe ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lónìí mo sọ tẹ́lẹ̀ sínú ayé ẹ pé àìsàn yìí ò ní ṣekú pa ẹ lórúkọ Jésù Kristì ti Nazareti a tu ọ sílẹ̀ lónìí gbogbo ṣẹkẹ́ṣẹkẹ̀ ọlọ́run tu sílẹ̀ lónìí ó ní àwọn tí ó ń sinmi ṣe gbọ́ báyẹn àwọn tó ń sinmi àwọn tí wọ́n lẹ́rùn ọpọlọ nílé yìí o Jésù Kristì ó wò wọ́n sàn àwọn tó ń sinmi ó wò wọ́n sàn àwọn tẹ̀mí èṣù ẹ máa wo gbogbo àwọn tẹ máa ń rí tó jẹ́ pé gbogbo àwọn èèyàn mi tó máa ń ṣe nǹkan tó ń ṣe ẹ̀mí èṣù ló wà nínú wọn tí wọ́n fi ń ṣe mo rántí ìgbà táwa fayé wa fún Jésù wọ́n máa ń ṣe nǹkan tó ń pè ní deliverance ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n ní pé kò sí nǹkan tó ń jẹ́ deliverance there's nothing like deliverance is a lie ọ̀pọ̀lọpọ̀ ìwà tí wọ́n ń wù lónìí àti nǹkan tó ń ṣe wọ́n for example ṣe ń tó jẹ́ pé ó ní addiction nígbà míì wà tó jẹ́ pé addiction tá máa ń tí mò ń sọ̀rọ̀ nípa pornography fornication adultery yẹn ẹlòmíì ò ti dibára kú sí lára tẹ́ pé ó nílò ìtúsílẹ̀ láti bọ́ ó ti gbìyànjú láti ṣe nínú rẹ̀ ẹ̀mí yẹn gbọ́dọ̀ jáde nínú ẹ̀ so ìtúsílẹ̀ ṣì wà Jésù ṣe nǹkan tí ò ti yé mi ni pé àwọn tó ń sọ pé kò sí ìtúsílẹ̀ yìí ṣé wọ́n rí pé nǹkan tí Jésù wá ṣe ni pé ó wá wu àwọn èèyàn sàn ó dẹ̀ wá tú àwọn èèyàn sílẹ̀ ìtúsílẹ̀ ṣì wà bẹ́ẹ̀ ni sọ ó ní pé ní orí òkè sí òní ni ìtúsílẹ̀ yóò wà ó ní àwọn òdílé Jákọ́bù wọn yóò bá àwọn tó ń ṣe ìní wọn so nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni pé agbára Jésù lè tú ọ sílẹ̀ maybe you are addicted to sex the power of Jesus Christ can deliver you from every addiction he can deliver you from the power of sin he can deliver you from that sickness gbogbo àrùn yẹn ó lè wọ sàn I want you to have faith in him and he's going to deliver you I pray for you that today is your day of deliverance mo gbàdúrà fún lónìí pé èmi ni ọjọ́ ìtúsílẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni kórì ó ti rí bẹ́ẹ̀ Jésù olúwa wa amen gbogbo ẹ̀yin tí ẹ nílò ìwòsàn mo gbàdúrà fún yín báyìí gbogbo ìwọ tó nílò ìwòsàn láti inú orí ẹ̀ tí dè kọ́mọ̀ sẹ́ oyè gbà ìwòsàn lórúkọ Jésù àìsàn yẹn ò ní pa ẹ́ Jésù Kristì sí Nazareti tó ń ṣoré kiri tó ń já ìdè tó ń tú ìdè ó tu ọ sílẹ̀ lónìí oyè máa ń làáfíà àìsàn tí wọ́n ní ó máa ṣekú pa yẹn kò ní ṣekú pa ẹ́ lórúkọ Jésù oyè gbà ìwòsàn á tu ọ sílẹ̀ láti inú orí ẹ̀ tí dè kọ́mọ̀ sẹ́ gbogbo okun ti aye fi de okun aisan oya ko ma ja danu gbogbo ede aisan o ja danu loruko jesu oya ma lo lalafia gbogbo eyin te wa lori wisha yen oya dide ko lori wisha oya ko bere si ma rin loruko jesu oya gba iwosan loruko jesu gba iwosan lo iwo to nbo igi lati fa fe rin oya so igi yen sile ko bere si ni rin loruko jesu oya ma lo lalafia atu o sile loruko jesu oya dide ko lori akete ese aisan dide ko lori akete ese ko ma lo lalafia ede yen ja loruko jesu gba iwosan atu o sile be ni kori o ti ri be Jesu Kristi Oluwa wa gbogbo eyin te fe gba Jesu Kristi gẹ lolu atoluba na yin e ma wi tele mi Jesu Oluwa wa mo wa soro re loni elese ni mi gba mi bo sere fa gbe ese mi ya yoruko mi ko ni oku ki o si koruko mi sinu yi ni ijoba re ma de ki o mo fi ni se eni atanu ni ijoba re ka mi ye ami gbogbo eyin te ba mi bere eto yi mo gbadura pe loruko Jesu e se rere e ri lero eyin mo gbadura to te yin soju kan olorun mu agbara yen dani oya ma lo ma tesiwaju ise tesiwaju aye e tesiwaju aye oko e tesiwaju aye iyawo e tesiwaju aye awon omo e tesiwaju ise to nse oni dise wa ri na wa ri lo be ni kori o ti ri be Jesu Kristi Oluwa wa amen
0: mo gbagbọ pe akoko igbala re rii o si ti ri itusile kuro ninu ide fun ide eye o le darapo lose to nbo lori eto akoko igbala lori ikanni yi ni gbogbo ojo isemi sunday lati aago meje ale titi di aago meje koja iseju meedogun 7 o'clock to 7:15 p.m. ni gbogbo ojo isemi sunday every sunday e tun le darapo mo isin oloso ose wa sunday akoko ninu osu supernatural sunday service sss bere lati aago meta osan titi di aago marun irole ni gbogbo ojo isegun tuesday e le darapo mo wa fun eko bibili nile ijosin wa greater works Revival Evangelical Church, number 3, Alakija Street, near Fountain Boho, behind Nigerian Tribune House, Emale Falafia, Ibadan. Maybe ti watima baba bawa pade, ti papa usi magba dura fun, lori soru ti ofio lokan bale, bubo jwa di Monday, ni pade adura fun bubo nishe owo, ati fun bubo eniyon. Bela ti agome duabo, si agome waro, 8:30 to 10 a.m. Omi adio, Ifeda wako, Cooperative Building, opposite SCDA, omi akbata Ibadan. Ni oti waye o, toba wati bubo. Ojo isimi Sunday bere latago mesan aro e le darapo mo wa fun ijosin si Oluwa fun ebi adura tabi igbani nimoran o le pe sori number yi 08064281250 egbo lekan si 08064281250 tabi ke WhatsApp sori 090 78 25 13 11 090 78 25 13 11 lekan si 090 78 25 13 11 website www.pkgm.org lori Facebook Paul Kolawole Global Ministry YouTube Paul Kolawole Global Ministries lori Spotify akoko igbala re ti to kuro ninu ide Olorun a bo ko fun e o

0: Olúkọ ètò yìí mọ̀mọ́ ká jẹ́gbẹ́. Kẹ́ni iṣẹ́ ọ̀tọ̀ ò lè fọ́ ọ̀hún. Ẹnu ṣe ọ̀tọ̀ ò lè sọ̀rọ̀ o.
1: Ẹnu
0: ṣe ọ̀tọ̀ ò gbọ́hùn sókè o.
1: Torí mi lè wá lè ṣẹlẹ̀.
0: Sọ̀rọ̀ àná náà ní ń ṣe báyìí.
1: Kò wá tó torí. Ìwọ tí wọn ò fowó tọ́.
2: Wà á dùn.
1: Ìwọ tí wọn ò fowó tọ́.
2: Olùpọ̀.
1: Wọ́n bá fowó tọ́.
2: Olùpọ̀. Olùpọ̀.
1: Ẹ gbẹ́nà sọ bí mọ́ pariwo omi ó
0: dá ilé tí sí. Má ara rẹ lè mọ̀. Ṣé bọ́bá jẹ́ pé wọ́n gan lọ gbá pòtí ni? Sọ wà pé ọ̀run ọ̀yà lulẹ̀ ni. Tọ́ wà ń sunkún àsun ọ̀dábọ̀ bú. Wà ń dorí kódò.
1: Àfọ̀ tá a gbé. Mi ò ní ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yóò ní dùn.
0: Kí ni yóò ti yẹ kọ́ ọmọ wípé tẹ́tẹ́ lọ́rùn ayé. Bọ́ ọba ta tọ́ ọba jẹ ọjẹ́nu. Tọ́ ọba sì ti tọ́ ọba ta tọ́ ọba jẹ eyín òun ti lọ́nu. Èèyàn tó ń lọ́ra mú ni.
1: Ìwà àtàn la bọ̀.
0: Ìpé ìwọ gangan kọ́rọ̀ yìí sì gbèrú.
1: Dákun ọmọ tí ń polówó ẹrùgí ẹ̀pọ̀ kan bá ń sọ sí.
0: Ẹrù kan ni.
1: Ẹrùgí
0: ẹ̀pọ̀ kan ṣe ń tọ́ kẹ́ torí kíni.
1: Mo
0: gbọ́ kẹ́ni dókítà ètò tó ránṣẹ́ sí kíni tó ní ọwá sí. Wọ́n ní ọdún wá fún wa lábẹ́rẹ́ òun. Ṣó òru òun sùn.
1: Oòrùn kọ́ ni wá yẹ fún pàwọ̀ ní lẹ́nu ẹ̀ṣọ́.
0: Wà á dùn kí ni tiẹ̀ tó gbèrú tó báyìí. Olúpo mọ́ para rẹ̀. Ayé ò ní ti torí ẹ̀ parẹ́. Ìtọ́lọ̀ wọn bá ti ṣe ó ti ṣe. Èèyàn gbà fọ́lọ́ ni o. Ẹni ọ̀rọ̀ sì kankan kò gbèrú tó báyìí. Bí kọ̀ǹdíṣẹ́ rẹ ṣe rí lójú ọmọ rò bẹ́ẹ̀.
1: Bàdá kó ro kádàrá tiẹ̀.
0: Torí
1: fìdímí lẹ̀. Èmi mo mọ tí ibi ó ti bà mí.
0: Ní sùúrù.
1: Mo sì mọ̀ pé ọba aláràn ṣe lọ́bẹ̀ ẹ̀dá. Bàbá wa kú.
0: Tọ́ ọba wa.
1: Ìwọ kọ́ ló wà sọ fún mi. Àìfowó tọ̀ wọ. Ni wọ́n fi ṣe báwọn. 1,000 mẹ́wàá 10,000 ni.
0: Bẹ́ẹ̀ni.
1: 1,000 ogún 20,000 ni.
0: Ẹ bẹ́ẹ̀ mọ̀ mọ̀ bẹ́ẹ̀.
1: 1,000 àádọ́ta 50,000
0: ni. Mọ̀ mọ̀ bẹ́ẹ̀.
1: Kápẹ́ wá ṣiṣẹ́ pẹ̀lú ọjọ́ orí rẹ̀. Kápẹ́ wá ṣiṣẹ́ kan 50,000 tó kójọ orílẹ̀ kan náà. Ó wà mọ́ ìbò téèyàn tó sọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó nù. Ó tó gbàgbé ẹ̀ báwọn kéjọ́ kan náà kò ní tán.
0: Ìtòsórí sọ́rẹ́ ni ọba ta bàbá ìjẹ̀bù lónìí kọ́ mọ̀ fọkàn sí wípé ó ń lè jẹ́ o bàbá ìjẹ̀bù o àbí òyọ ní ìsìn bọ́lọ̀ ń bá pé yọ jẹ ni o tí ọba wa jẹun sí ọ̀pọ̀ òkùnso ni bẹ́ẹ̀ lọ́rọ̀ òṣèlú náà rí.
1: Àìwọ́ ọmọ ẹ̀ bá wa Haruna Sọlá.
0: Nǹkan tí Haruna Sọlá bó sọ ọ̀sá ti jẹun. Sọ o ti jẹun. Ògì lọ́wọ́ àmọ́ má mọ́gì jàmú jẹ́wọ́n ọba ọ̀rọ̀ màlà. Ọwẹ́ ò lè lọ báyìí. Tí ẹ ti wá jẹ́ ẹrù tó gbé kárí ẹ rẹ̀ yìí. Ṣé ìwọ náà lówó tó ọ dá bẹ̀ ni? Sọ ìyáwó lọ́wọ́ ìyá àbíjẹ lẹ́gùsí. Àbáláàjì kàbírù jàláru lọ́wọ́ lọ́wọ́ ẹ̀. Alájì Àǹbàlí Azeez nǹkan.
1: O fi di ẹ lẹ.
0: Ọ̀nà ṣé ìwọ ló béèrè owó? Sọ ìwọ ló béèrè owó lọ́wọ́ wọn?
1: Àjọ ni ìkápá àjọ Sétọ́lọ́run ta ni àjẹlárú.
0: Bí tiẹ̀ ti jẹ́ tó ń gbowó káàkiri sí ẹran.
1: O sì láì gbà sí bẹ́ẹ̀ sì ni.
0: Èmi ò wọ́n tàka àyà wọ́n tàka òfò dànù. Kò sínú kádàrá tèmi pé mi ò mọ bá yín.
1: Wọ́n máa gba nǹkan jọ ní odò dídí. Kì í ṣe pé ẹnìkan ní òkú gbogbo nǹkan lẹ̀. Inú gbọ́ kí ni kí wọ́n ní group of company. Group ni.
0: Ṣé bẹ́ẹ̀ ṣe máa ṣe nù?
1: Máa wá gbọ́. Kàbírí yàrá rúru. O ní yóò fi lẹ̀. Àǹbàlẹ̀ àṣìṣì. Ìyá mi jẹ ẹlẹ́gùsì nà
0: pọ̀. Bọ́ọ̀ni mọ́gàjì ni ẹlẹ́kọ̀ọ́ Alhaji Mokori ń kọ.
1: Àfọwọ́lẹ̀. Adépọ́ngọ́.
0: Mọ́gàjì Mokta.
1: Bó ṣe dé la ní
0: bá dé yan ká
1: bó ṣe dé la fi lọ.
0: Ó sì fowó lẹ̀. Ṣé ẹ wà á dáwó o ṣé ẹ dáwó àwọn tẹ́ ẹ gbà o ṣé ẹ dá padà ni.
1: Old man of Texas. Ó dá sí.
0: Mọ́gàjì Jálárúrú. New Year's nǹkan.
1: se ani dasi ani o gboro ti oni bura mo
0: ah se awon na fowo le se se adeun ti wa pe gbogbo e to fowo leun e dawo won pada ni
1: ta ba je gugun na lajo se gugun na ni bi mo
0: eh se bi kaluku ti gbo ni sin iwo to wa doriko do ni sin ti o dawo pa se won lo je gbese ni o ma se o eh da kon ba ko ba se ojo opo n lena ba eh ya ya je ngo kelo
1: person bu ni ti kaluku fi se do bankete
0: bu ah iwo eh eh ba ba n te kan ni ba n gbe si hello

0: Body Task Lotto will celebrate you with millions of naira. As Naga, the celebrated independence, make you too join Body take celebrate. As you play Golden Globe morning game, you don't qualify to win over 125 million naira cash bonanza as independence gift. Now confirm all and if it stake multiple times, because the more we stake, the more your chances to win millions of naira. Oh yeah, between now and September 27, make you fit play with 200,000 naira, 100,000 naira or 50,000 naira. Make you enter one category, no blammo. With any amount, go Golden Chance Lotto stand, shop or play online for www.goldenchancelotto.com or for our USSD *7005#. Now only for MTN users who play Golden Vogue. Make you scan the QR code on top your ticket or sticker poster. Whether your number drop or you no drop, the independence money gift still trigger for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions they will be.
1: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sula ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
2: Bàbá Ìgbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹ ràn ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe, àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìgbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìgbàrúbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé Bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
4: Jẹ́ ẹ ti gbọ́.
5: Kíkíni.
4: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra tókè.
5: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
4: Pẹ̀lú ìlànà iRecharge. Lójú ẹsẹ̀ ni o.
5: Báwo la ṣe lè máa lo iRecharge?
4: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókè sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
5: Lẹ́gbàá IBEDC tókìn yín. Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
6: iRecharge sanwó iná ní rọrùn.
7: Lágelú FM 96.7.

0: ètò yìí màmá kájágbẹ́ ètò yìí màmá kájágbẹ́ ètò yìí màmá kájágbẹ́ ètò yìí màmá kájágbẹ́ olùkọ́ ogun dùgbà ètò yìí mà ẹjẹ́ wá wá sí ẹwà bá wá sí o
1: ẹwà bá wá sí sàmà
0: ìtẹ̀wé ìtagbà ẹwà bá àdúpọ̀ pọ̀ lọ bọ́lọ̀ sí ni bá fẹ́ kí nǹkan orí o ní òrí o
1: ẹnìkan òrí lànà lọ́nà lọ
0: ìwọ̀n bá lọ́ ronú mà àwọn kan ti wà lójú òkú báyìí lórí ẹ̀rọ ìtàkùn àgbáyé ọ̀làgbà Matthew Adébáyọ̀ Ọlálẹ́rù wọ́n ní láti lérò wọ́n láwọn ń wò wá wọ́n sì ń gbọ́ wa
1: bẹ́ẹ̀ làfà abániṣẹ́
0: ìyá àbíjẹ lẹ́gùsí wọ́n wò wá wọ́n gbọ́ wa wọ́n bá sọ̀rọ̀ wọ́n lólùpọ̀ àlẹ́ ìlú tètè
1: àjọlọ
0: ẹni gbèsè tó jẹ
1: gbèsè kíni àjọlọ gbogbo àwọn tájọ láàfún nílẹ̀ ẹ̀ka méje irú ká méje gbèsè
0: adébáyọ̀ tìmí lẹ́yìn tí mọ̀ ní tí mọ̀ ní bábá fọ̀ yànà fàdípẹ̀ akademi yínká adéwálé ẹ̀sìn comrade ṣẹ́gun sàlám wọ́n ní wà láì wọ́n làwọn ò ní tíkẹ̀ sí pẹ̀lú
1: yìí
0: wọ́n làwọn ti máa sọ fún yín pé
1: yóò gbalẹ̀ ẹ̀ka méje
0: ipe 50,000 ẹgbà jọ friday wọn ni ẹmọnà tẹ ẹgbà bá sọ àfà abánisẹ wọn ni àfà abánisẹ láti sókà wọn lọ gbẹ ọgbẹni òní adébíyì ọmọ olùpọ àtògúdúgbà àkà wọn lẹ kalẹ àdúnní àdè súnpinni wọn ni ẹ kalẹ o wọn ni ẹkú ètò sà wọn ni ẹkú wọn ni òní bàjẹ wọn wá tó áfì kan sí wọ́n ní bàbá olùpọ̀ kẹ́lẹ̀ bá débi rádàrà dáì wọ́n ní kẹ́lẹ̀ bá débi rádàrà
1: dáì
0: wọ́n ní sọ́ọ́dì yóò pè mọ́ ni
1: wọ́n ò lè sọ bá
0: wọn ẹni ẹni mọ̀ ń ká yìí o ẹni mọ̀ ń ká ẹni mọ̀ ń ká wọ́n ní sọ́ọ́dì
1: sẹ́lẹ̀
0: òtọ́ lórí táwọn àbẹ̀.
1: sórí ṣẹ́gun sàlám alábòsí ni alábòsí ni
0: ok
1: alábòsí ni 50,000 tó fi ilẹ̀ ìní ò fi gba 2 acres.
0: hello hello mr man
1: kẹ́ni
0: ṣe ẹ níwèé agbímẹ́ǹtì tẹ ẹjọ tó bọ̀ kò sí ìwé náà
1: kò sí
0: kí wọ́n ó ti máa sọ fún ọ̀yà pé
1: mọ́gàjì tèmi a bá ti jáwé
0: ẹ̀rọ mọ́gàjì èwo lọ jẹ mọ́gàjì irọ́ wo lọ jẹ
1: èmi ni èmi lẹ́gbẹ̀ẹ́ fún
0: un ṣé wọ́n ni ni ńgbà wọn bàbá jẹ mọ́gàjì ńgbà tí tí gbogbo ilé ọ̀wà fọwọ́ sí mọ́gàjì yín ńkọ a máa jẹ yín lẹsẹ bẹ́ẹ̀ yín lẹjẹ mọ́ sẹ́mi ẹ̀yìn ká ẹ sá jẹ mọ́gàjì kóòtù bulẹ̀ lọ sójú àwọn adájọ́ wa fún
1: eléyìí ò mọ gẹ́gẹ́
0: sójú adájọ́ fún ọ ni
1: nítorí pé ọmọ tí tí n sọ pé kìnní jámọ̀ ńlọ yìí àbí òyìn ọ kí tó ń sọmọ ọkùnrin lè wa ọmọ obìnrin
0: yóò yí ọ tó táwọn àbẹ oúnjẹ ojú òpó méjèèjì ló kún báyìí hello
2: olùkọ àlẹ ìlú
1: ẹdààmú o
2: ẹyẹgo ò ní fóòrò
0: àṣẹ o àmì
2: bàbá mo kí yí ẹ kú òwò látàárọ àdúrà yí ọgbà
0: àmì àṣẹ o
2: àdúgbò pàṣẹ ìgbé pàṣọlá ni olùkọ olùkọ gbẹgbẹ ọyọ 50,000 lọwọ ẹnìkan láti di mọgàjì ṣé wọn di iye mọgàjì mi.
0: wọ́n ti
1: àbúrò mi ní ìdí mọ́gàjì àbúrò mi
2: ní ìdí
1: ẹ tó sì jàmọ́ lọ ọmọ obìnrin ni.
2: kéńté ọkọ ti lé jámọ náà
1: àjọdé kóòtù
0: sí ọlẹtọ
1: àjọdé kóòtù ní
0: sí ọlẹtọ sí lọ jámọ lọ
1: ọmọ tó lóun fẹ jẹ mọgàjì bàbá rẹ òkú rúré ó kó bàbá rẹ kú sí.
2: ìgbà ni kéde.
0: ìtẹ̀lẹ̀ yóò ìtẹ̀lẹ̀
2: ìtàkìtà ní ọ̀pá.
0: sẹ́ẹ̀rí àdánwò tó bá ní ìsinmi
1: pé
0: ibi tó ti ta ibi ó ti ta ká gba owó nírètí pé tó nǹkan yìí igun àwọn ní ọ̀bọ̀ sí wàhálà tó dé bánu yọ tíjọ́ ti jẹ gbèsè ti kún ọmọ ẹ̀ báyìí o.
2: ẹgbẹ́ ìyáwó lọ rẹ̀ lè wọ ilé yóò máa wọ ilọ ẹ tètè ké sí mọ́gàjì ilé tó kí wọ́n gba ìkalẹ̀ o èmi ò lè máa sáré kí lo.
0: ojú òní tìyìn wọn lẹ́lẹ́ fẹ́ travel.
1: fẹ́ lọ múra ni.
0: emura iwo ah la go ah awon ti o lo mura ti lo mura na
1: mm
0: fe lo ni won le fe lo sibi se US le fe lo abi UK
1: akudi
0: eh won le fe travel ko ye fe lo sin mi
1: won ki mo o to ni
0: lo to le fe lo sin mi
3: to o ka le o
0: hello ka le o
3: oguru gba lo gba kan o
0: ara ye baba je wa do de ra
3: baba mi e ni wa nu ni ra
1: 20000
3: olupalelu
0: 10 elo lo bi le
1: 20000 lo
0: de elo lo gba lo e
3: olupalelu
1: 20000 lo da
3: o lo bi kankan
0: elo lo gba lu e
1: 20000 lo da o be lo re
3: si owo ti mo da ju 20000 lo
1: 20000 ni won si ti le 2000 be won ti le 2000 won le nu owo re ti won ba mi so
3: owo te mi da ju 20000 lo fun olupo
0: e ba ni se be na
3: ara ba ni lato lo bi oguruba
0: eh
3: ko lo mu na kankan tan re ni abuso
0: eh ni eji olo
3: ah do bo e ni so gbegbon mi ni a ja je tutu ni
1: ninu 20 owo to o da 20000 2000 be ni won ti le won ti le
3: ni le do je ti la je mi la le
1: won ti le
0: 2000 eze eze olupo so mo pe mi o le tan o bi gbogbo aye ba ntan o
1: kene
0: mi o le tan o
1: fe lo sin mi
0: eh nibo
1: lo sin mi
0: o le lo bayi awon oran te eyan ba da eyan ko tan na ni
1: ewo lo ran be
0: o da o
1: hello
4: hello olupo
1: e kale
4: ah je igbegbon ni bi ya ni igbegbon ni ro ari te iwa kan lo fe mo fun mi ni o eyin na fe sa ko ni
0: ah
1: mo ba lo mo fe lo faransin mi ni
0: se pe o ma
1: se ti se wahala
0: eh
4: ah eyi pelu ero ari pe iwa kan lo wa ni yi o
0: ah
1: mo fe lo simi die ni oro mogaji ti da o ti lo mi lepo ju mo fe lo simi ni ni pe de pada
4: o ko ya lowo ti mi na wa nko
1: ele ele na yin da
4: 20000 ma ni o
0: ah so lupo le ko wo fun
1: aburo mi ni wo ko fun
0: ah eh eh wahala ti wa de bolupo bayi o
1: wahala kini
0: na se ibi olupo foju si
1: iban na fe iban na fe iban na
0: o ga ko si re ru yi gbamara mi de laru ne oro re
1: aburo mi ni
0: eh
1: aburo mi ni
4: o ti ma o be ma ko le ni le ta ni
0: emi o wa ma en to kan pa pa fe joye a joye
1: bo ba si ka ko
0: jo ba ba ba ma gbo
1: kini
0: to olupo o wiru wahala wo lo nko ba re
1: mi o ko wo
0: se so mo pe
1: wahala kankan
0: so mo pe o lu awon eyan jibiti ni o
1: jibiti ko ah an na so wo ni
0: emi o wo kini se wo se wo lo du oye ni
1: aburo mi lo du magaji
0: eh mo wa du magaji ti olorun to n gbowo kaki se ni won se ni ki won ko wo wa ni
1: owo la na ti o fi bo si
0: eh rada rada bayi emi o fe fun o eh elo ro orun sun mai
1: en sun okude
0: elo ro orun sun mai ta wa nbe hello ah be te bayi lore ke se latodo wa
1: o si le ri amola to to ni gbegiri
0: amola bo
1: to ni gbegiri
0: ah te ni o baje okan
1: n ti je loni
0: ina mo mo ni te ni o baje okan hello mo ni te ni o baje okan
1: hello
0: ah
1: Ekale.
0: Ekale.
4: Ekale
0: o. Eto. Eto ni sa.
4: Ogudugba.
0: Mo anje ni o aye ma je wa nu ni ra.
4: O le se a soro egbe egba mi si bayi o.
0: So lupo yi. Ah, I meet so mo pe ko gba fo Olorun.
1: Ye.
4: Tori sa.
1: Elo gan lo dana.
4: Ah, owo ti mo fe fi go ba nu lola. Mo so ko mo fe table out.
0: So gbo se.
1: Ola.
0: Bo la ti da wo.
4: Yo yo
1: yo. Je ke ti odopin odun.
0: Ah, opin odun bo. Eh, da pari osu e dopin odun.
1: Ke ti odopin.
0: Mo se pe fun yin o.
4: Ah? Se oni o. Ah? Ta ba ti du magaji, ta ba ti wole.
0: Ah.
4: Won ni awon kokko gbese lile government house, won awon yonda fun mi.
0: E gbo. Se gbo se lo ti.
1: Se ba se so mi
0: o. Oh, ke leyin na le fe yonda fun wa. Bi pe te ba ti wole
1: ile to gbenu le titi la lafun
0: ile to ba ni ladugo bo
1: ibi le kun labiran
0: eh labiran
1: ibo
0: se se government house se se ke se government house lo promise yin
4: government house ni o
0: e gbo so yo bo si abi obo si mo n gbo oro ti ri bayi
1: oba re se yoro
4: ore mi o ko ba ni laaro la o
0: owo ewo won o ton ma ri ti
1: ayin mo
0: e duro so e po lo yin o pe ma o
1: igbiyanju ni o mo se
0: boya boya baba ya ke lo re ju
1: Kẹ lọ rẹ ju.
0: Ọdún méjì lámọ̀ṣe fúnra wa. Àwọn náà ni wọ́n wà ń bẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ni wọ́n ni a máa fi yín se yẹ̀yẹ̀ mọ́ wọ́n ní yẹ̀yẹ̀ mọ́ ọ̀dọ̀ yẹ̀ tó a lọ sí ojú ọjà tá a bá wá ti ojú ọjà dé
1: òun
0: náà máa tó fi nǹkan ètì ọkùnrin ẹ̀yìn tètè mọ́ sábà òun náà ara àwọn ìyá ayé náà ni
1: igun kejì lòun ẹjẹ́ lọ́rọ̀ yìí tajà à ń padà bọ́ ẹ̀kú kalẹ̀ mẹ́rin
5: Lagiliwa FM 96.7 O bale bagge, o wole pedo stiis Itali o bia 50 bitas, jatu labi o pori ogun Gentleman on the body system, o bon tariji Akonse bitas, ito ba orishirishi aiso Bia, dota arinu agwara wo yaja 50 bitas, besti bobo bere po dati emo Imuli anwa boys, tofe kwelori e, tofe shinomara 50 bitas, wa fungo bo sisi o loge Omoge to sexy, bobo ati baba Tofe wa fully active in the other room Tawiko molo moge wale ko male, shinoma David, na sise, ki ati son ton afe dugun Ewo, ayikba yeti koja o Step up, kwelo 50 bitas, ko sunra yo Ko funge bi eto, nibi kibi, nibi bobo, ati nibi akuba 50 bitas is produced by the 50 Waves Limited Esile lida ka akiri bobo bi timo tin taja to jojo lo wo Office address iwani Lot 3, Light and Craft Building, Bashorun Ibadan While our head office is at Ojaja Mall, Abrahama Desoya, Ajah, Lagos To be our distributor, call 0704-318-3929 50 bitas, nadaki jolote

0: Assalamu alaikum fún gbogbo musulmi ododo tí ń jẹ̀ rán láti lọ sí ilé hajj 2027 ní tẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú mọ̀kádàm báásùnú hajj ahumra service wọ́n tún ti ń ṣe ètò umra olóṣooṣù umra dìsẹ́mbà umra ramadan 2027 ní san díẹ̀díẹ̀ iléeṣẹ́ mọ̀kádàm báásùnú hajj umra service ìrìnàjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìnàjò yìí ẹ yára wa forúkọsílẹ̀ sí shop number 1 ọlọ́yà shopping complex ọjà bòde nílùú ìbàdàn ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119 mọ̀kádàm báásùnú hajj umra service fún ìgbẹ́kẹ̀lé ìtọ́jú àti ìrìnàjò dídé ilẹ̀ mímọ́.
1: Bẹ́yàn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto. Bala fi ọba sí kọ̀dá. Àbí sọ wa dáa ni. Àìrórunsùn. Ara títa. Ságun ságun. Kéèyàn máa dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́. Kéèyàn máa lè gbápá tẹsẹ̀. Kí wọ́n máa gbẹ̀yàn ṣẹ́gá. Torí ọ máa wòye. Kí nǹkan máa rìn nínú ara. Ọgbẹ́ inú. Ìfúnpá gíga. Ìṣètò. Kátẹ́lẹsẹ̀ wọn máa kan yàn gógó. Kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yàn kọ́ máa mà kó ti bọ́. Kéèyàn máa rù máa gbẹ. Ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi ògùn. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀, ọ̀nà àbáyọ ti wà báyìí o. Kàn sí iléeṣẹ́ tónítóní Aba Healthcare. Kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá àyà jíjá jẹ̀dí-jẹ̀dí. Àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé. Ara ọmọ gbẹ̀pẹ̀pẹ̀pẹ̀. Aromaleegun ìgbésẹ̀ kánmánkíá ni pàtàkì. Kátẹ̀tẹ̀ gbé gbésẹ̀ ní kíákíá. Kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé. Ọ̀sẹ́ni tí ń bẹ láyé tí ò ní tí ń da láàmú. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o. Láti máa bí àrùnsá pamọ́ sí. Kàn sí tónítóní Aba Healthcare. Ẹgbẹ́ ilé Baba Lam Adesina gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Ẹ̀ka iléeṣẹ́ Mojoyinlola Complex. Ìwó Road Ìbàdàn. Telephone 08033715988. 08033715988. Enter tajú ààrẹ lọ́mọ tónítóní.
2: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House at Deuni Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeman Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.

0: ètò yìí màmá kájẹgbẹ ètò yìí màmá kájẹgbẹ olùpọgbọ ohun sókè ètò yìí màmá kájẹgbẹ olùpọgbọ ohun sókè ètò yìí mà ẹjẹ kájọ tí ẹ wá bá wá sí o.
1: Ẹ wá bá wá sí
0: Samaritewe tagba ẹ wá bá wá.
1: Ọmọ tó ní yóò bọ̀ kọ́lé ta ń jẹta tí ó bọ̀ orí kọ.
0: Ìwúlé mo ní rẹ̀ tó ti bá rẹ̀ ta sọ. Àyàn ọmọ mọ àwọn ọ̀rọ̀ tí ọ̀rọ̀ bá nẹ̀túmọ̀.
1: Ọ̀rọ̀ wọlé sọ.
0: Ìwé kèlè lọ́lọ́ mọ́ ni.
1: Ó ti jáde.
0: Jáde o.
1: Wà ìwé mẹ́wàá.
0: Ìwé mẹ́wàá.
1: Ó ti jáde. Ó ti jáde.
0: Torí.
1: Ṣé kò bá orí kọ ni.
0: Kí ló lè kọ? Kọ̀ọ̀kọ̀ kankan. Àyàn ọwọ́ bá wa kọ́ lẹ́tà.
1: Láíláí.
0: Mẹ́bù.
1: Láíláí.
0: Egbà ọkọ tó máa ní ọkà padà ní ọba lè dà ká mọ ìwé mẹ́wàá mú ìwé mẹ́wàá.
1: Lọ́mọ tó rẹwà lójú dáadáa o.
0: Ìbàrẹ̀ sẹ́wà wà ń bi nǹkan kíkọ́ ọ̀lẹ̀ ni.
1: Ààrẹ mi ọmọ ń jẹ fáfá jù bá ń lọ.
0: Sórí ọmọ ṣe o.
1: Sùkúù kí ló mà lọ.
0: Sùkúù kí ni. Sùkúù kí ni lọ́nà. Ṣé o rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òun ní kò lè dá lẹ́tà kankan kan mọ́. Ẹ̀mọ tí ẹni kí wọ́n kọ́kọ́ ìwé ìwọ́sẹ́ tí ẹni ìwé ìwọ́sẹ́ tí a ní kọ́ kí n sọ fún pípé kí n ti bá lọ́mọ kan tó le tí màá lọ pè pé wọ́n ọmọ ìṣèbọ̀ olóò ti jáde ìwé mẹ́fà wọ́n ní ọkọ ìwé ìwọ́sẹ́ wá o. Kí wọ náà mo bá ọ rí iṣẹ́ tó ti ṣàkọ̀wé o.
1: Ọdún yìí ló parí ìwé mẹ́wàá.
0: Lọ́ba kọ́ọ̀tì.
1: Ìbàjẹ́ ìbàjẹ́ èèyàn ò da oògùn gbígbà.
0: Ṣé bàjẹ́ wa nù.
1: Ọmọ ń wèwé wọn ní
0: dáhùn.
1: Application.
0: Tẹni ọwà fi èbò kọ ìwé ìwàsẹ. Sori egbọ wa ya tọ wa pa ọ wa tẹtẹ mu we wa dadi mo n bọ dadi mo n bọ ọjọ ti n lọ wọn gbẹ lomi oni dadi mo n bọ ma kọ.
1: Ọmọ tó ṣojú ẹ̀ ṣe lẹ́gẹ́rẹ́gẹ́ dáadáa o.
0: Ṣé n tí a fi ń kọrọ tí a fi ń kọrọ.
1: Ilé ìwé tó ń lọ kí ló pẹ ọsẹpà lórí mi.
0: Mo wá wò pé níjọ ńlánà. Àwa yìí.
1: Ilé ìwé náà ṣèkí máa lọ.
0: Mà gbọ́ sórí àwa yìí. Láti primary three ni ẹ ti máa pé ká kọ lẹ́tà ló kọ.
1: O sì kó o pọ̀.
0: Ṣé ọmọ ìwé tí ẹ fi máa kọ lẹ́tà ńgbà náà olómi aró. Tọ́ ọ bá gbàgbé ìwé àjákọ. Àjákọ wọ́n ń pè. Èyí tí ẹ ń já ní ìṣe ìkọ́ làjákọ. Sórí etí báyìí lèyìn ó ti fà á. Wọ́n á máa tà á. Tọ́ bá ti ní ìwé tí ẹ fi ń kọ lẹ́tà kọ́ kàn fà á báyìí.
1: Ọmọ òun lè jáwé kọ.
0: Kọ̀ọ̀kan kankan. Àwa sẹ̀sẹ̀ pé àwa sẹ̀sẹ̀ ọgbọ́n wa yá máa rí i pé ọmọ yìí ọmọ tí ọkọ nígbà ọjọ́ ń lọ.
1: Àbígbà ẹ̀ pèsè òun kún ni. Ìwà
0: pé sẹ́bi ẹ̀ o.
1: Peter wa ni.
0: Sẹ́bi ẹ̀.
1: Ìwò arógo.
0: Nígbà wa.
1: Ọmọ ò lè dáwé kọ́ ní kèé sẹ́bi ẹ̀ Peter wa ni.
0: Má ṣe o. Nígbà náà nígbà tiwa jẹ́ n sọ nǹkan kan fún ọ. Tọ́ ọ bá gbàgbé bàbá wa àyá wa tí bá ń gbọ́ mi ní ìsìn wọ́n mọ̀ pé bó ṣe rí nù. Kò sí ẹlẹ́yàmẹ̀yà nílé ìwé ńgbà náà.
1: Ọmọ ò lè dáwé kọ.
0: Kò sí ẹlẹ́yàmẹ̀yà nílé ìwé nígbà náà.
1: Bébí ẹlẹ́sìn mẹ̀sìn.
0: Ẹlẹ́sìn mẹ̀sìn bù. Ilé ìwé tí ọmọ olówó ń lọ mẹ̀kúnnù ń lọ.
1: Níjọ nù ọ.
0: Iná ni.
1: Ọlọ́mọ jàrá padà sí ibú.
0: Ọwọ́ jẹ́ kí àwọn tí ń mójú tó. Ọwọ́ jẹ́ kí àwọn tí ń mójú tó ètò ẹ̀kọ́.
1: Àwọn olùbẹ̀wò.
0: Àwọn olùbẹ̀wò ń bẹ ńgbà náà.
1: Tíṣà bẹ̀rù olùbẹ̀wò.
0: Àwọn tí wà.
1: Olùbẹ̀wò bẹ̀rù ìjọba.
0: Àwọn tí wà ń mójú tó lé ìwé níjọba àgbà náà. Wọ́n wá yan àwọn olùbẹ̀wò.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo rántí bàbá wa olóògbé. Olùlọ́yọ̀. Ilé ìwé kan ń bẹ ní ọ̀nà tá a bá dórí ta pé rin kelo ko le
1: gbe o apere boys high school
0: eh ta ba de ori oh
1: e lo ke omo ye ninu
0: ta ma lo
1: ti sola
0: ojo neti
1: omo ye ninu
0: baba wa mu won ni won ma kanye di eje nbe won pa di alade e won je
1: roje roje ni ma pe
0: roje ori e ti daru
1: ah won to lo
0: jori baba wa mu apere bi en ti roko baba wa joko legbe nu gate kọsẹ n to da baba mo wi pe commissioner eto eko leleyi o gbogbo bi en se nse igba ti sa wole gbogbo so mo pe ijo na ngbo odijo keji won kan so lori radio ni pe won ti ti suku npa
1: be
0: ni to pa suku n te idun ni
1: be
0: ai ona ti abona ti
1: ah
0: ati sa igba na na si ni ke se pe ti te kan gba be be o
1: ah
0: ese pe yan wa ni o
1: mo lo lewe kan abi oyo mo ti duro ti to iseju meedogun tani ti saide
0: so wa ri yato siyan o ri pe mo ni nigba na suku to mo olowo nlo eni mekunu nlo suku ti mekunu nlo e lo mo olowo nlo
1: sele mo laye o tun daye mi
0: nisin loni nisin o loju omo ti owo university
1: ogurugba
0: o ti dowo
1: omo ti sa gan o lo lewe ti ti sa ti nko mo lewe mo gbugbu nkan ti pada
0: o se suru
1: ti sa
0: o se ma
1: ja gbe alaro ka lo ba ti sa kan pe omo yin dan lewe ko mo ti won na lo be
0: kan lo de
1: won se lo be
0: tori nkan ni
1: no se gba wo san le bi ti si se wo san ona ma lo bo mi ni
0: ara ara o oya to sira won o
1: eh
0: olu
1: ni o
0: eh bala re do so
1: o ti sa eh ti sa le we ijoba onu wa lo mo nsukun gboriri o wa daru
0: mo wa gbo
1: ko le sele mo laye
0: mo wa gbo e ti mo fe ko ma ri
1: eh
0: tori iwon baloye re mo
1: emi
0: la kaye lo si da olamu walai do tori iwo o le ri na rira e awa ta wa wo la
1: ara ni e wa gba mi
0: o ri la so se bi ti la di na ri di are
1: emi ni won ba mo iran mo
0: oh en po ori na e boju re lola kere rere yi a ma je po ori ran ba ni iri ran ko ba nko la ka ya ma a ma de lo mi la mu
1: iwon ba tin be nbi o wulo fun nigeria
0: minister wo le je sa
1: ti mo le je abi ti mo ti je
0: eh minister wo le ti je
1: ibi ti mo le fi mi si ti won ti mo pari biri ibi ti mo le ko
0: pe
1: opo lo nbe nbi
0: eleto eko
1: eto papa ju eto suna ki lo se
0: to ye ya eto suna ta ka ke mo ba bi je minister
1: ke ni eto suna le
0: minister of finance ni minister of finance
1: ibi ti mo le wa niyan
0: ti mo ti le ke le se gege bi minister of finance eleto suna
1: tese bu
0: e sa so nkan kake ye yo kan
1: owo mi lowo ti mo do wa ara ilu ni
0: se wa ri bi ta
1: e to suna ni pe
0: e di pe n fe ke e ya sibo mi sa a so ni pe
1: e ti wo wi ni
0: pe
1: oko lo temi o
0: bi dada bi eto eko bo se di n to da lo ne bayi e ri wi pe anini jong ile iwe to mo lowo nlo e lo mo mekun nlo
1: o le sele mo laye asise ni ese ngba na
0: asise wo se ngba na o tun mo si wi pe e gbadura fun ma mekunu ki won goke agba tori pe nisin e ti da ile iwe aladani ile
1: eni o fa
0: ile iwe alada e ma gbo
1: eni o fa ke lati gba ke nle
0: e ma gbo ile iwe aladani nisin ko si poku lowo e mo
1: poku bo
0: agaga eto, university
1: eto
0: to je ti ile iwe ijoba university nbo lo ma mekunu ti fe raye wole ngba ti osowo opolopo le ti da senu lo ma kose se ba se ma se lonu
1: so tun gbo
0: e wo le wo lo university loni
1: ohun ni ko ma ti o kawe iwo lo wu je so fun o omo ti o wole ni lati bi inu osu kewa kokan lai ni nsin owo acceptance fees la se pe agbo wole iwe yi imi igba naira imi odunun 500,000 200,000 abi oyo bi en se ngba nu nkan ti ku o ba hun
0: se nkan ti ku o
1: lo ko
0: se ma ti yin leyin fe ki won ma lo le iwe ni oga
1: ise gan o si ti won fi se kini an tun fe lo lewe fun
0: eh ko si se ah ma ti je ni se wa fun o
1: joko dido
0: ah
1: oh go na ogudugba ti ogan ba ni la ka ko da ka ba si se ibo ti ni vacancy mo vacancy o si
0: se be yin na
1: omo director
0: se be yin na le be yin na le ni ko se be se fe nu
1: ma gbo omo director oko omo director iyawo omo director an na fe si se awon ni won si bi bi ti director ti fe retire ko le si vacancy mo
0: ah ero ke wa ni le iwe te ni ka won omo university te ni ka won omo mo
1: mo lo ko se ri mo ma de
0: Hey, spider. Won ni irawo san. O to nta gbalagba pe jo le lori.
1: Ogudugba.
0: E to lupo to nso yi. Se. O to ma si pe
1: emi ti ri graduate.
0: Eh.
1: Ninu odun ta wa ina ni to ti sa to ti bi to ti lo re safude
0: to ti ngun maruwa ti wa maruwa
1: maruwa to da o lo ko ya die sa ni
0: eh
1: omo ti o wa lo suku to n lo re we mewa o tun ara lo nje
0: nijo eni suru e ri pe ijo n temi nda ko yi
1: o ma nda ko
0: jo ile ise ti ise ti eyin o ti sise o ti n wa bi bi eyin o ti sise te yan ba je graduate o ti wa le se ro ti poju ni wọ́n ẹ ti wọn àwọn ẹlẹ́sẹ̀ ti tó ẹ ti tán
1: ẹ ti kọ́ lẹ́yìn
0: ẹ ti pa wọ́n.
1: A pè pa kọ́ a ta o sọ rẹ̀ pa bí ibo.
0: Ìrọ̀pọ̀ ìdá yìí tí wọ́n fẹ́ sọ ni wípé ẹ ti.
1: Ẹ ti kú n bí.
0: Ẹ ti
1: ẹ ti. Ìwọ̀nba tó sì kú tó sì kú n bí ní ìsìn. Àbí òyì ọ ẹlọgbẹ ẹlọ talẹmọ ló kù.
0: Talẹmọ. Ooo ẹ ṣe bí iléèwé ó ṣe wá máa rí lọ ni. Ní ìsìn n tá n kan sọ ni wípé ọ̀gá ọ̀gá. Wọ́n ní àwọn iléèwé aládàáni wípé ẹni àfojúsùn yín wà lára wọn torí pé ó níye owó tí ń san wọlé ṣùgbọ́n ìtọ́jẹ́ ìtẹ̀yìn gangan gbé kalẹ̀ pé kàn máa mẹ̀kúnnú ọmọ àlọ́tọ́ máa ti yín gangan ò sí lọ́ọ̀bẹ̀ wọ́n ní ń tẹ̀ ń sọ ni pé bọ́ba ṣe yí bọ́ba ti sí ni ó rí kó
1: rí. Wo ṣẹ́gun salam comrade àbí òye o ọmọkùnrin tó wù ú
0: ṣẹ́gun gangan
1: ọmọ rẹ̀.
0: Ọmọ ọmọ mi ni.
1: Ok, ọmọ yà kẹjọ ni. Ẹfẹ jọra náà. Ẹ̀rẹ̀ kúkú kú nalẹ̀.
0: Ara yẹ fà o, ara yẹ fà.
1: Ẹ ti bímọ jù. Irú ṣẹ́gun salamu iṣẹ́ kíní ṣe tó bímọ mọ́kànlá.
0: Ọlọ́ ń bá ṣe kẹsẹ́ kọ́ mọ̀ bímọ ni. Nígbà tí èso ń yàwó kan.
1: Wọ́n pẹ́ náà wà lẹ́nu ọjọ́ mẹ́ta pé atẹ́gùn fáànù fẹ́ àwọn èèyàn ti lóyún lọ.
0: Níbo?
1: Gbọ́rọ́ ni.
0: Ẹ ṣe èèyàn o.
1: Kó tó lọ já sí ojú òpó lẹ̀ kí ló dé tọ́mọ̀ ń wè bẹ́ẹ̀ wọ́n ò lè dá application kọ ibi àti bẹ̀rẹ̀ nù já sójú òpó lẹ̀ kí ló fà títí sàtì ń kọ́ mọ́ ń lè wé ìjọba tí ò lọ́ mọ́ ń lè wé ìjọba.
0: Kí ló dé tíjọba gangan tí wọn ò fi ọmọ wọn sílé ìwé ìjọba tó jẹ́ pé ilé ìwé aládàáni ẹ làwọn náà ń fọmọ wọn sí 09123708675 wọn ò lọmọ kékeré tí wọn lè fi bẹ.
1: Kí mo ti sọ fún ọ ẹ bá ń la múlòkó ní ìsìn fún náwó aṣọ méjì ni kó wọ o.
0: Sori ẹ ń bọ̀.
1: O
0: ta ló wà lójú ògbó ẹ ló. Ìyá mi jẹ ẹlẹ́gbẹ̀ẹ́ jí kan.
1: Ẹ ti yọrọ múlòkó ní ìsìn.
2: Eruku ni.
1: Bẹ́ẹ̀ bá ń lọ bí aṣọ méjì ní kẹ́ ẹ mú dání o.
0: Ẹ bá ra dẹ́dá
1: lọ. Aṣọ tó náwó bá mú ilẹ̀ láti wọ̀.
0: Ìyá àbẹ̀jẹ̀ ẹlẹ́gùsí ẹ mọ̀mọ̀dé lẹ́yìn lóhùn. Ẹ rí i pé mo ní làákàyè rẹ̀ ó kúrú díẹ̀. Ọ̀rọ̀ tá à ń bá bọ̀ yìí náà ni.
2: Ṣé rí ọ̀tá ìsọ̀nà ọlọ́sàn náà wọ ọmọ wa? Níbi ìsìnkú fídìrí ti ń ọmọ náà lè kọ́
1: Èbó nìkan ní ẹgbẹ́ wo lè fìdí ìgòkó kankan kalẹ̀.
2: Wẹ̀ sí ìfẹ́ẹ̀lì.
1: Ọmọ òwe mẹ́wàá ò lè dá application kọ.
2: Àní wẹ̀ fẹ́ẹ̀lì.
0: Àwọn ọmọ ilé ẹ̀kọ́ aládàáni.
1: Wẹ̀ fẹ́ẹ̀lì.
2: Gbígbé
1: ni.
0: Àní wọn a máa fẹ́ lómi ìlú ọ̀bùn promọ́sà wọn ló ti mọ̀ wẹ́jù. Wọ́n ló ti mọ̀ wẹ́jù.
1: Ọmọ ti sànù.
0: Ooo! Ẹ tẹ̀ yí àbẹ̀jẹ̀
1: ẹlẹ́gùn
0: Hello.
1: Hey.
3: Ogunduba.
0: Hey.
3: Sẹ́ni ó dàbí àwàdà kì í ṣàwádà o.
0: Ẹ̀sáwò.
3: Bọ̀lá kì í ṣe rí o. Ọ̀gẹ̀dẹ̀ wa ń bàjá ní nípa ni.
1: Bẹ́ẹ̀ni.
3: Ṣé ni gbogbo ilé ẹ̀kọ́ ìjọba ní primary school àti secondary school ẹja mú ìpínlẹ̀ Ọ̀yọ́ wa. Ó tọrọ ọmọ ìyá àsọkúsọ ni gbogbo àwọn ọmọ yìí 70% wọn ni òkójú òṣùwọ̀n. Ṣùgbọ́n tá a bá ń sọ àwọn ẹ̀kọ́ ọmọ fojú ó ṣe wúwo. Gbogbo tá a produce jáde láwọn secondary schools wa àti primary school wa lọ́jọ́ state.
0: Kì í sọ̀yọ́ state nìkan sà.
3: Ó ṣe rí káàkiri ogun Nàìjíríà.
0: Gbogbo Nàìjíríà ni ẹja mú.
1: Gbogbo Nàìjíríà ni ẹ má dàkọ̀ ìpínlẹ̀ kan.
0: Ká má dàkọ̀ ìpínlẹ̀ kan kan.
3: Ṣé ń bọ́? Ṣé bá ń ṣe ìnáwó lágboolé a máa kágun sẹ́ nìkan jọ nìkan lọ. Ẹja mójútó ko baba tiwa ní ìná. Oko baba tiwa nípínlẹ̀ Ọ̀yọ́.
1: Kati ilé kẹsàn òde.
3: Ilé láti di kẹsàn òde. Nígbà tí a bá wà da àwọn ọmọ ní dáńdáwù yìí olóko òpówó. Ṣé bẹ́ẹ̀ ni ilé ìwé táwọn ọmọ tiwọn náà lọ?
1: Ṣẹ́jọ́ òbí ni àtẹ́jọ́ ìjọba ẹja tó wo bí nǹkan wò.
3: Àwọn jíjà tí wọ́n ní kó sáà kọ́ bí sùkúl sí wa ìṣe báwọn náà bí wọ́n ní àwọn wọn fìbọn.
0: Sọ àmà tí wọ́n wà nílé ìwé primary ilé ìwé public. Kí
3: ló jẹ́ káwọn ọmọ tí wọ́n lọ sí public school. Àwọn tí wọ́n ń ṣèjọba lé wa lórí sáwọn ọmọ wọn lọ public school. Bàbá olówó sọ ní ọ̀rọ̀ wọn.
0: Pé.
3: Wọ́n ní wọn àfẹ́ káwọn ọmọ mẹ̀kúnlá ọ̀kàwé mọ́. Wọ́n wá bàbá wa sọ síwájú nínú ọ̀rọ̀ wọn yẹn wọ́n ní àwọn ọmọ mẹ̀kúnlá tí wọ́n tọ́. Àwọn ni wọ́n fi gbọ́ pàdé àwọn ọmọ tí wọ́n ní airport. Ẹ kú ètò.
0: Kò ní bàjẹ́ fún
1: yín. Ta ló wà nbẹ̀ spider. Hello.
0: Olúkọ àlẹ́ yìí.
2: Alo.
0: Ẹ kàlẹ́.
2: Òwúrọ̀ kan.
0: Ayé amájọ wà nínú ìnira.
2: A ò ní ní.
0: Àmì o.
2: Kò sí ní Alájì. Alájì.
0: Ah, bàbá mi.
2: Adéyẹmọ. Akoto.
1: Aṣọ.
0: Bàá lé ọlọ́jà àmàlété.
1: Ọ̀rọ̀ rẹ o.
2: Àdúrà ní kàkà kí ẹ rí.
1: Àdúrà náà tó rí.
2: Mo jẹ́ sọ pátá. Ilẹ̀ ló ti wọ́ wá. Àbọ̀ mi. Àwọn ọmọ

0: Ọlade Adebayo yala re do
1: ojo ni te ya wa
2: baba mi nko
0: alaji ola ya tala
2: e ma ba n de ta sin elenu dada
0: omo second this book e je nderin pa yin won ko aja ni baba wasila owo ni ko ka fun mi olaja ni baba wasila
1: o ti baba
2: o ti pari e iwe mi ma ti poju
0: yala re do na te drama
2: yala awon ne won era mi ya
1: era bi ya amule buyi
2: a ke oni aja ni baba wa li ya ti ko be ni
1: je buku ke jara re
2: hello
0: hello
2: hello e ka le
0: o e ku eto
2: eto ni
1: papa
0: la ka yin ni pare
2: ami ase
0: le se ni oni baje
2: ami ase o
0: Ṣé wọ́n ti sọ pé láti ilẹ̀ ló ti wọ́n wá? Ó ní bọ̀rọ̀ lóòótọ́. Ṣùgbọ́n orílẹ̀-èdè wa, àwọn èèyàn tó ń bẹ́ẹ̀ lágbára, Ṣẹ́fìs mọ́ tara ẹni. Ẹni tí ń gbọ́ sílẹ̀ òun, níbẹ̀ ni wọ́n dá sòkó ọ̀fẹ́ lẹ̀. Ọtọ fi sóko, ó fi sí gbogbo ẹ̀ kó lè sọ mọ́ àwọn
2: ohun
0: ibi táwọn ọmọ ń gbé. Ẹ̀rí. Gbogbo ẹ ti dàlápà o. Ntì gbogbo náà ẹ ti dàlápà. Lámárì. So ni wọ́n ti ń fi bí ilẹ̀ wọ́n ń lọ sí ìlú Èdó pé bí wọ́n ti ń ṣe lọ́hùn nìyí ẹ dákun
2: ìwé tí
0: wọ́n máa gbọ́.
2: Pẹ́ntẹ́.
0: Wọ́n wà ń ṣe ní ìsinmi ọlọ́pàá ìbílẹ̀ ọlọ́pàá kíní. O lè ní wọ́n ọ̀tọ́ dálẹ̀ nígbà tí wọ́n bá ti ṣẹ́.
2: Ẹ já mọ́ ẹbí gbogbo wa ààrẹ kí à ń wò ó. Ọlọ́pàá àbílẹ̀ náà máa retí wọn.
1: Ẹ ṣeun.
2: Ẹ àgbẹ̀lú èbó kí wọ́n ó ti wá.
1: Ògúdúgbà lóògùn àkànwó. Ẹ já bara lè. Ta ni ká dẹ̀bi
2: wọn. Wọ́n ti wà ń bẹ́ ẹtí má ti dẹ̀bi o.
1: Ní oríta pé.
2: Má ì ti di ẹ̀bi ẹ̀lo o. Má ì di ẹ̀bi o. Bẹ́ẹ̀bi ẹ̀lo ẹ ká lẹ́.
3: Bàbá Ògúdúgbà lóògùn.
2: Ayé ẹ má jẹ wà náà nira.
3: Ìlera ọ̀dà.
2: Ẹ ṣeun.
3: Abilékọ Akorede Dásọ́lá ni lẹ́ẹ̀kan.
2: Kò sí bàjẹ́ fún yéèmọ́.
3: Ìyá àbẹ́jú sọ, ọlọ́mọ èfèèrè ní ṣùkú ọ̀kadà ni.
1: Bẹ́ẹ̀ni.
3: Ọmọ ò lè fèèrè. Ẹni ọmọ bá fèèrè ṣùkú ọ̀dọ̀ ó dẹ̀kú.
1: Ọmọ ó dẹ̀kú wọ́n lọ kọ́ ọmọ kú òní.
3: Wọ́n kọ́ ọmọ kú òní.
2: Ẹ ẹ́ gbọ́ ọmọ bá ń fèèrè.
3: Ẹ máa gbọ́ bàbá kan ní 70% ni kò wọ́n ọmọ yorùbá
1: wọ́n
2: bẹ́ẹ̀bù ọ̀gẹ̀dẹ̀
1: ń bà bí àní
3: wọ́n ọmọ yorùbá ni júní ò bẹ́ẹ̀bù.
2: Kò fẹ́ẹ̀lì kan páàsì.
1: Ó ti àǹkó kíláàsì kẹ́lẹ́ báyìí.
4: Ògúdúgbà lóògùn.
2: Ayé ẹ méje wà náà nira o.
4: Wọ́n ò lè pín ọ̀pá.
2: Àmì àṣẹ o.
4: Wọ́n lè yí ọgbẹ́ àtọmọ àtàyà àtàwa náà.
2: Àmì àṣẹ.
4: Mo ti ní ìyàtọ̀ láti kẹ̀yìn sí kẹ̀yìn sọ́rọ̀ tí ò lówó
2: ló yé mi pọ̀
4: bó ṣe rí ni ẹ wí hùn ọlọ́run rìn jẹ́lọ́ àkàrí òkú máa ń lọ.
2: Àbí àṣẹ o.
4: Ẹ kú ewu ló wí bẹ́ẹ̀.
2: Olùpọ̀ ibi tí a wà ń lọ tó o bá ń béèrè pé ta la dà lẹ́bi ẹbí kọ́ yìí o.
1: Máa gbọ́.
2: Kí ni ọjọ́ náà bá yọ ni.
1: Máa gbọ́ jákọ̀ wò báyìí. Mo dúnjọ́ kan ní sùkú lórí ìta pinrin. Mo kọjú sí sùkú ọmọ yẹni.
2: Fọmọ yẹni lẹ. Fọmọ yẹni lẹ. Ṣé ìtàn ni ẹ ti ń gbá díẹ̀?
1: Ẹni òfin mo gbá díẹ̀ mọ́.
2: Ẹ ló.
4: Ògúdúgbà lóògùn àkànwó.
2: Aráyé ẹ méje wà náà nira.

0: Ijoba pinle Oyo boya won le se kini kan Ogunduwa lo gun akan
1: pe ni pelu Oyo
0: pelu Oyo kun to ya ka e je ki omo kokan o lo gba leta lowo obi re ki won to won pe se omo yi fe kawe ni abi o lo re ko se ta lo wa nbe
1: oh inta so yi
0: hello
1: inta mi
2: hello
0: e kale
2: o ejo mo oruko mi ni Adeyemo lati Apata
0: o ya o
2: Adeyemo ohun ti mo fe so nipa re ni bi pe ijoba won lebi ti won awon aralu na de lebi ti won
0: oya
2: sugbon lowo ijoba lo po si ju tori laye ijo yen ni school awon oluko to ma wa ni yara ikawe pe lawon omo won ma npo won ma to meji to meta bebi pe ninu yara ikawe kan ti oluko bi meji meta ba ti duro ti awon omo won ti kan ba ti pariwo momo ikeji o pariwo mo eru aba omo ye a caution are lati sugbon laye isin ibi ti oluko to je pe oluko kan lo wa ni aka omo pupo lo wa lakata oluko oro kan ipo ba ti se won to le se da yo gbenu da keni bo ba se won to le se yo gbenu yo da
0: be komo olomo mo pa yo ya
2: komo olomo le pa yo ya o so ebi ta won obi na wa nbe pe ni public school won ni rawe fa won omo won ni se won kan do mo si waju ini go laso lewe amo yen won ri ra mo bi akeko to nlo si di eko lati kawe won wa ma se mo na mo na boluko nko won ni woke won ni fetile won ti so soro ride de di tara won pe akila je baba dede loni se gari ma ba adeda amo ti o kan won ni won fokan si ni to ina gbeleri lo je ki se pe edi yen wa lowo ijoba o de tun wa lowo awon
0: aseun ah ati lo oguruwa
1: sori lo leru okan ti ni
0: o ya
1: ti le yo ba pada
0: sibi ti gba wa se
1: ki won mo ti e mo de university ki won mo de grammar ni pe o atomo olowo o atomo mekunu o
0: e pada
1: ile iwe grammar ile ma de be ba bo university ko
2: ja e ba ni go
0: e ka le o
2: mo ti ko ti mo fa fa ti ni wa le number o lo o
0: ki de pe
2: agbe ni pe la le ya to o
1: aye e ma je nwa nu ni ra
2: ije ni mo ni kin kin ni o lan ko da pe o
0: ase o
1: ga so de de won
0: hello
1: thank you one
3: odu gba lo gu akan o
1: aye e ma je nwa nu ni ra
3: olugo
0: kanu kanu o
3: ele o kale
1: e kale sa
3: sai wo o ma ja o ogun ati lati wo fun loruko mi o
1: ni baje fun yin
0: ni baje
3: e jara binu eni o
0: ase o
3: o ni ko le yin
0: ami o
3: e ke mu wa o le ni lo
0: ale jo die ru ase wo
3: nibi ni le te lasiko ta wa yi odo ma ta ye bi laye nsan ta ki awon oluko ta si kijoba pelu ti an fi le
0: bene
3: won ni die to pe keke ti an fun na to pe ti za kan na sugbon ama ti an be nta ni isin o ma ta ye bi laye nsan ni o da bi ti jong ta n lo pade mi leji ka ni isin thailand lo tai wa lagbara ju pade mi leji ka lo
0: tabi
1: se e seun ẹṣin magaji gbadé yan ka won wa loju oko bayi won wa loju oko bayi won wa loju awon na fe soro ni
0: hello
1: magaji gbadé yan ka eyin da awon na npe won pe
0: e ka le o
1: hello magaji gbadé yan ka
0: won ti lo
1: hello hello magaji ele elekan omo alaji mokore e ba ni dasi to yi awon e se woni ni amode e se Hello, how are
0: you? Hello.
4: Sorry, running away. I will be no idea.
1: Oh.
4: The local teacher, then if you want the Rawama, I
0: believe you.
4: My secondary school, my primary school, that's a bit of half a work on me. My dad, that's well.
0: Ah,
4: dear. You got your auntie, you know. But the thing is, you know, by then I knew there might be teacher here, a fair book, who's a phone school, any. So, you know what? We got our mama to go and work at you. You can't work no more. Take it. You can't do this job by job by job by job by job by job by job by job by job by job by job by job by job by job by job by job by job by job by job by job by job by job by job by job by job by job by job
0: by job by job by job by job by job by job by
4: job by job by job by job. So biba so biba ti gbe ku gbe lo me lowo to a so ko mo ma lo si school
1: e be fa bi yin le re nkankan mo fa bi yin le re nkankan
0: oya
1: pelu bi eto eko se nlo se ti ile ewe omo amekun na ba duo ti ile ewe omo olowo ba duo ile ewe wo eni oyan ran tiju
4: Jaba mo le ti temi ile iwe me fun ni yan ti tori pe ise kan na la jo si mo so fa awon mo lowo yen iwe ti won ka won ti won gogogo ni ko se ni olubawi
1: ah loto
4: olubawi won ti won ni omo me kunu ire ajo to de ba omo me kunu to ba fe kawe to foju siwe yo kawe ise sile aye iseri ni ti lo je ti gbogbo omo gboyun ka kiri ka mo ririn kun ka kiri
1: ije ye nigbagbo wipe bi omo olowo bo ba lo si ilewe ti joba ti ilewe ti joba to gbe kale ti joba ba fi omo awon sibe ati ilewe ti o je ti aladani ilewe wo ni ogbona ju
4: ni ti ogbona ju ni ti ogbona ju oni ti ilewe olowo
1: ilewe ti ijoba ba ti ilewe to ba ti ijoba ba to formal ti e na be ijoba melo omo ijoba melo e lo wa ni ilewe mekun lo loni baba
4: secondary school ati primary school ti ijoba ni
1: eh ti ijoba loni awon te wa je oga loga awon olowo melo lo fo mo awon sibe
4: ara bi tan ko wo wa lo ni
1: e enikan ni
0: e seun
1: ah
0: eyin nje ma kini kan hello
5: o ni damu olupo
1: ami o
5: nko aye ni gbe
1: ami ase
5: eri olowo ni o se le to sugbon nbe ko o ja fe lo ko yoruba ma o ja fe lo ka mo ko gbe ti waja omo wa ka gara wa le ni e bi la ro jame ta ni a so bi o tun melo ni se do ni wa mo da fe fo mama wa da fo da fo mo tiyan ọ̀rọ̀ pọ̀ lọ ní ìtẹ́sọ̀ yóò ọlọ́run ìjọ bàjẹ́ fún yàtọ̀wọ́ ẹkú ewu ni.
0: Ẹ ṣe máa bá mi. Ǹjẹ́ ẹ mọ kínní kan ilé ìwé tèmi lọ bí mo ṣe jókòó tì yín St. Peter's Primary School láre mọ́. Bàbá wa tó jẹ́ principal tó jẹ́ headmaster nígbà náà H.O. Dairo ọmọ márààrún àjọlọ St. Peter àre mọ́ ni. Ọmọ márààrún àtúnlọ́jọ sí grammar school kan náà ni nígbà náà. Kí ló fà lónìí jẹ́ pé àwọn tísà igangan ò lọ́mọ níléèwé tí wọ́n ti ń kọ́ ọmọ ìjọba kí ló fà á ẹjá wo bẹ́hùn kí ló fà á àwọn ẹmọ́jà wo tìjọba ẹjá fi tìjọba lẹ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ olùkọ́ gangan àwọn gan ò lọ́mọ níléèwé ìjọba kí ló bí hello.
6: Hello ẹgbẹ́ ètò.
0: Yes sir. Yes ma.
6: Ọ̀rọ̀ yìí ò ní kan lé ti ara yìí o.
0: Àmì Ọlọ́run.
6: Ẹ rí àwọn òbí àwọn ni títà kọ̀kọ́.
0: Bẹ́ẹ̀ni.
6: Àwọn òbí a níṣẹ́ ṣe púpọ̀. Àsìkò tó ń lò nílé ó pọ̀ ju tó ń lò ní school lọ. Most of the private school nísìnyí wọ́n ti commercialize everything. Àwọn ọmọ ti ya ọlẹ́ láti kàwé títà gan ready láti kọ́ wọn níwè owó ni wọ́n wàá kà. Owó náà fi ń tì wọ́n gọ́gọ́. School kan most of the primary school àwọn tẹ́sán private school tó máa fẹ́ ìtura ọmọ wọn ni wọ́n wọ́nù títsà ni mo mọ skul ká ní skul yẹ títsà tó bá lu ọmọ wọn sàkẹ̀.
0: Pé kí ló lu sí.
6: bẹ́ẹ̀ ni ẹgbà ni mo ti fọ́
0: fún mi
6: kó tó wọlé ó wà ní rules and regulations tó bá bọ́mọ wí wọ́n sàkẹ̀ ẹ consider yourself sack kò fẹ́ bẹ́ẹ̀ tó òbí níṣẹ́ láti ṣe ibi láti lé kọmọwà oriented tọ́bàtì ẹ̀fẹ́ sí ìlọkulọ̀ lọ ní skul yóò yẹ rí pé ẹ dẹ́kun ẹ bá mi pààrọ̀ skul o eléyìí ò yé mi o ẹ mọ bí tó bọ̀.
0: ẹ jẹ́ àtúnwò kínní kan ògúdúgba lóògùn kan a ní kí gbogbo ìjọba ó ṣe kínní kan ní gbogbo òpínlẹ̀ tí ń bẹ nílẹ̀ yorùbá torí pínlẹ̀ yorùbá ètò ẹ̀kọ́ lárú lérí ìlàfẹ́ ẹ̀ pè ní ọlọ́run wa kékeré lẹ́yìn ọlọ́run tó dá wa ilẹ̀ yorùbá yìí o ìsọlẹ̀ haúsá ìsọlẹ̀ ibo ìsọlẹ̀ gbogbo ilẹ̀ yorùbá ètò ẹ̀kọ́ lárugẹ lẹ́yìn ọlọ́run kó jẹ́ nǹkan ìmúṣagbára bàtà lóró kókó kàwé bá kàwé rẹ ǹjẹ́ bóyá káwọn ọmọ yòó tó wọlé kí gbogbo ìjọba ṣe kínní kan gbogbo iléèwé pátá ẹgba fọ́ọ̀mù yìí.
7: Hello. Ẹ bá ní dá ọkọ yín o.
0: Bàbá o.
7: Ẹ mọ̀ ká lẹ́ o.
0: Wọ́n lọ múra wọn.
7: Ní sì ṣe. Bó ṣá ń gbọ́ ètò wa. Ẹ bá ní dá sí.
0: Wọ́n lọ múra wọn ò mú wa lọ. Ṣáwo. Bẹ́ẹ̀ni ẹ ṣeun. ẹ̀kọ́ ìgbàgbé.
7: Bẹ́ẹ̀ni. Àwa ọwọ́ àdàbí ìgbà tíjọba kan ń fowó ṣòfò lásán.
8: ìjọba ò jẹ ìyàwó ọjọ́ ẹ̀rẹ́ tí kò jẹ́ nígbà kan ọkọ rẹ̀ mọ́ nígbà kan bá wọn ni pé kí wọ́n kọ́ skul wọ́n dẹ̀ lọ sí ọkọ̀ mẹ́ta rẹ̀ wọ́n ní àwọn kọ̀mẹ́ta àdá àwọn ṣe kínní kan wọ́n kù wọ́n sì jẹ́ ọmọ tó bá wọn nìyẹn.
7: Ojú òní ti yín. Ẹ ṣe adúpẹ́ ojú òní ti yín.
0: Ẹ jẹ́ abomi lana.
9: Lagilu FM 96.7. O balẹ̀ bàgẹ̀, o wọlé pẹ̀lú Steve's Jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàjà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal. Debit 50 bitters is produced by the 50 website
10: Limited. S le rira kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Nadaki Jolote.
11: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ikede pataki lati owa awon apapo ile ise aladani akonirin ajo fun umura ati haji tijoba Nigeria ti Saudi Fawosi Association for Hajj and Umura Operators of Nigeria. Ahun ni won ni ka fi to gbogbo aye leti wipe awon alamojuto eto ise haji tilu Nigeria ti amosi nakan ti fun wa ni gbedeke asan pari owo Hajj 2027 ni ojo 26 osu kesan odun ta wa yi on the 26th of September 2026 awon ro gbogbo eyin te fe ba wa ni ajo na ke tete sanwo yi ko to tu ojo ta wi yo awon ile ise ta bajo megbe ahun nikan ni ke sanwo yin fun o lati mo won e wonu iwe royin punch to jade lojo Monday on the 31st of August 2026 tawa yi tabi ke kan office won to kale si number 6 Oladi Pupo Oduwole Street Ojodu Lagos telephone 0706738 3369 tabi 0816045859 ero alatagba won ni AHU ONS

0: kosi ani ani elebi me bi o sugbon ti o so fun pe o da ni ko wa nwa seri awa obi imura omo jade nu ile won ni wo omo ni mo ma so ki gbe omo kan lo le we to je pe tin ba je gomina kure o lo ni ile we o ti wa ntiti pa
1: iwo
0: benu
1: to bi de benu
0: lori ta pe ri nbe un
1: e gbogbo gbianju re na be se gbianju
0: awon omo eyin go mo wa eyin go mo wa pe so mo le were mo nbe ka akiri sugbon kini kan ni eyin obi nba ni ke digba kan mo yo to njo mo yin ba wole suku eyin ni egbon mo idebe kaadi kini je ti o mo kaadi wale won fi kaadi re ogugba mo nbo won fi kaadi re han yin
1: gbogbo bi o ya lo o eyin o so re nto ya lo oduro lo na kan laye oto
0: e be ni mo nbo ola wa ni pinle oyo e seun tori pe e se daada
1: bẹẹni
0: e wa dẹkun tori tọlọrun sa ti won ba to kun te fe lo lori alefa yi lori ona oju popo e ti se daada lawo eka eka eka eka eka eka atewo lo fun yin
1: opo
0: amọ yin tori ti le n tọlọrun lori oro awon ose feyin ti ọlọrun sọ yin lesun olore o
1: ami ami ase
0: bẹẹ si ni tawon ti tori ogugba awo popo ti e wa so yi
1: ori tori e pe
0: walai ima ko le leyin orun o
1: ori e sori e pe
0: walai aso fine
1: e mo fine o
0: nigba kan fine o
1: nigba kan no
0: dabi gigbo
1: ne ba ti di 24-25
0: o di rosi ole
1: e mo gba to lolo ai mo gba to lolo e nta afeyin ti n ti etemi lowo loku
0: eyin awon ko ti kan ni o
1: eyin o ti kan mi o odun kan wa ti fe pe o
0: won se bo ni
1: odun kan wa ti fe pe
0: o sa anaju
1: o to ba ti di odun ti bo ni o pe mewa o sugbon lori ti o pari osu n to lolohun
0: bo se an
1: ibi to wa ku si me suru
0: bo se ranju ngo le
1: ma ran o en ri gba to ri ibi to ku si to ti fe padun mewa lodun ti bo
0: o wa ni
1: ko ni 2017
0: ko ni ko jodun
1: o pe ko ni ko aja osu
0: lagba lowo olohun
1: ah
0: ku mo pe o le gba ko mo se
1: gomina na gba
0: awon gbo
1: arize lari ka ri ka ma ba regun
0: bo se je nu
1: 2425
0: ode
1: ko si o si se e to fe yeti ti e bu erin
0: mo sa di pe o ko la fun le o mu se mu la yo
1: e wa de be be o je la fun
0: e wa da kun gomina pele oyo nkan meji mo fe rin le si le ni e da kun ona amuloko ha ẹran yẹn wàá wò láàárọ ọla ẹ kànú àwọn tí ń gbébẹ
1: wọn lẹni tí ì bá okun powder
0: ẹ dákun ìfọrọ ẹyẹ ìdákẹ ẹnu ẹbí ó mọ ọyọ wá ni ẹ dákun torí ọlọrun ẹyin tẹ ẹ súnmọ gómìnà pínlẹ ọyọ ẹyin tẹ ẹ mọ dojúdojú ẹyin tí wọn mọ tẹyin náà mọ
1: wọn
0: ẹyin aláṣẹ abẹyin ló kọ ọlọrun ẹ dákun àwọn tí ń gbé àdúgbò àwa tá à ń gbàdúgbò yẹn lamọ ìyá tá à ń jẹ lọwọlọwọ
1: báyìí
0: ilé kẹwàá sí títì ẹwà débẹ ní ìsìn pálọbì ṣé má lejò lọ mọ ohun
1: ibi tí ewu sọ ti wọ white tó ti di brown ni.
0: ànilá lọ́sàn-án ọlọ́kadà ní ẹgbẹ́dì ẹ̀pẹ̀lẹ́.
1: sọ white lọwọ
0: mo tí mo wọ iná ni. ẹdákun
1: tó lọ lọ ó ti wà
0: bá kọlọ brown. bí ọsẹ fún tẹntúndé larí ẹdákun tó lọ ìpínlẹ ọyọ ẹdákun tó lọ ọlọrun iṣẹ ń ẹdákun ẹjẹ ó túbọ yá ẹjẹ kí ẹ bá jáwé sóbì fún àtẹ ìgbésẹ
1: ìlú torí wọn sí
0: iṣẹ wọn ò ṣe mọ o láti bí oṣù méjì
1: ní ẹ wọn ti ká gara
0: àwọn ẹdákun
1: tó lọ sórí gómìnà wa alálùbárí kele ti gbárò yìí ni
0: bẹẹni
1: ẹni tọ́ ẹ pé nígbà tá à ń sọ wọ oṣù òṣìṣẹ́ ìjọba òṣìṣẹ́ ìjọba tí ó pè mọ̀ rẹ́rìn lọ́ndì 25-24 òṣìṣẹ́ fẹ̀yìntì ní 24
0: láàrin ọdún méje
1: láàrin ọdún méje àti tí mẹjọ lọ
0: pé lọ ànímọ̀ tiẹ̀ gbọ́ bí màá mo ti gbogbo èèyàn mo mọ̀ tiẹ̀
1: bẹ́ẹ̀ bára
0: o ìmọ̀ pé ó yọkun o
1: pé ojú mi
0: ìgbà kan bíi pankẹ́ lórí ìjọ kan tiẹ̀ wá dé táyì kan mo ní ha tààrọ̀ kò ní ta ìdè
1: àṣìwọ́
0: náà wà lórí ọ̀nà ojú ọ̀nà amúlòkó àtàwọn ọ̀nà tó kú bẹ́ẹ̀ náà
1: ẹ̀dákun
0: ẹlẹ́kẹ̀ẹ́jì gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀rọ̀ àwọn olùkọ́ ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀dákun ẹ̀dákun bá wa mójútó kí wọ́n tó wọlé ẹ jẹ́ kó ọmọ kọ̀ọ̀kan gba fọ́ọ̀mù àtọ́dọ̀ àwọn ẹ jẹ́ kó bí ọmọ kọ̀ọ̀kan yọjú sùkú rẹ̀ pé mọ́mì ni wọ́n ní pè yín wá ẹ gba fọ́ọ̀mù ẹ jẹ́ wọ́n fi lè jẹ́ àwọn ọmọ tó fẹ́ kàwé àtẹ̀tí ò ní wèé kà ẹ dákun dáńdá wì yí ẹ dákun ẹ bá wa ṣàmójútó rẹ̀ a sì mọ̀ pé lógo lọ́dọ̀ ọlọ́run ẹ gùn lé ayọ̀ ẹti ni tare ipinle oyo e si ni tan lai lai adupe o ehin ibi afẹ ya
1: so si polowo jama oga tori condition te wa nese
0: polowo wa o
1: condition ti wa yi condition yi oga adiye
0: ana fowo
1: ai
0: ni spider
1: oda na je kuku ya photo ki wa bi photo ki sile
0: ana pa oya police policy there
1: se
0: police there

0: κούμουρα.
1: Αχ, κολλάω να τα πάμε εσύ. Ωραία, εντάξει. Ότι είναι κάποιο μου που είναι από πέ. Είμαι αφάσι που είναι τι μου φωνάω ότι εγώ να τι μου αμπέ, for your information. Εγώ να μου πάω ότι.
0: Φούκε λίγο.
1: Έτσι μπα τι φωνέ αμπό.
0: Ανεφούκε λίγο.
1: At least. Εγώ το κίνια μη μέγουα μέγουα λέγει.
0: Ε, κοινό φέ φωνή αμπό, αγώ φέ φωνή αμπό. Φούκε μου σε φω.
1: Ε, γκέγε πι ρουλίνσε. Ε, δι πι εντά ουάνο ντο. Πέσει μπου σαν φέ φέ, που γκουαγεί νυν φέτη. Εγγυάσα. Torí àwọn tí ẹ máa ọ̀wọ̀n tí wọ́n máa ń gbé fúnyàn àmì ẹ̀yẹ wọn owó láàfin ṣe ẹ sanwó rẹ̀ tẹ́ǹtì tí a lò owó ni a fi láàfin gba tẹ́ǹtì ẹ sì gbé àwọn èèyàn mẹ́wàá ó ti wà nínú ẹ̀ pé èèyàn mẹ́wàá gbọ́dọ̀ tẹ̀lé yín tó bá tún wá wù yín lẹ́yìn èèyàn mẹ́wàá òun ẹ tún lè fáìtì ẹ. Àwọn oúnjẹ tí àwọn èèyàn ó dẹ̀ jẹ ẹ ṣe ń jẹ yín lọ́wọ́ ni àbí òye yín ẹ bẹ́ẹ̀ sì ṣe oúnjẹ kankan lọ́wọ́.
0: Ń bo ti kọ́sẹ̀ gbájú ẹ̀ ni.
1: Kẹ́dọ̀ kan gbájú ẹ̀ ni sẹ́yìn ẹ̀yìn ò sí láyé ni.
0: Ọmọ táyé bí láyé ń pọ̀n.
1: Èwo lọmọ táyé bí láyé ń pọ̀n. Abẹ́sà wọ́n dùn gbogbo àwọn tí mo dákọ̀ yìí ó nípa tí wọ́n ń kọ́ lórí lọ́lọ́lọ́ láàrin ìlú.
0: Ìwọ ló yẹ kó o fún ọ lówó tó ọmọ rírì wọn bóyá bóko àwọn tó fún fíríjì àwọn tó fún fánù àwọn tó fún láyé ọnà.
1: Ẹ bó lo ti gbọ́ tí ẹ ti ń serú èèyàn ojú ẹ dúdú o. Gbogbo ata n fún làwọn ọdún tó ṣe bẹ́ẹ̀ là ń fún làwọn ọdún.
0: Lọ́wọ́ ẹni tí o ní láti ti gbà fẹ́ tó ní ta ló wà bẹ́ẹ̀. O fún spider ni.
1: Ta ni ṣé spider a lè fún spider làwọn ọdún.
0: Hello.
1: Owó òsì lọ spider.
0: Ètò àtúgbọ́rẹ̀ o.
1: Àwọn tó bá lówó
0: lọ́la. Ẹ̀mí kalẹ̀.
1: Ayi.
2: Ilé ìwé tó fà.
1: Ẹ kalẹ̀ o.
2: Kalẹ̀ o.
1: Ẹ kalẹ̀ ma o.
2: Tààrọ̀ o.
1: Ta ni bàbá sọ̀rọ̀.
2: Olóyè Kamarudin Alamu láti iná garage ṣe dé ká súnmù tó lè jára ilé òkú.
1: Bàbá ẹ̀yin náà wà ní ẹ̀ńtàmù láwọn ọdún nìyẹn. Èmi ọmọ kò yé yín fàgùtò ó dé gbogbo eré ayẹ tó ẹ gbọ́dọ̀ pè mí lọ́la o ká lè sẹ́ndì lẹ́tà àti yín sí yín o.
2: Ẹ máa gbọ́ èmi ò fún yín bàálù.
1: Rárá mi ò tọrọ bàálù lọ yín o. Ìtàgbà ni ńgbẹ́ ẹ bá dé ńjọ yẹn ẹ sákàwọn èèyàn bíi márùn sí èèyàn mẹ́wàá lẹ́yìn.
0: Èèyàn mẹ́wàá fẹ́ nìkan oṣù.
1: Èèyàn mẹ́wàá.
0: Wọ́n fẹ́ fún èèyàn.
1: Gbogbo ẹ.
0: Èèyàn fẹ́ fún èèyàn mẹ́wàá.
1: Ẹ gbogbo ẹ tá fún ẹyin tẹ ẹyin fọ tán. Ẹ kọjá mẹ́wàá tá fún láwọ̀ ọdún.
0: Hello.
1: Hello ẹ kalẹ̀ o. Hello.
0: Ẹ ti wọlé o. 0913 70 86 75
1: èèyàn mẹ́wàá èèyàn mẹ́wàá péré
0: ìdáfún
1: láwọ̀d. Ìyá wa rí sí Abijọ ẹ ṣeun ọdọ Adélé Sunday mú ìwá ẹ ṣeun Adé Ọ̀sun Káyọ̀dé New Vision òun náà wo ọ̀sẹ̀ tí ń bọ̀ kọ́ òun náà wo ọ̀sẹ̀ tí ọ̀dẹ 23
0: kò fún láwọ̀d.
1: Ẹ ń fún láwọ̀d. Màá fún náà lọ.
0: Ó tó kó bọ́bọ́ lọ́bọ́.
1: Ọmọ lára ìyá kọ́. Yọ gbà ọdù kò sí ní
0: ìgbà.
2: Àlọ́.
1: Ẹ kalẹ̀ sà.
2: Àkóso.
1: Ètò ní sà.
2: Bàbá Bàálẹ̀ ọlọ́jà wọ̀nyí sí ló ń ṣe.
1: Bàbá mi.
2: Ọwọ́ fún mi.
1: Bàbá mi lẹ́tà yín bẹ̀ yín náà gbà ọdù o.
2: Àwọn dààmú owó ti dé.
1: Kẹ́lẹ́ wí.
2: Ẹ máa lọ ní ẹgbẹ́ dókítà alẹ́ ẹgbẹ́ ní ogun.
1: Ká má dààmú. Ká má wulẹ̀ dààmú ara wa ẹ fẹ́ gbà wọ́ọ̀dù.
2: A gba owó ti dé.
1: Kí ni bàbá wí.
0: Mo láwọn ó gbà á kó sí wàhálà. Gbóná. awon tin gbere masasi awon tin gbere sosi kore ti sosi ati masasi fa won lawo odu
1: to fi je pe awon
0: wo elomi kan lo ramadan kan elomi ma kirun won fun lawo odu elomi keresi ni de sosi won fun lawo odu awon ti awon ajini kirun ta ni o fun lawo odu
1: ah awon ti won fun lawo odu
0: hello
1: awon ti won hello e kale o
2: e ku eto
0: yes sir
2: mo ro pe eto nipa ile iwe le ni ka da sinu
0: a tu po nbe un se fe gba wodu ni
1: se yin na fe gba wodu ka fun yin list owo tesan
0: gudu gba to npo no ti ronu kan ru jibiti bayi
1: jibiti ko o oju ola
0: ko la o
1: nisin to ba pe bi 50 years to ti bere sey at least o celebrate o de fa won kan la world
0: iwo wa kero wa
1: Okay, a to ba lowo la nfun la word
0: foga willi ngba na
1: oga willi
0: oga re
1: elewo lo ga willi
0: mama mama re
1: iwo na wa mi o da ga re
0: hello
1: hello de
0: e ti wole o
1: oga willi tani
0: so ko lo gan
1: e do ga re ni wo ninu wa lo ga to po willi
0: matini omo
1: oga igbo ta lo ga re se matini
0: eh matini
1: eh olupo kini ka fun la wodu
0: hello
3: ele yo pe lare mo emi na fe gba wodu
1: eyin na gba wodu
3: eh
1: o ti wa la a fun yin letter eh ke eyan me wa lowo e si san gbogbo owo nta fe owo te san o le 100,000 lo
3: owo kiri beyi la gele fa la wodu abi mo to awodu
1: le eh da te nse la fi fe fun yin la wodu
3: e da fe gba yi ni ko ye tun gbowo lowo wa
1: ah won e se ba won ah won e se ba won ah e ta ba fe fun la wodu ah ah ka le wo yen so so so ta so pe jo
3: hello gudugba legbo
1: ara ye ma je wa nu ni ra
0: awon na
3: e ka le ku eto
1: eh jaja
3: awodu kuku de ara ta pe o fe se ko wo jo
1: eh ikowo joko awodu beyin te se daada fun mi ni o
3: iru awodu ewo le yo
1: awodu pe n se daada te n da se to daada te to se ke daada ladugbo 100,000 na ni cash te fi nu envelope e si ko yan mewa wa
3: owo kekeke ni
1: e ko yan mewa wa
3: ile ko de ro gbagba agba si mu wa mu wa
1: abi hello eyan mewa le ko wa
3: iya lagbo lati biuri
1: mo ti mo o emi ti mo pe yin ni o hello
2: awa ni apolabi ni sare lati bi abalani ni
1: ah o te ti da awon eyan olupo na ni ara awon yen sa ni pe won
0: pe won
1: hello
2: me na se gba word
1: eh eh egbo ni ka mu letter yin wa
2: eh o ti ba be mi mo wa pe mi na o donate akakinde
1: ke ata la lo won da ani
0: ko lu aka
1: e wa la ma ori onje ta fun yin
0: oni ko lu
1: aka awa la wa ma onje ta fun yin
0: e ya keko si dani
1: fun e ma wu le se jonu e mo eyan mewa wa e si 400,000 si envelope
0: 100,000
1: o so ti po ju ni
0: mewa 1 million ti o ma ti ko
1: e ka wo ni
0: o ma gbo
1: olupo so ara re o awon wo lo la mi o fun la wodu awon wo
0: mo ni ko fun ke bugi
1: ni ko ke bugi ko ebunyo
0: traffic
1: ebunyo mo so
0: bugi traffic
1: ni ti gbo osu lo fun
0: hello
1: ti gba salary lo fun la word
2: e ka le sa o
1: e ka le o
2: yes sir e mo je la lo nso o
1: lati bo
2: lati di oya
1: ah ni di oya lona do manu
2: ani
1: lona do
0: iro
1: abi di oya ti bo
2: di oya ni badan ni
1: oya a n gbadu yin
0: oya n gbo yin
1: enzo nle won ti ko loju opo
0: won ti ko
1: Magaji Ismail Alawa Ajayi Amadu. Magaji le Ajayi Amadu lo je.
0: Alukoro gbegbe Magaji le
1: ba. Alukoro fun gbogbo.
0: Gbegbe Magaji le ba.
1: Ewo ni awon wa nko yi. Eku eto baba Alawa Odu. Ojo yi oko layo. Ewo ni eku eto baba ko je mi.
0: Hello.
2: Hello.
1: E ma kale. E kale oje.
2: E kale apata ro.
1: Eye eyan ti a le yi.
2: Mo fẹ gba word fun baba mi ni.
1: Baba yin ewo.
2: O la la o la la te.
1: Ni la la te. So wo wa le.
2: O si wa la ngbe pe mo jowo lo.
1: Ah, oda I have a letter and say si. E ke eyan 20 leyin te ba nbo.
0: Lati la la te.
1: Lati la la te e gba moto ni o.
0: Yo gbo kada.
1: Hey. Oluku o dabi ere ki se ni
0: hello
1: ojo bi awada ki sawada ipe kan kan ma wole ma tori ari ojo mo so lo pon ojo ti lo ke lo bi awon ti fun yan lawodu to je pe won ton ma reti owo lodu awon ti won o fun lawodu so won o ronu pe ebi e fe mo riri eyan ni
0: o seun sori won ni ogbedaye
1: je ni won soro
0: hello
1: je ni yo soro hello Nai kase re nle.
0: Hello.
2: Enu atale eto.
0: Yes, aruko ya ti be tin pe.
1: So, hello. Hello. So ri ta ba ni puro ta ni se.
0: Eyin na ni a fi
1: ma kase nle.
0: Kase re nle.
1: Ta ni puro ta ni seke. Ijo mo pe opolopo awon ti a n pe a fe fun yan lawodu. Ke se rongba erongba meji kankan o si nbe. Ju pa fe gbowo lowo awon eyan lo. So si nbe nbe awon kan gbalẹ ti won tete de ai fun won lawodo. Ni mo sala sini sin ti won ba fun eyan ni kene kan osu padi ni kene kan baba kene kan adi ni.
0: Ifagbalẹ.
1: Ifagbalẹ. Ai ta fun ni awodo ta le fun ru oyeun awon tin sise ise esin ni.
0: Ben.
1: Sugba ni fun won kan lo bi ta ise ronu kan won.
0: O se ogunduba logun. Sori aye kanju aye nkanju eyan na be na
1: na
0: a fe sise kankan ta fi rowo mo ko ja ka mo create awon avenue ti ogbon jibi ti o gba sele tori pe awodu funfun yan mo ru kan pe o da odun ka dogun mi ti mo ti dele se lagelu re mo wa wo pe studio manager wo lo produce mi ju bu ya le ni o abosan o won ri pe ogudu won ri pe spider ni emi ni wa seto wi pe mo mo riri omo yi o produce mi dada koroju ko ta ge mo mi ri o ni bowo fagba o si ni teri ba
1: o si apere
0: enyo
1: emi ni ile ise ta ti wa yi won ni ile ise ti o je pe awon osise
0: ebi an ti fun alawodun
1: won si fun alawodun won o ma bere 1 naira lowo wa
0: atun je sin olorun
1: atun mo ibara re
0: bi e meji
1: plate meji mo
0: bi e meji lojo
1: plate meji
0: mo wojo na
1: plate meji mo gba
0: to oko je kan to
1: pe to adupa fọlọ o ti ye wa baba fun yan lawodu e je fa awon to ye pe a mo riri won looto
0: ta si fun won ni tojo won lo
1: a ti lo lale e pade mi to ba di ni ola lori eto wa eto yin lawuju agba ojo osegun otunla akoni igba wa se e pe mi so di 0803021 5909
0: to a lo foto ni a fi sinu esan a ni bayonu nera oni adebi ile oko mi olupale lajejeba o h o 540357 eja fa ile matini omo oba lo enwo ko enwo yawo injuwe ile e
1: fun ti de o
0: injuwe ile
1: o gas ni owo re ti kun o
0: ah o na wule ni
4: Olajide FM 96.7
5: Ewé jẹ́ ògún wa. Káfí wúlò àti gbòsì tọ́jú àìsàn tàbí àrùn tó lè máa bá ní jà lágbo ara. Làgbo olóyè lọ́lọ́run fira o. Ẹni tí gbogbo èèyàn mọ̀ sí. Iṣan ni wáyà ara. Bàbá kájú ẹ̀. Peter ti máa ṣàyẹ̀wò gbogbo èèyàn. Mọ ohun tó ń ṣe wọ́n. Ká tó mọrú ìtọ́jú táwọn máa fún yín. A kì í rẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì. Tètè máa bọ̀ báyìí o. Báwo ló ṣe ń ṣe é? Àìrórun sùn. Ẹ̀gbẹ́ korí tó ń sọ ni. Ká máa ṣẹ̀yọ́ sérésére. Iṣu apá àbí iṣu ẹsẹ̀ ti ń fa ní so. Àgàgà àwọn ọmọkùnrin tó ní tàtẹ̀kọlẹ̀. Má doní yẹ̀yẹ́ lọ́dún obìnrin rẹ̀. Wá yọjú sí bàbá olóyè. Iṣan ni wáyà ara. Iṣan ìlú gbẹ́jẹ̀wọ́. wọlé sí gbogbo orí kiri kiara ìwọ náà mójú tó kó tó dá ogúnlẹ̀ obìnrin tàìsàn bá lòkọ ti dá nǹkan sí lágbára kí nǹkan àlejò ó má ṣe dédé àbí ká máa wojú ọlọ́run fèrè ìgbéyàwó bàbá olóyè iṣan ni wáyà ara bàbá kájú ẹ̀
4: o lè pe bàbá sórí nọ́mbà yìí 08067958800 bọ̀ dáadáa lẹ́ẹ̀kan sí 08067958800
5: bàbá olóyè iṣan ni wáyà.

0: ìbánisọ̀rọ̀ mi 08067958800 08067958800 bóyá kòkòrò náà jẹ́ ní tiẹ̀ ń dà ọ́ láàmú bóyá bí ọba ti wẹ̀ tán lọ́ máa yan ara bíi pé ìyẹn fi atapara bẹ́ẹ̀ láró sì máa yan ẹ.
1: bóyá àwọn tiẹ̀ jẹ́ ẹni tó yẹ kó ti wọlé ọkọ ó ti lé lọ́rọ́ mẹ́wàá tó jù bẹ́ẹ̀ lọ tó yẹ pé yálà tí ọba ti fẹ́ ní nǹkan oṣù rẹ aráalé ọ̀tún aráalé oṣù wọn ó ti mọ̀ pé nǹkan ti fẹ́ dé sí alágbájá nìyẹn nǹkan ti ọdọ tiẹ bó ṣe ń léjọ́ tó bá rí ní 28 lóṣù yìí ó rí ní 22 ní oṣù tí ń bọ́ gbogbo àwọn orúkọ báyìí a máa sì dìnà téèyàn fi rí èrè ìgbéyàwó yálà bóyá pé wọ́n tiẹ̀ rí kinní kan nínú rẹ bó ṣe ń yí sọ́tún ní yíṣọ́sí gbogbo owó àwọn kan báyìí kò dáa tó yálà bóyá wọ́n tiẹ̀ jẹ́ lọ́mọ ọkùnrin tẹ́gbẹ́ sẹ̀ kẹ̀sùn lọ láàrin ìṣẹ́jú kan sí kejì owó ti dàtọ̀ wẹ́ẹ́lẹ̀ ẹ nígbà tí ọba jẹ́ kó lólùfẹ́ rẹ̀ gbádùn rẹ báwo ni wọ́n náà ti fẹ́ gbádùn ara rẹ̀.
0: jẹ̀díjẹ̀dí ni tẹlòmíì.
1: ẹlòmíì dẹ̀ níyì omi lọ́gbọ́lọ́gbọ́ tó wà lára ọmọkùnrin tó yẹ kó sáǹfààní tó yẹ kó dọmọ lòmí ò lè dọgbọ́ wọ́n máa ní kò sẹ́yìn bẹ́ẹ̀. tẹlòmíì ò tiẹ̀ ti sàn tàbí kí wọ́n tiẹ̀ ṣàkíyèsí pé nǹkan ọmọkùnrin rẹ̀ ó kéré jọjú orí ẹ̀ lọ ó dàbí kẹ́yìn rẹ̀ 15 naira kẹ́yìn wa tún dín gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórí ìwọ ọmọ tó ti lé lógójì ọdún. yálà bóyá wọ́n tiẹ̀ máa ń ṣe ẹ̀yọ́ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ṣeré àbí kẹ́yìn ọmọ asẹ́kùn sí ọ nínú ara tàbí kí wọ́n máa ṣẹ̀yọ́ ní ẹ̀ẹ̀mẹta ẹ̀ẹ̀mẹfà wọ́n máa tọ̀ igi ọ̀dẹ òkun ní kójúmọ́ tó mọ́.
0: ọgbẹ́ ẹnu ni tẹlomi àìró ohun sùn déédé ni tẹlomi.
1: gbogbo àwọn orúkọ báyìí a máa fa àìlera sí èèyàn lágọ̀ ara tẹ́lẹ̀ pé òfin ní sàlàáfíà bó ṣe yẹ kó ṣe ọlọ́run ò ní jọ́fà ayé ó bà wá o fa lè wọlé sẹ́lòmí lára tẹ́lẹ̀ pé apá kan ẹsẹ̀ kìíní dasẹ́lẹ̀ lẹ́ra tí wàá sọ̀rọ̀ ẹnìyẹn yóò dìnira ní ẹ̀là máa fi pariwo pé ẹgbẹ́ ẹ má jẹ́ ká bora wa pa ẹsẹ̀ má jẹ́ abora wọn mọ́lé. bí ẹ bá ti gba káàdì wa pẹ̀lú owó péréte á ṣe àyẹ̀wò fún yín láti mọ ibi tí nǹkan yẹn lúgọ sí lágọ̀ọ́ ara yín.
0: tó bá fẹ́ rí èmi bàbá olóyè ìsẹniwáyà ara gbogbo ayé a máa pè ní bàbá kájú ẹ̀ a wà níbi onílé aró lẹ́gbẹ̀ẹ́ nepa office lọ́jọ́ láti ọ̀nà UI ló ti ń bọ̀ wá ni kó tó dé ọjọ́ roundabout níbẹ̀ lónílé aró wà a wà lẹ́gbẹ̀ẹ́ nepa office tó wà lónílé aró níbẹ̀ ló ti máa rí mi. o lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08067958800 08067958800.
1: àìsàn ó kéré ó tóbi kò ní fara ṣe gbé.

0: ẹni tó ta lẹ́yìn tó máa dáyé lórí ilé.
1: And if I ever need
0: you. Sometimes ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀. Kọ́ wà state kan lálẹ́ yìí. Ipò tó wà lálẹ́ yìí. Tó wà wípé ẹ wo mi ò ṣe mọ́. Ti sú mi. Máa sọ pé tó bá di stage kan ẹ máa choose ẹnìkan over ẹnìkan yẹn ó ti sú àwọn. State pé ẹ wo mi ò ṣe mọ́.

lálẹ́ yìí ẹ̀jẹ̀ kájọ sọ̀rọ̀ ẹ̀yà ronú pé ẹ̀fẹ́ kúrò thinking of living ẹ̀ lè sọ èrèdì fún mi can tell me why ẹ̀ fi kúrò lálẹ́ yìí tó fi suyín tán pàápàá jùlọ tó bá jẹ́ pé olólùfẹ́ yín wà lẹ́gbẹ̀ẹ́ yín sa martini ó ti sú mi láti wá sí níbẹ̀ lè bá mi sọ̀rọ̀ ti n rò pé no kí ni ti ń sun mí bọ̀ mi lálẹ́ ìpé lórí ètò yìí ẹlòmíì in tó sùn yẹn lọ́dọ̀ ẹlòmíì kò tiẹ̀ tí rí nkankan correction ó yẹ kó sì wà always a correction sometimes ẹlòmíì fi move out kò yẹ kó tiẹ̀ move out rárá ọ̀la call for solution 09123708675 number ti naija niyẹn number ti ilẹ̀ òkèèrè ni +23481424291006 wọn tún fẹ́ kó pè lálẹ́ yìí our set of people ṣe ẹni tẹ́ ń fẹ́ yẹn tẹ́lẹ̀ ń fẹ́ fi kúrò bẹ́ẹ̀ nítorí pé kò rówó gbà dáadáa ẹkú bí ẹni ẹni ò tí ní tó ṣe ń ọzù mí ìdẹ̀ ni bí àǹtorí family affairance ni ìdí tí ń dá sọ́rọ̀ wà jù ẹsùn ìtì ẹ̀tí communicate ẹ̀rá pẹ̀lẹ́ tó ń fẹ́ ara ṣe fẹ́ jọ ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ yí kájọ ṣe ọ̀rọ̀ yí kájọ ṣe ọ̀rọ̀ yí kájọ ṣe wá tún move á tún lọ bẹ́ẹ̀ lómi rẹ́ lómi yẹn àtúntò fọ̀ ìwá á tún rí pẹ́ni náà tún ní àwọn ọmọ ìsìn àtún láwọn short comings kan á tún kúrò mbẹ́ ìlàmí rẹ̀ ń wọ àbí ẹni fìlà ẹ̀ ga jù ọjọ́ south south lálẹ́ ẹni lórí facebook mo ráwọn comment yín lálẹ́ ọlá yẹmí ọlá skó wọn ni wọn dá. olú bí yìí lópò nìyà láìlú. kì í bàbá o. àti wọn ń gbá sunday nìyẹn. ẹni tí wọn mú kọ ọba ìṣe ti ṣe tán. nìkan tí ni èrèdí tẹ́yìn fẹ́ fi múùfù lálẹ́. ẹni tí ń rò lọ́kàn yẹn ẹ̀tí ẹ̀tí ìsọjá ẹni nǹkan ti ń rò tí ń wò láti quit pé na want to know I'm tired mi dẹ̀ ni reason tó fẹ́ fi quit ni pé torí pé olólùfẹ́ ò fún láyè dáadáa láti máa wọlé jáde dá room pé ọ̀wọ́ máa kàn mọ́ àti ẹ̀wọ́ ló máa kúrò lé 09123708675

0913708675. Oya tumo latapa bibi. Ni to wonu agba mi.

0: lálẹ́ ìkọ̀nì sí ká ṣe lórí ètò yìí. Má bínú. A lọ sójú ọjà báyìí. Tí bá ti wọ́n padà dé. Ọ̀rọ̀ tí mo sọ fún yìí nípa mo sọ fún pé life and death ibẹ̀ la máa wọ̀. Bẹ̀rẹ̀ tẹ́ ń send message àti call mo ní call ní àṣẹ gan-an. Ó máa wọ́n ní. Agbá mi ìfẹ́ ìlọ straight. Lẹ́tà yẹn méjì ni mo kọ́ ọ́kà kan. Mo jọ ẹ má jẹ́ ká bọ ẹni solution ká wá. Ẹni ẹni ní solution lọ fi pè mí. Ó dẹ̀ ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀fẹ́ ló fi pè. Ilé kìí ṣe nípa ọ̀rọ̀ pé ẹnìkan ẹnìkan gbowó lọ́wọ́ mi rárá lórí ètò ìkan. Ó ti yẹ yín náà. Tí bá ti padà dé ẹni tó bá ṣí ààyè jù olúwa kọkà àti wílé ẹ wò ó. Kásáre mu. Mo mọ̀ mo ti dé. Ẹ kú kalẹ̀.
1: Máyì kúrò ètò ní tèmi ní
2: tèmi tèmi.
1: Ẹ máa sí ní ọmọba.
3: Sa bẹ́yàn lówó lọ́rọ̀ bí kọ́ńkọ́ yokoto bala fi ọba sí kọ̀ dáa àbí sọ́wa dáa ni àìrórun sùn ara títa ságun ságun kéèyàn ọmọ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn ọmọ lè gbápá tẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ségá kórè ọmọ ahóye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́nu ìfúnpá gíga ìsétọ̀ katalẹsẹ̀ ọmọ akanyàn gógó kí bàtà ó sèǹsì bọ́ lẹ́sìn Ara ọmọ gbẹ̀pẹ̀pẹ̀pẹ̀, àrùn ọmọ eléegun, ìgbésẹ̀ kánmánkíá ní pàtàkì, látàdé gbégbésẹ̀ ní kíákíá, ẹ̀dá ó wà lápárapá ní ìgbádùn ayé. Kò sẹ́ni tí ń bẹ láyé tí ò ní ti ń dàlámù. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o. Láti máa bẹ àrùn sápamọ́ sí. Kàn sí tónítóní Aba Healthcare. Ẹgbẹ́ ilé Bàbá Lam Adésínà, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Ẹ̀ka ilé-iṣẹ́ Mojo Ilola Complex, Ìwó-Road Ìbàdàn. Telephone 08033715988 08033715988. Ẹ̀ ń tàtàjú ààrẹ, lọ́mọ tónítóní.

0: for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Ìtọ́jú àgbàṣe kókó ṣe pàtàkì. Mo ṣe wá wù yín lọ́kàn láti ṣètọ́jú arúgbó yín. Ṣùgbọ́n táyò sí, bẹ́ẹ̀ gẹ́lẹ́lẹ́ ṣe máa jàǹfààní ẹ̀ ní Emerald Comfort Home. Wọ́n mọ tarúgbó ń fẹ́, wọ́n mọ oúnjẹ tó yẹ wọ́n, wọ́n mọ àsìkò tó yẹ kí wọ́n gbà tọ́jú, tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè. Wọ́n mọ irúfẹ́ eré tarúgbó ń ṣe, wọ́n sì mọ àsìkò tó yẹ kí wọ́n nọra. Emerald Comfort Home, ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀. Gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun, ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1, Road 2 Junction, beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
1: Assalamu alaikum fún gbogbo mùsùlùmí òdodo tí ń jẹ̀rọ láti lọ sí Hajj 2027. Ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú ọ̀kadà mùbáṣùnà Hajj Umrah Service, wọ́n tún ti ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní sáà díẹ̀ díẹ̀, iléeṣẹ́ ọ̀kadà mùbáṣùnà Hajj Umrah Service ti pinyama ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Mecca àti Medina. Oúnjẹ ilẹ̀ wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bábá iléeṣẹ́ ọ̀kadà mùbáṣùnà Hajj Umrah Service rìnrìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex, Ọjà Bodè, nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Ọ̀kadà mùbáṣùnà Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mi.
2: Bàbá Ìgbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹ̀rọ ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìgbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

ìwọ olórun tún ṣe tọ́lọ́dún láti ba gbogbo májẹ̀mú tó lòdù lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún yìí olórun fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀ wá àjàyí tolú ìbí tó yẹ okùnrọ̀lá kẹmi taiwo òkùnbí òkìkí dayo amos ọ̀pẹyẹmí praise nígbà tí wòlíì olórun alayà ajé ìrìn olúfẹ́mi òní.

0: kan rin látàárọ̀ ni ó ti sún mi igbó gan la lọbọlẹ̀ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ń rè.
0: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.nga.
2: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣí ìrọ̀rán?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fò ń tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
3: Ó balẹ̀ bàgẹ́ owóle pẹ̀lú Steve. Jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀nyá àjà 50 bitters bẹ̀tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round. 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Webs Limited ẹ̀sìnlélìlà káàkiri gbogbo bí tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Plot 3 Light and Craft Building, Gbàsọ̀run, Ìbàdàn. While our head office is at Ọ̀jájá Mall, Abraham Adesanya, Ajá, Lagos. PBR Distributor, call 0704-318-3929. 50 bitters, NAFDAC Ìjọlóde.
4: Lágelú FM 96.7.
5: Oní tèmi lẹ̀tọ̀. Oní tèmi pẹ̀lú Màtíní ọmọ ọba.

0: wọ́n mẹ́sẹ̀ jẹ́ ti wá pọ̀ gẹ́gẹ́gẹ́ pé náà ti ń respond sí mẹ́sẹ̀jì àwọn oúnjẹ ọkọ̀ náà tó fáwọn pé ọkọ̀ òun ò kìí ṣe tó máa ń chat òpin òun dẹ̀ láìkí táwọn òṣìṣẹ́ máa ń chat yìí wọ́n ní nígbà tó yẹ ọjọ́ kan làwọn lọ sí shop ẹ̀ níbi tí wọ́n ti máa ń ta ọjà ṣe ìgbà pé provision ni wọ́n sọ pé ń tà tó ṣe kọ́ síbẹ̀ wọ́n ní from there wọ́n láwọn ṣá manage pé káwọn jọ ṣe é jáde náà wọ́n sọ pé òun ṣe one shop wọ́n ní kò pẹ́ náà ni wọ́n ṣe é dé wọ́n ní àwọn ṣàjọ jáde lọ sí ilé ìtura kan bí táwọn ti jọ nǹkan wọ́n ní kò tiẹ̀ fẹ́ mú wọ́n ní ṣá lọ́gbọ́n amúnà amúdíẹ̀ wọ́n náà ti mú rí ìbọn ti pẹ́ ó ṣàmú ó ṣe sẹ́ǹdì ẹ̀ ló ṣe wà lọ́wọ́ mi mo ṣe ń ka yìí ọ̀dọ̀ káwọn náà gbọ́ báyìí wọ́n ní àwọn ti wá sẹ́ǹdì wọ́n ní láti bẹ̀ àwọn ṣáà fi ọgbọ́n mu wọlé àwọn àwọn jọ ní nǹkan papọ̀ ìjọ yẹn ìbéèrè pé kí ni wọ́n ní wọ́n jọ ní nǹkan papọ̀ ọkùnrin àtọ́bìnrin ẹ̀yìn tún bèrè àwọn kan wà jẹ́ kó yọ àwọn ìbéèrè ẹni kí náà jọ ní. Wọ́n ní pé àwọn ṣáà jọ ní nǹkan papọ̀ ìjọ yẹn wọ́n ní tó ìṣẹ̀lẹ̀ tán báyìí wọ́n ní níbẹ̀ ni arábìnrin yẹn ti bẹ̀rẹ̀ sí sunkún lọ́bẹ̀rẹ̀ sí ń sọ pé wọ́n níbẹ̀ ló jẹ́ kí ó ń ṣe gbà tẹ́lẹ̀ pé àwọn nìkan làwọn ṣe. wọ́n ní bẹ́ẹ̀ nínú ẹ̀ ọ̀dùn wọ́n ní kò pẹ́ ó bẹ̀rẹ̀ sí sunkún wọ́n ní she started acting up. Nígbà jẹ́ pé àwọn fọ́ọ̀sì ẹ̀ ló ṣe ń ṣe ọ́n láwọn àwọn fọ́ọ̀sì ẹ̀ náà ń ṣe báwọn tó ń sọ̀rọ̀ làwọn jíjọ ṣẹlẹ̀ ṣe ń pí kí o ṣe ń pí kí ẹ o. wọ́n ní láti gbàyẹ àwọn tí wọ́n ń pè é wọ́n ní ṣùgbọ́n nígbà tó di ọjọ́ kí 2nd of June ta ló kọjá yìí July June wọ́n ní ṣàgbẹ́ call ló bá ní pé àwọn ṣàgbẹ́ akílórí tó gbẹ́ call ló bá ní pé káwọn máa bọ̀ ní ṣọ́ọ̀pù òun àwọn ni àní àwọn ti ẹ̀ dùn pé táwọn ti ẹ̀ ń pè látijọ́ ẹ̀ tí kò pick up àwọn dẹ̀ lọ sí ṣọ́ọ̀pù yẹn wọ́n ní get to the shop àwọn rí àwọn ọkùnrin méjì kan tí wọ́n wà ní ṣọ́ọ̀pù wọ́n láwọn pẹ̀ àwọn wẹ̀bẹ́ kọ́stọ́mà wọ́n níbẹ̀ ni àwọn ti rí ẹni táwọn wà lọ gangan tí ojókòó tó ń sunkún níbẹ̀ làwọn ti sọ pé dà pé àwọn ti kó nǹkan kan ti ṣẹlẹ̀ wọn náà fẹ́ padà wọn ní ṣùgbọ́n ojú ti káwọn mọ́ wọn náà bá ní àwọn pé kí ló ṣẹlẹ̀ àwọn náà lo ọ̀nà ọkùnrin wọlé pé àwọn náà kí ló ṣẹlẹ̀ wọn níbẹ̀ ni arákùnrin ẹ̀ ti sọ fáwọn pé ṣó ma arábìnrin wọn lọ́rọ̀ yẹn ọkọ rọ àwọn lójú láwọn ní àwọn mọ̀ pé kí ló ṣẹlẹ̀ wọn ní ṣó mọ̀ láwọn ní àwọn mọ̀ òkè kí ló ṣẹlẹ̀ láàrin méjèèjì wọn ní ogún kan jáde ní ara wọn wọn ní a heavy sweat ó jáde ní ara wọn ní kọ̀sí ipò táwọn ọ̀rẹ́ arábìnrin yẹn ó ti sunkún pa ẹ̀rọ.
1: For the love I have is so real.
0: wọ́n láwọn ṣàní àṣẹlẹ̀ báwo wọ́n bá ní òkè ṣé lóòótọ́ ni ìwà àti arábìnrin ìlẹ́jọ́ ní nǹkan papọ̀ wọ́n láwọn ò tiẹ̀ lè sọ pé rárá arábìnrin yẹn òun náà kúkú wà níbẹ̀ kò ṣe kó bí yàkó sí níbẹ̀ làwọn lè sọ pé ta ni àwọn ọmọ ẹni bọ̀ wọ́n nígbà wọn ò lè parọ́ láwọn ṣàwọn ọmọ ẹni òkè nǹkan tí òun fẹ́ mọ̀ náà nìyẹn káwọn máa lọ wọ́n dojú ti àwọn when the shame was very heavy wọ́n ní àwọn kúrò níbẹ̀ wọ́n mr martini wọ́n ní nǹkan táwọn fi pè nílé lẹ́yìn and this was the reason I was calling you for days and I had to send this letter ọ̀hún láti ìgbà yẹn ọ̀hún láti ìgbà yẹn báyìí ọ̀hún láàrin 5 days àwọn ṣì ń nọ́mà ọ̀hún gbà tó yẹ after 5 days táwọn lọ síbẹ̀ yẹn ọ̀hún àwọn kọ́kọ́ rí pé táwọn bá ti jí nọ́mà pé kò bá wọn jí mọ́ ọ̀hún àwọn kọ́kọ́ pẹ̀lẹ́tẹ̀ bóyá òun bóyá wọn sọ pé kì í ṣẹ́bi dìé ló máa ń jí wọ́n ní kí ni ọmọkùnrin àwọn ò jí mọ́ ní nǹkan tí mò ń sọ yẹn wọ́n ní bọ̀ àwọn tó bí wọ́n bí wọ́n stress or something wọ́n ní girlfriend àwọn tí ó máa ń wá wọ́n ní.

0: Hello.
1: Hello.
0: Hello, sir.
1: Hello, sir. Hello, sir. Hello, sir. Radio is our Sukum radio. Sukum be okay.
0: Hello.
1: Hello. Ẹjọ́ tẹ bá ti ń pè ẹ̀ṣùkùn rédíò yìí Taofeek Adesina ni nice one all the best olóòtú Abiodun Peloyero ni good evening Mr. Martini ọ̀nà ẹ̀kú ètò ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀nà don't blame anybody kìí ṣe ọ̀rọ̀ ọdún kòkòrò rárá wow really ìṣọ̀rọ̀ ọdún kòkòrò well why explain síwájú man like láti gbọ́ point nípa ti whatsapp group ta create in last week fún single aga ọ̀túnwa àti láwọn kan tó àti heart síbẹ̀ aláwọn kan tó àti yọ so ní òwú ìkíbá rẹ̀ mo tún máa àdá àwọn èèyàn obì mo fẹ́ àwọn obìnrin tó pọ̀ dáadáa singles hang out ta fẹ́ ṣe lórí whatsapp ta fẹ́ create hello
0: hello Maki
1: hello sir
0: ẹ̀kálẹ́ sọ ní wọ́n tó ṣe ìṣe arákùnrin yẹn máa ń tí yóò pé yẹn ọkùnrin tó ní kọ́ wá ó fẹ́ wo orú bó ṣe lágbára sí tó fi kó fi dé gun ìyàwó
1: wọ́n fẹ́ wo bí ó strong wọ́n
0: sáwó wọ́n fẹ́ lágbára sí nípa ilé ìyàwó ló lágbára tó dá sí gun ìyàwó ń
1: báyìí
0: ìgbà tó wá dé sí wọ́n tó dí pé ilé ìfúyẹ́ tó ṣe ní kọ́ máa lọ tó ṣe lẹ́nu yẹn
1: ìbí tá a gbà ọ yẹn náà wá ni ìwọ̀n a gbà ọ ìbí tá a gbà ọ wá ó lè pẹ́ a gbà ọ lè pẹ́ káyẹ̀ tẹ̀ wá solution sí ni o ẹ ṣeun gan ni thank you very much káyẹ̀ tẹ̀ wá solution sí ni o láwọn ti gbó lọ́wọ́ ẹlòmíì àwọn kan lè tún sọ fún mi ní sẹ́ àwọn kan sẹ́ndí ẹnì kan sẹ́ndí ẹsẹ̀ tí mi ń sè wọ́n ní gbé ẹjọ́ yẹn gan-an bu ẹsẹ̀ wọn tó fi ní kó wá yẹn pé kánibé kò lọ ni pé rẹ̀ lè má ṣẹlẹ̀ it is well so advice tí mi máa fún yín nìyẹn ẹ jẹ́ kí n mú lẹ́tà ẹlẹ́ẹ̀kejì so máa reach out sí tílẹ̀ bá ti mú ẹ yẹ tẹ pé àwọn tó jẹ́ àwọn èèyàn gidi tẹ́ mọ̀ pé pé àwọn náà tán jẹ́ strong person because you need to act fast ẹni àwọn kan tún ní ọ̀hẹ́ the only Facebook ni Mr. Martini that man need to act fast only delay is dangerous Razak Obatunde only because very soon his stomach will start and we want his cut tension to die by to die dojo by so symptoms I want to man jade in bed so ko ti tester ni sawon kun ni ma wa tan ni test ngo se tester ke ma ta tester fun yin àwọn kan wà tẹ́kùn wọn gbọ́n kankan it is well ìdíyé ẹ máa wojú o hello
0: hello
1: ẹ̀sùn kúrò ní rédíò yìí sà
0: ẹ̀ka lẹ́sà
1: ẹ̀sùn kúrò ní bẹ́ sà
0: mo fẹ́ kẹ́
1: nípa
0: ọkùnrin
1: àmọ̀ pé ẹ̀ gbádùn ètò yìí ni àmọ̀ pé ẹ̀ ẹ̀ ń jẹ́ ìwà ni àmọ̀ pé ẹ̀ ń sókè pé ẹni gbádùn wa ṣùgbọ́n tó ti wá pọ̀ ju àní ráàyè bọ́ ra wa dáadáa ẹjọ́ hello hello hello ẹ̀ka lẹ́sà hello mister ok
0: ọlọ́run a máa fún yín ṣe ètò tí yín ẹ gbé wá lálẹ́ yìí ètò tí yóò kọ́ ogun ọkùnrin lọ́gbọ̀n yìí láti lè fi ìrìnà sí ojú kòkòrò obìnrin láti kó fi lè bá a mọ nǹkan sí àná níwọ̀n bá gbà tó sọ pé òun wà ní ọ̀dọ̀ èèyàn èyí ti pín àtún fẹ́fẹ́ kan dúró sí irú àyíyámá ìrìndí pé ọ̀rọ̀ wọn wọ̀ wọn fi gbéra wọn jáde ọlọ́run máa fún yín ṣe o
1: ẹ ṣe gan sir àmì ẹ ṣe gan thank you very much lẹ́tà ẹlẹ́ẹ̀kejì ta lẹ́yìn ó tún lágbára o ẹyin tí wọ́n pẹ́ fẹ́ send message sí mi máa ń gba àwọn calls mi to e pe e fe send voice note yin e fe send te need o advice lori eto yin man so fin lori eto yin o ki se pe akon gbo nikan most of our programs in solution man jan de lati be that is why to bi se pe ogbon yin nikan eni ko le dase you know that is why to je pe a man mi so pe o man won remain anonymous ta fi ni mo pe ni buy lo send nkan buy you understand number yin mi can send anything to ba jomo pe

number yẹn kọ ni studio line WhatsApp number fún ẹyin tẹ nílò àmọ̀ràn ni tó bá yẹ pé náà fẹ́ pè wọlé ẹdí kí n ka lẹ́tà ilé ìtún kẹ pè wọlé live and direct máa fún yín láǹfààní tó bá fáwọn tó fẹ́ send message sí wa nìyẹn kò kí n ṣe fún àyè tẹ fẹ́ send voice note tẹ fẹ́ fi ohun ránṣẹ́ sí wa

0: sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àti fojú àwọn obìnrin wo she's well sometimes it's gbà mí tí ọba tí àwọn tá à ń ṣètò yìí a máa ń pray bí kí a máa fàdúrà ràn wá lọ́wọ́ sometimes mi kọ́ máa jókòó bá mi àwọn mẹ́ta yẹn ti máa jókòó máa ń wọ àwọn kan mí àwọn pé wow things are really happening hello
1: hello
0: ẹ̀ka lẹ́mà
1: ìfẹ́ dárúkọ mi
0: ẹ má dárúkọ yín
1: nǹkan tó lẹ̀ ní ni pé ó wá jẹ́ kó mọ̀ kò tó fún kọ̀ọ̀kan láàrin wa kọ̀ọ̀kan yẹn mọ́ ó sọ fún kò sọ fún kó wá jẹ́ ọmọ yẹn tó lè wá pé kókó ọ̀dọ̀ yẹn kókó nà ó gba kéèkì ní
0: kó fi àwọn ọmọ kó fa àwọn ọmọ yẹn sílẹ̀
1: ó fi wọ́n sílẹ̀ ó kọ́kọ́ lọ ná kó wá máa wá tó bá ti wá ń wá àwọn tó bá ní ilé láti sọ fún àwọn àgbàlagbà tó bá fẹ́ sọ fún kó sọ fún àwọn àgbàlagbà yẹn káwọn àgbàlagbà yẹn lọ bí ṣẹkùn tó má wà ń bẹ ọ ilé ẹkọ ọmọ ó lè padà nù.
0: ẹ ṣeun gbọ́ ni ẹ ṣe.

0: just vacate, man.
1: Hello.
0: Hello.
1: Emakaro.
0: Emakaro, ma.
1: Asumaro. Again, me.
0: Amiru.
1: Abi ayogba.
0: Ami ami.
1: Abi le kwa kure de da sola ne la tago.
0: Ah.
1: Kobe ni mo pale le mani o. Tegbe mi dada.
0: Mbo.
1: Mo pale le mo. Se ngba okunrin ba ja sowo tan. Se yo tun bere si ja so mo. Kopale le mo dada, nto ba mo pe le dun. Boko re ba mo. Bo so foko ogun, boko mo funra re oran. Ta won feru kan ti o ni bo mo je. Ko se se bo so foko re igbagbon ni. Kopale ara mo ko mura ti ku ni ole nko to di pe yo bi mo. Ile ile ti ku ni ni ole re o. O ti da mi sa ya ara re funra re olohun ni bayi, bo ni ba se je.
0: So many things are happening. But advice it on it, but number one, no story. Vision got a camera on time to tell why. And it will be using Christian too easy. But one man on time to tell why. Don't mean about below you picking in cutting a little officially. So to shell it. Hello?
1: Hello, my brother.
0: Hello?
1: I'm a little bit. Tell you, I'm a little bit. I'm a little bit. Pọ́pẹ́ àwọn èèyàn kán bá gbé ọkùnrin yẹn tó bá yà àwọn èèyàn bá tẹ ọkùnrin yẹn gbọ́ kó ní kó pa ó ní kó mọ́ pa àti ìtàkójọ ìwé yìí sì pé tó bá ti fọ́ sọ́kọ̀ ò ní fẹ́ mọ́ o. Ọkùnrin yẹn dẹ̀ ọkùnrin yẹn náà tó bá gbé ọmọ wàhálà náà ní kó òun náà wàhálà ní kó ọkùnrin yẹn náà kó gbìyàn bá tẹ ẹ ni kó máa gbọ́nà ajẹ́ kó gbọ́. Iṣẹ́ tó ṣe ní sáàrù lọ́gbàrún náà èṣù ló ṣe ní iṣẹ́ yẹn fún wọn.
0: Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen.
2: Amen.
0: Amen.
2: Amen. Amen.
0: Amen. Amen. Amen. Boku je pe ru nkan yi escalate na ni to ba je pe arakunrin awon mejeji won ni issue ni ru nkan bayi ko le je amon ti o jade moye moye amon ru nkan yen ti o jade sita. Mo fe volunteer na mo fe. Ejo. Te ba ti call bayi, te ba ti pe fi pe bayi. E kuro ni ti ready yin wa. Ejo mo nbe yin. Hello. Hello. Hello.
2: Good evening, sir.
0: Good evening, sir. Yes, sir.
2: Re gbogbo ètò tẹ sọ ìbọn ń dùn mọ nínú.
0: Ó ń dùn mọ nínú. Ó ń dùn mọ nínú.
2: Hello.
0: Hello, sir.
2: Ó ń dùn mọ nínú. Ibi kan tó alẹ́ yìí náà mo bẹ̀rù àpàdà bẹ́ẹ̀ mọ́ bá àdúgbò mi fún ìṣẹ̀lẹ̀.
0: Ìyá.
2: Mo tẹ̀gbẹ́.
0: Ìyá.
2: Mo ní láti rí ní.
0: Ẹni
2: láti mo ní láti rí mo fẹ́fẹ́ gbà mí lánìí.
0: Kí n gbà Ọlọ́run ló lè gbà yàn ńlá.
2: Bẹ́ẹ̀ mo fẹ́fẹ́ gbà mí là lórí ọ̀rọ̀ tẹ̀ ń sọ lórí rédíò yìí. Bẹ́ẹ̀ náà ló sì ń ṣẹlẹ̀.
0: mi n gbọ yin dada o
2: lori inu mo ni oro te nkan lori eto
0: eh
2: bẹ́ẹ̀ náà ló ṣe ń ṣẹlẹ̀ sí mi torí èmi inú ilé mo wà mo jáde síta ni mi ì fẹ́ kí àwọn ará lè máa gbọ́ mr martin ẹjọ́ torí ọlọ́run mo ti ní nọ́mbà yẹn bóyá màá pè ń lọ́la
0: nọ́mbà tẹ ní o studio line ni o studio line lẹ ní o ọlá wà nínú irú ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ báyìí tó wà nínú bóyá ti tẹ̀sọ́ ni bóyá ti ìgbéyàwó rẹ̀ wọ̀ làwọn náà jẹ́ṣẹ́ àmọ́ wọ́n máa fi nọ́mbà mi ṣe tàbí nọ́mbà yẹn studio line nọ́mbà yẹn she understand studio line mo máa ṣe ojú òpòsílẹ̀ báyìí fún ẹ̀yìn tí ẹ̀dẹ́kẹ́ ń kọ́ lẹ́yìn máa ṣe ojú line sílẹ̀ nísìnyìí fún ẹ̀yìn tí ẹ fẹ́ pè wọlé láti bèrè fún àwọn nípa ọ̀rọ̀ fẹ́yìn hello
2: hello
0: hello sir
2: ṣe rí olúwa ràn yín lọ́wọ́
0: amen sir
2: ọ̀rọ̀ ìtúwọ̀n lẹ́yìn kò sí nǹkan tó lè ṣe

sọ pé kí ni lẹ́ni kó mọ̀ gba ọmọ ẹ̀ ṣùgbọ́n nínú àkókò ìtẹ̀kọ́ fi ń sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ yẹn náà kí ẹ settle down wọ́n lè ṣe yẹn fún wa. Most period tẹ́ wà yìí life yìí wà important at worst kan gbọ́ mọ́ at worst kan ní kí ẹ kúrò nílé ó ti ṣẹlẹ̀ at worst kan rò owó wọn kí wọ́n ní yá owó ẹpin owó kan rán pín gbéra wọn lọ kóòtù wọn gbéra wọn but ẹ̀mí kò sí nǹkan tó wà important láyé ètò ẹ̀mí èèyàn ẹ̀mí tó bá ti bọ́ kò ṣe rà mọ́ ó ti lọ nìyẹn. Báyìí wọn ti máa rẹni tó yẹ kó bẹ́ẹ̀ wà ní relationship kan tàbí ẹni tó bá ti di ọ̀rọ̀ ẹ̀mí tó bá ti di ẹ̀mí mú máa sọ fún wọn pé wò. Yorùbá bó sàrí bídè mi àti Adébáyọ̀ tì mí lẹ́yìn àwọn mẹ́sẹ̀jì yín kẹ sẹ́ndì details yín sí wa ó tún kọ àwọn méjì àlẹ́ tí màá tún mú. Báwo ni ṣe last week náà? Ó yẹ ká tún ṣe báyìí bá mi mú èèyàn mẹ́ta tó bá kọ́ gbà. Kí ni kọ́lọ̀ fìlà àti inú dé? Ká tó kí ni orúkọ àti kọ́lọ̀ nípa ṣe orúkọ àti kọ́lọ̀ orúkọ tó máa ń pè orúkọ àti kọ́lọ̀ ẹ̀ tó bá kọ́ ti gbà fi nọ́mbà wọn sílẹ̀ fún top up orúkọ àti kọ́lọ̀ lórí Facebook nìyẹn.

jẹ́ kí n ṣe ojú òpó sílẹ̀ báyìí kí ni nǹkan tí ẹ fẹ́ bá wa sọ lọ́lẹ̀ kọmíṣánná ìfẹ́ ti fẹ́ bá mi sọ ilé tẹni lánàá yìí lórí ẹ̀mọ́ ìdárúkọ yín lábala tá a wà yìí ìfẹ́ mi tó ń sọ̀rọ̀ ìfẹ́ mọ́ àdúgbò yín ìfẹ́ mọ́ kọ́ńtì tẹ̀ ti ń pè ìfẹ́ mọ́ region tẹ̀ ti ń pè ipò olè yín wà báyìí tẹni lánàá tẹni the advice 0912370865 wọ́n ní mo ti fast pé 0912370865 0912370865

0: ẹ kú ara àwọn tó jẹ last week àbí jẹ ká wọ bóyá gbà àwọn tó bá kọ gbà èèyàn mẹta tó bá kọ gbà tó bá kọ gbà tó bá ṣe ń kọ comment yẹn try kí n máa fi number yín sí o èèyàn mẹrin tó bá kọ gbà.
1: Hello, sir. Ekale.
0: Hello, Ekale, sir.
1: Ekwetu.
0: Madaro konyo.
1: Da, oti yemi. Enyolo mmo ni lati adubo kwa.
0: Okay.
1: Engbo mi, sir.
0: Engbo mi, sir. Kile nilo anu nafu, sir?
1: Beni, uji ya winyo koni ugu.
0: Choro fe, nilo da yelo.
1: Lati.
0: Choro fe, lo da yelo. Choro relationship with fe, lo da yelo, sir.
1: Eh.
0: Okay.
1: Mo jẹ àwọn èèyàn kan lógún.
0: Okay.

0: Hello? Hello? Hello? Agbóyún. Ẹ gbóhùn sókè sá. Ẹ súkúrò níbi tẹ́ ẹ wà. Ẹ mú ẹlòmíì. 0913708675. Hello? Hello? Ẹ káàárọ̀ sá, ẹ bá gbóhùn sókè sá.
1: Ọ̀rọ̀ nípa tèmi ni pé èmi mo ní ìyàwó kan, ìyàwó méjì. Ṣé ẹ gbọ́ mi sá?
0: À ń gbọ́ yín.
1: Àwọn méjì yẹn

Yeah, you know, Pammy. Arábìnrin tó sẹ́ndì mẹ́sẹ́jì yìí àwọn ibi táwọn ti ń ṣiṣẹ́ pé arákùnrin kan wà ńbẹ̀ pé ó ti tóbi ó ti ń ra oúnjẹ fáwọn oúnjẹ ọ̀sán ó tún wọ́n sanwó ọkọ̀ àwọn ọ̀nà ilé oṣù mẹ́ta wọ́n nígbà tó wá di ọ̀sẹ̀ tó kọjá ló bèrè wọ́n pé ọmọ nífẹ̀ẹ́ wọn pé káwọn ohun ti fẹ́ ṣe ìgbéyàwó báyìí òun sì rí pé wọn dáadáa làwọn wọ́n ní pé àwọn náà ti ní boyfriend yìí o ló wá ní ó sọ pé ó ní boyfriend nígbà tó ń ra oúnjẹ fún wọn tó ń sì máa ń sanwó ọkùnrin lọ ilé o kó tó sọ pé ó ní boyfriend yìí wọ́n ní àwọn bá bínú pé àwọn kọ́ òpó kọ́ ń ṣe fún àwọn ni wọ́n ní ìjọba àjọ wọn friday tó kọjá ẹ̀ wọ́n ní ló bá sọ pé wọ́n ní ló bá ṣe owó yẹn ló ní owó 198,200 tó wá fi àkáǹtì ẹ̀ sí wọ́n pè pé kí àwọn san owó yẹn padà sí ẹ̀ táwọn ò bá fẹ́ wàhálà wọ́n ní mr. martin jáwọ́ ti wọ wàhálà rẹ̀.

ẹdí náà tàlàmà àbúgbà ìṣẹ́ tó ń gba owó ni àwọn tó ń fìyàn ló wáyé ẹ̀yìn náà ń jẹ́ wọ̀nsán ẹ̀yìn jẹ́ wọ̀nsán ṣábàdà lọ́rọ̀ àmúyàn tó kún fìyàn mẹ́rẹ́ sí i owó yìí ti pọ̀ báyìí o ẹ̀dùn ọ̀rẹ́ ìsanwó padà báyìí o ti bàkáǹtì sí o.

0: ó dẹ̀ pé mi nìkan lọ̀rọ̀ ẹ pa lẹ́rìn ẹ tẹ́ lọ́kí ṣé ẹni sùúrù náà ṣé ẹ̀yin lè máa sanwó ṣé ẹni sùúrù ọ̀rọ̀ yìí gan-an ṣé bàtẹ́yìn náà ń gbà ẹ gba owó fún oṣù mẹ́ta ó ń ra oúnjẹ fún yín káà pàrọ̀ láàrin àti yín náà ọkùnrin ni mí èyàn ń ra oúnjẹ fún yín ó ń san owó ọkọ yín ẹ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kí ló fẹ́ ẹ̀yin náà kàn ń gbà ṣé ṣé ẹ̀mọ̀ kò téèyàn máa ṣe nǹkan fún yàn ọkùnrin ní ṣe nǹkan fún yàn kò nítorí ni torí kò yé mi mọ́ báyìí o ṣùgbọ́n náà wáyé náà ẹ̀yin náà bèrè kí fẹ́yìn náà bèrè náà hello hello
1: hello
0: hello
1: hello
0: ẹ sukuru hello ẹ káàárọ̀
1: ẹ kò gbé
0: mi ah gbọ́ mi dáadáa hello.
1: Hello,
0: Caro.
1: Hello, Caro. Very, very new. We know about the new day.
0: Assume. Hello.
1: Hello.
0: Hello.
1: Hello, my wife. That one come on there.
0: I don't know about you. Àwọn obìnrin mo fẹ́ jù báyìí àwọn ọkùnrin tó wà ń bẹ̀ ti pò àwọn obìnrin díẹ̀ ló ṣe wà ń bẹ̀ fún ẹni tẹ́jẹ́ single from the age of 23 wọ 40 àbí 40 tẹ́jẹ́ yẹn obìnrin singles ni àwọn ni mo fẹ́ bá fún mi nọ́mbà yẹn kí n pè ẹ kàn send 100 sínú group yẹn ẹ kàn síbẹ̀ pẹ̀ single hangout 080-6576-4924
1: hello hello my brother
0: Ekaro Ekaro sir
1: Alolongo ni ọkọ àti kẹran jẹ ni ọkùnrin yẹn kò sọ̀rọ̀ lórí yẹn ọ̀rọ̀ burúkú tó ń tẹrin ni
0: ó ti lọ
1: gbogbo nǹkan tó ṣe ń ti lọ ni o kò ní kí jù nù àká nọmba rọwò ni wá ń sẹ ìfàjọ ló ń dá ni owó ṣe mú mi yẹn
0: sọ̀rọ̀
1: lórí ẹ mọ ọbẹ tó bọ̀
0: ẹ ṣeun Olúṣọlá Olúṣẹ́gun Prince Àfọlábí Ọpẹ́ àti Adùn Adé Ṣọ́gbìnì àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn máa send you a charge card yín top up yín àwọn charge card wọ́n máa send top up yín ìgbà tí wọ́n ti kúrò lórí ètò ẹ wo ẹ jẹ́ kí n sọ báyìí ó láwọn ọkùnrin kan ẹ jẹ́ kí n sọ fún yín ó lè ṣẹlẹ̀ ó ń ṣe ìsọpọ̀lọpọ̀ pọ̀ torí kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà ẹ̀tọ́rí nǹkan tẹ́ fẹ́ gbà ní ó láwọn ọkùnrin kan tẹ́ pé wọn mọ tí wọ́n ṣe máa ń ask obìnrin out ọmọ wọn ṣe máa ń bá ọkùnrin obìnrin sọ̀rọ̀ rather ọkùnrin ni wọn mọ tó ṣe máa ń bá obìnrin sọ̀rọ̀ wọn láti sọ pé mo fẹ́ fẹ́ wọn máa ń bẹ̀rẹ̀ láti pé ẹ̀bùn wọn á kọ́ fi máa fa ojú ẹ̀ mọ́ra but torí pé thank God for social media ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń wò tán fẹ́ra wọn sílẹ̀ ẹlòmíì ò ní ìgboyà òdàgbà ayé ti wà bó bá ti nígbà láti bá ọmọ sọ̀rọ̀ ò lè nẹ tó mọ̀ fẹ́ so ara àgbéyàn yẹn wà lára àwọn skill tí a kọ́ àwọn tí mò ń sọ yẹn wọ́n ti understand àwọn tó yẹ pé ọ̀nà iléèwé ní 90s ọmọ àwọn understand tí mò ń sọ yìí wípé kó tó lè bá obìnrin sọ̀rọ̀ ó ọkọ̀ ti ní ìgboyà àwọn ọ̀rẹ́ kò ti sọ fún mi pé tó bá ti dé wọn tó ṣẹlẹ̀ tó bá ti ń bọ̀ wàá pàdé ẹ̀ tó bá ti wà wọn aṣọ wọn bíi tẹ́ pé ẹ̀ á dá so tó bá yẹ kó wọn wàá pàdé ọmọ bàbá mi lè pàdé ọmọ ní báyìí kò tiẹ̀ tí sí fóònù
2: biya lo banki biya lo si bikan la chezam so to ba ti ran mo kon excuse me please excuse can I talk to you no for what I want sorry please excuse me please can I talk to you please and okay I can hear you mungbo my name is Martini please I stay at challenge but where do you stay can I meet you can I want scope near otoni ngba ti omo ko wa o ko sori ni eyi to ba ko sori o ni ni girlfriend mo tan je ntara je so time ta wa gba wa lawon kan gba yen te pe mo te se ko wa ta wa se mo yen ngba yen ni o to se ja se mo awon kan le mo o ni gbo ya yen awon ni courage so awon ma n se bi pe ma n fun ni gift on le ran se ko ra bata awon fun o tin pass message so te ba anybody to pass message ba yen ideally fun yin eye bi obirin na to ba ni dignity ti ba ti pe gift yen tin lera it is very good you ask that why are you doing this oro yen o location to gun kini di to fin se ni but tori igba mi ma binu tori ije ku je elomi o ma ni ke elomi pa ki lo kan mi se mo lo lo we it is good you ask because to se pe je ku bi a ko je ran yin lowo to wa ko you want something you understand so to ba ti pe gift yen tin po at a point why are you doing this to ba so pe I like you o ti so e ti gbo nkan te fe gbo so to wa ko you not like e be let you wole to wa ko you like okay I like you okay thank you en ko je mo pe o yen bi ti kini kan ba ro lo niyan ṣùgbọ́n tó bá jẹ́ pé táìmù tá a wà tó máa yẹ ti ń da stíkà síra wọn kò tiẹ̀ sọ̀rọ̀ lórí wọ́n ti ń da àwọn stíkà burúkú burúkú yẹn wọ́n ti mọ ibi tí ọ̀rọ̀ ń lọ surprise tèmi nìyẹn fi ń sista ẹ try kẹ ẹ fi ọpọlọ ṣe torí ẹ tó send message sí kò kọ kí kó fẹ́ fọ́jú gbogbo ẹ̀ pọ̀ ni àbí iṣẹ́ rẹ̀ dẹ̀ wà so ẹ try kẹ ẹ bá ṣe dé pé akínú ń ṣe ẹyọ ẹ̀ máa náà ṣé ẹ mí ìpínlẹ̀ tà mí ò ní inú pé we are mature more than this now ẹ try kẹ fi ọgbọ́n ọkùnrin obìnrin kẹ fi gbé mọ́ra ẹ ní kí mú kọ́ọ̀lù káwọ ní romeo and juliet lọ ẹ bá ti rí ẹ̀bùn tó bá ti ń kà gàrà ẹ̀mí ṣọkẹ pé ẹ lẹ kẹ mọ wáyé tó fi ń ṣe lè ẹ lọ.
3: ẹlò sà ẹ jọ ọrọkùnrin yẹn mo fẹ́ dá sí ẹmu bí kristu bẹ́ẹ̀ jọ.
2: èwo nínú wọn sà.
3: ètò náwó fóbìnrin ni.
2: ok.
3: ẹ wo èṣù ló máa ń kọ ọrẹ. Èṣù ló máa ń kọ rẹ ọkùnrin yẹn ó ti lọ ó ti lọ ó ti lọ pátápátá náà ni kò ní tìjú ni ó ń ra oúnjẹ fún yàn ó ń sanwó mọ́tò ó dẹ̀ lẹ́nu láti bá sọ̀rọ̀ láti ẹjọ́ ẹ̀ ọwọ́ àpòṣù mẹ́ta ọ̀sẹ̀ sì wà ń béèrè lọ́wọ́ rẹ̀ kó gbàgbé kò sí nǹkan kan tó lè ṣe sí kò sí nǹkan kan tó lè ṣe sí obìnrin yẹn ò lówó kankan tó máa dá padà tó ń rí owó jọ sanwó ẹ̀ ni.
2: So they can close and bang by. So I should just by a couple of normal in any settings. Lati be lost in label. My lamb could take more give me courage. Only time got a man of phone. They don't have the courage to ask a lady out or to woo a lady. She has, it's not a crime. She understand. Because she could be a room where Elumi was successful that day. That is, it is normal. But you know,
4: hello, obìnrin tó bá ti wò pé ọkùnrin yìí ó máa ń ná owó fún mi òun kọ́ máa ti mọ break light ti ọkùnrin yẹn pé nǹkan tó ń wá látọ̀dọ̀ òun lélẹ̀ òun ló máa wá mọ ète tó máa lò bó ṣe máa ask her out pé kí ló ṣẹlẹ̀ gangan.
2: kí ló
4: tó wá ná àdúrà owó rẹ fún ẹ.
2: Ẹ ṣeun. Hello.
5: Pàtẹ́sọ̀tẹ́ yẹn wọ́n ní pé kí obìnrin yẹn kó dáwọ́ oúnjẹ padà. Ẹ jọ ṣé ó tọwọ́ bọ ọkùnrin yẹn lápò ni? Ṣé bí wọ́n jọ ń ṣiṣẹ́ níbì kan náà ni? Ó wò ó kàn án. lo nda pada yen ti lo niyan o e ba wa tokun yen pe o ti lo niyan.

0: oye jẹ́ ká wọn ní orí àjílẹ̀ tí lábá yìí
1: àníṣẹ́ ìwọ ni
0: fẹ́rẹ̀ ń kọrin sí mi létí fún àwọn tó wọ olólùfẹ́ another story lálẹ́ àwọn tí ó send message sí wa láti appreciate wa aláìnà ìgbára ìnà àwọlé lálẹ́ yìí ẹ káàbọ̀ sórí ètò yìí
2: ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹwà ti ń láǹfààní láti máa gbọ́ mi fún wa lẹ́yìn orúkọ mi ni bubakri ayomikwasi alárinà
0: wa bọ́ọ̀ dẹ̀ ni alẹ́ kú ọjọ́ bíi last week
2: ẹ ṣe gan ni
0: báwo ni wọn àwọn nípa ìrìn sẹ́ǹdì èso náà ti mú sí
2: a dúpẹ́ lọ́wọ́ gbogbo tí wọ́n náwó sí wa
0: ok àtàwọn tí ò náwó náà ṣá àǹfààní ṣe wà láti náwó àǹfààní wà láti náwó ṣe ti gbọ́ báyìí aláìnà ṣe ọjọ́bí last week ẹnìkan ti ẹ̀pẹ̀ mi kọ́mọ́ pààrọ̀ ó ní pé àpẹ aláìnà ṣe kí ni òbí nọ́mbà wọn ò fẹ́ ṣe nǹkan sí wọn ò fẹ́ ṣe nǹkan àwọn kan náà tó wá tó àwọn kan lọ́pọ̀lọpọ̀ náà tó pè mí aláìnà ti wà báyìí ọjọ́bí tí wọ́n bá ń ṣe iṣẹ́ tí ètò rírun iṣẹ́ tí arákùnrin ṣe is a very young man and is doing well I really appreciate you for all you're doing torí kò easy nígbà nígbà rẹ jẹ́ owó òrùn àní àwọn details àwọn people yẹn ẹ̀yà send ẹ̀ so lálẹ́ àwọn àṣẹ báyìí torí tó bá tún di ọjọ́ tuesday náà tún ti wìnyẹn náà tó tún fún wọn lórí náà tún ṣe ọjọ́ ọ̀bẹ ọjọ́ tuesday ọlá nìyẹn so ní monday báyìí ọlá tún ní ti
2: wìnyẹn
0: àwọn wá ṣe báyìí fún àwọn méjèèjì kakò tùgẹ́dà papọ̀ kakò papọ̀ ẹni tẹ jẹ olólùfẹ ètò yìí tẹn gbádùn ètò yìí mo fẹ kí ẹ bless àwọn pipo yìí àwọn guys yìí they are doing wonderfully well pápá jùlọ fẹyìn tẹ pẹ wà ní ẹyin tí alárinà singles hangout náà àwọn náà wà ń charge ẹ láti create a group so mo máa ṣe ń sìn fún mi ní bank details yẹn fún in case fún àwọn tí wọn wá wú pé ok àwọn fẹ bless àwọn méjèèjì. Wílíé àti olúwa kòkà lórí ètò ní tèmi ẹrú nǹkan báyìí ni kì í ṣe ṣùgbọ́n there's a way ta fi lè celebrate mi ẹgbọ́ 8065764924 ó pè ní orúkọ tó máa bẹ́ẹ̀ ni ogun jimmy abubakri tẹ́lá wá rí nọ́mbà yẹn pè mí àfúnyín ní nọ́mbà yẹn happy birthday to you na riazan happy birthday to wilie so tó bá ti wọlé láti táìmì báyìí ó ti mọ̀ pé wà tí wilie ni o wilie báṣíbáṣí lẹ́mí léèjì so lálẹ́ yìí báwo ni tí ń gbọ́n gà ọ́ ti yẹn àṣẹ òdì ṣé ọkùnrin la need more ni àbí obìnrin báyìí.
2: obìnrin la need more gbogbo àwọn ọkùnrin tá ọkùnrin ti pọ̀ tó.
0: ọkùnrin
2: ti pọ̀ fẹ́ àwọn singles yẹn la fẹ́ láti 23 tó fi dé 40.
0: ok 23 wọ 40.
2: bẹ́ẹ̀ni.
0: ok nọ́mbà wo ni kí wọ́n wá pè sí àbí nọ́mbà wo ni kò send message sí tẹ́kùn máa háàdì wọn sínú group
2: yẹn. fún ẹ̀yin tẹ bá fẹ́ join onítèmi singles hangout.
0: hangout.
2: ẹ drop onítèmi hangout.
0: ẹ ọkọ farabalẹ náà ẹ farabalẹ. hello oya.
2: fún ẹ̀yin tẹ bá fẹ́ join onítèmi singles hangout. ẹ drop onítèmi hangout sí orí 080 65764924 lẹ́ẹ̀kan sí 080 65764924
0: bẹ́ẹ̀ni nọ́mbà fún singles hangout kí ni kò wá send sí bẹ́ẹ̀
2: kò send onítèmi hangout sí orí whatsapp
0: onítèmi hangout sórí whatsapp
2: so I ma add one straight up sínú group.
0: all right so lálẹ́ báyìí lórí ètò yìí companionship from the age of 23 were upward títí wọ 50s 60s lálẹ́ yìí last week àwọn youngies là dá lóhùn jù nọ́mbà àtàwọn juliet lélẹ́yìn Juliet number ta won obirin to ni Juliet lori eto yi awon obirin ni Juliet to ma ni Romeo lori eto yi nile ya bi lokere opoloko to ba npe fun ni last week e ba fun eyin te npe mi awon eyan si ni pe ni okere you are single and you need somebody any bodon mo si fe se yin le se ile okere wa de ti fe mu bodon se n to wa nle okere ni time to yen ni en to wa ni bi le ma mu 09 081 4249 1006 number ta won ti Juliet awon ti Romeo to jokunrin 09 123 708 675 enikan n sọ fun mi enikan ni a o yẹ ka mori awon alarimọ wa wu bẹẹni ẹni ka mori won wu bẹẹni won ti awon ti fi kini won sita e mori won wu elomi ifa nikan lo laiki. Hello. Hello, Ekaneo. Yes. Talumba was alright. Hello.
3: Hello, sir. Christiana.
0: Madam Christiana, she has to be able to learn. I can't even pay
3: more.
0: Okay. I can't even pay more. Setting the lorry in here. What to stress that I am? 08142491006.
3: Share
0: on WhatsApp. I'm in the number.
3: Yeah, number for me. Lo, what did you say to me? Lo,
0: want to reach out? It's the number. I'm not that. I'm not to share. I'm not to share.
3: Yes, sir.
0: Oh, cousin, there, baby. No one record. I'm not to share, sir. She, Thomas Payne. She, Eliwa. She, Ilishewa.
3: Lawa.
0: Okay.
3: Ilishemi.
0: Want to reach out? I want to reach out to see in Loni. So I'm not to reach out.
3: I'm
0: not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. All right. All right.

0: Yes, Ekaro.
1: Kọ́ndí láti yọ mi.
0: Ok. Kí lè fẹ́?
1: Ibẹ̀ láìkọ́ mi tẹ́ tó fọ́ ọ̀tọ́ mi sí.
0: Ṣé èjì yín gbé 37?
1: Bẹ́ẹ̀ni.
0: Èjì wo lẹ́yìn?
1: Bí 40.
0: Gbàmí ni wọ́n 40.
1: Lẹ́kì tó lọ.
0: Ok. Iṣẹ́ wo lẹ́ ń ṣe?
1: Láàrín
0: sàdán. Ok. Ẹlẹ́sìn wo ni? Muslim. Yeah, describe ara yín báyẹn fún ìbí yẹn kó náà ti ẹ̀kọ́ mọ ọlọ́run tó fẹ́ pàdé. Ìṣàpèjúwe ara yín fún.
1: Mo bíbí.
0: Ok. Ok. Ẹlẹ́sìn wo ni?
1: Muslim.
0: Ok. Alright. Àti mo sílẹ̀, a máa communicate pẹ̀lú ẹ̀, a dẹ̀ kẹ́ gbọ́.
1: Thank you.

0244 7 plus 234 Sitwaki Wadukiri 0803500 1147. Hello, ah, that's the worry.